0: bí Jésù Kristì, ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí, àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé, ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀. Kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristì, kí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristì ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristì? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn, nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà, tí ó gbé ìlú lọ́wọ́, tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ole, ó ṣeéṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣeéṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣeéṣe ìgbà mìíràn o lè rí nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ, pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, ó rí tí a ó to àwòrán Mandela, tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí a ó sọ pé ó ń bọ̀, ó ń bọ̀. Bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ, báwo ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ìwọ tí ó mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí ó mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa, títí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje, Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níhìn ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀. Ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a ń fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé, àǹfààní bàtàm-bàtàm láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24:1. sumoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re je ki aye ati awon ohun gbogbo ti o tinu re jade je ki won ki o gbo ni ise ti agbele wa lowo nipa ipago yi ipago ki se nipa eniyan ipago ki se nipa alufa ipago ki se nipa ti ara wa o je nipa nkan ti olorun o je nipa jesu christi o je ati fi jesu christi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipago wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa jesu christi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipago yi ti ati man se lododun lati igba na o ye ki o mo we pe ni ibere a se ipago ni eko gba to ya a lo si enugun gba to tun ya a lo si onicha ni igba miran ati lo si ilorin ni igba miran ati lo si kaduna ni igba miran ati lo si oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si onicha lati ihin lo si oweri lati ihin lo si ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisin yi ki se wo pe a ni oya mura ki a lo si ilorin mura ki a lo si oweri e ti a fe ni nisisin yi o wa leti odo re ba oni o se je wo pe ipago yo sumo be ipago yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo ori dafidi ori ikeji din ni adorin efa ejo ori dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu christi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimo kan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba nso nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu christi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba nso nipa talaka owo naira ko se nkankan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon a so fun wa wi pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu christi o ni oro oni gbagbo ninu ese ikokanla wa so wi pe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wi pe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa o ni oluwa ti soro opolopo si le ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wi pe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun nibi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogun logo ni o ma nlo si orun airo tele ni akoko keresimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma nwa o ti o ma nfa ni wepe awon eniyan irin korindo o ma npoju fun won ni akoko keresimesi ati je ati mu imoti para o ma npo fun opolopo ni akoko keresimesi sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wepe a npe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele wepe mo gbagbo ohun ti mo si nso o duro lori ohun ti mo mo lati odo olorun wepe mo gbagbo wepe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi nipa be o ye ki eyi je ipinu re wo Joshua ori 24 Joshua ori 24 ese 15 bi o ba si se boboro le oju yin lati sin Oluwa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni Oluwa li a o ma sin eyin ni ipinu Joshua wepe owo ma sin Oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o sin Oluwa o sin Oluwa wepe bi o se ti iwo ni ati ile re wepe Oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali ni iye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wepe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wepe lati ojo kokanlelogun titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun Olorun wepe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti n bo yi dide duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dide lati mu ipinu dide lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni ija kole kankan ki a so fun Olorun ki Olorun ki o le ran wa lowo so fun Olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun Olorun wepe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni lo ti o le yi pada
1: Epistle ti Paul Apostle si awon ara Rome ori ikeje tabi eyin ase alaimo ara nitori awon ti o mo ofin ni emi nba soro pe ofin ni ipa lori eniyan niwon igba ti o ba wa laye nitori obirin ti o ni oko niwon igba ti oko na wa laye a fi ofin de mo oko na sugbon bi oko na ba ku ati o sile kuro ninu ofin oko na nje bi o ba ni oko miran nigba ti oko re wa laye panshaga ni a o pe sugbon bi oko re ba ku o bo lowo ofin na ki yo si je panshaga bi o ba ni oko miran be ni eyin ara mi eyin pelu ti di oku si ofin nipa ara Kristi ki eyin ki o le ni elomiran ani eni ti a jinde kuro ninu oku ki awa ki o le so eso fun Olorun nitori igba ti awa wa nipa ti ara ife ku fe ese ti o wa nipa ofin o n sise ninu awon eya ara wa lati so eso si iku sugbon ni isisiyi a tu wa sile kuro ninu ofin nitori ati ku si eyi ti a ti de wa sinu re ki awa ki o le ma sin ni otun emi ki o ma se ni ode ara ti atijo nje awa wa ti we ofin a ise ese bi ki a ma ri sugbon emi ko ti mo ese bi ko se nipa ofin emi ko sa ti mo oju kokoro bi ko se bi ofin ti wipe iwo ko gbodo soju kokoro ese si ti ipa ofin ri aye o sise oniruuru ifekufe ninu mi nitori laisi ofin ese ku emi si ti wa laaye laisi ofin nigba kan ri sugbon nigba ti ofin de ese soji emi si ku ofin ti a se fun iye eyi ni emi si wa ri pe o je fun iku nitori ese ti ipa ofin ri aye o tan mi je o si ti ipa re lu mi pa be ni mimo ni ofin mimo si ni ase ati ododo ati didara nje ohun ti o dara ha di iku fun mi bi ki a ma ri sugbon ese ki o le farahan bi ese o n ti ipa ohun ti o dara sise iku ninu mi ki ese le ti ipa ofin di buburu re koja nitori awa mo pe ohun emi ni ofin sugbon eni ti ara ni emi ti a ti ta sabe ofin nitori ohun ti emi n se emi ko mo nitori ki i se ohun ti mo fe ni emi n se sugbon ohun ti mo korira ni emi n se sugbon bi o ba se pe ohun ti emi ko fe eyi ni ni emi n se mo gba pe ofin dara nje ni isisiyi ki i se emi ni o n se mo bi ko se ese ti o n gbe inu mi nitori emi mo pe ko si ohun rere kan ti n gbe inu mi eyi ni ninu ara mi nitori ife ohun ti o dara n be fun mi sugbon ona ati se ni emi ko ri nitori ireti emi fe emi ko se sugbon buburu ti emi ko fe eyi ni ni emi n se sugbon bi o ba se pe ohun ti emi ko fe eyi ni ni emi n se emi ki n se mo bi ko se ese ti n gbe inu mi nje mo ri ni ti ofin pe bi emi ti n fe lati ma se rere buburu a ma wa lodo mi inu mi sadun si ofin olorun nipa eni ti inu sugbon mo ri ofin miran ninu awon eya ara mi ti n ba ofin inu mi jagun ti o si n di mi ni igbekun wa fun ofin ese ti o n be ninu awon eya ara mi emi eni o se ta ni yo gba mi lowo ara iku yi mo dupe lowo olorun nipase jesu kristi oluwa wa nje nitori naa emi ti kara mi n fi inu josin fun ofin olorun sugbon mo n fi ara josin fun ofin ese.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle ti Paul Apostle si awon ara Rome ori ikejo nje ebi ko si ni isisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku nitori ohun ti ofin ko le se bi o ti je alailera nitori ara Olorun ran omo ohun ti kala re ni aworan ara ese ati bi ebo fun ese o si da isele bi ninu ara ki a le mu ododo ofin se ninu awa ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi nitori awon ti o wa nipa ti ara won a ma ro ohun ti ara sugbon awon ti o wa nipa ti emi won a ma ro ohun ti emi nitori ero ti ara iku ni sugbon ero ti emi ni iye ati alaafia nitori ero ti ara ota ni si olorun nitori ki i teriba fun olorun ohun ko tile le se bee ni awon ti o wa ninu ti ara ko le wu olorun sugbon eyin ko si ninu ti ara bi ko se ninu ti emi bi o ba se pe emi olorun gbe inu yin sugbon bi enikeni ko ba ni emi kristi ohun ko si ninu eni tire bi kristi ba si wa ninu yin ara je oku nitori ese sugbon emi je iye nitori ododo sugbon bi emi eni ti o ji jesu dide kuro ninu oku ba n gbe inu yin eni ti o ji kristi jesu dide kuro ninu oku yio fi emi re ti n gbe inu yin so ara kiko yin di aye pelu nje nitori naa ara ajigbese ni awa kii se ara ni aje ni gbese ti a fi ma wa nipa ti ara nitori bi eyin ba wa nipa ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye nitori iye awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo ṣùgbọ́n ẹ̀yin ti bẹ̀ ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá. Ẹ̀mí ti kára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ṣe. Bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti ajùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ó bá ṣe pé àwa bá jìyà kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Nítorí mo ṣírò rẹ̀ pé ìyà ìgbà ìsinsìnyí yìí kò yẹ láti fi ṣe àkàwé ògo tí a ó fi hàn nínú wa, nítorí ìfojúsọ́nà àti ẹ̀dá ń dúró de ìfihàn àwọn ọmọ Ọlọ́run, nítorí àtẹ̀rí ẹ̀dá ba fún asán, kìí ṣe ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹ̀rí rẹ̀ ba ní ìrètí, nítorí a ó sọ ẹ̀dá tìkálà rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni ó jùmọ̀ ń kérora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí. Kìí sì ṣe àwọn nìkan, ṣùgbọ́n àwa tìka ara wa pẹ̀lú tí ó ní àkọsọ ẹ̀mí, àní àwa tìka ara wa ń kérora nínú ara wa, àwa ń dúró de ìsọdọmọ, àní ìdáǹdè ara wa. Nítorí ìrètí ni a fi gbà wálà, ṣùgbọ́n ìrètí tí a bá rí kìí ṣe ìrètí, nítorí ta ní ìrètí ohun tí ó bá rí. Ṣùgbọ́n bí àwa bá ń retí èyí tí àwa kò rí, ǹjẹ́ àwa ń fi sùúrù dúró de é? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ. Ṣùgbọ́n ẹ̀mí ti kara rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Ẹni tí ó sì ń wá inú ọkàn wò, ó mọ ohun ti inú ẹ̀mí, nítorí tí ó ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn mímọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Àwọn tí ó sì ti yàn tẹ́lẹ̀, àwọn ni ó sì ti pè. Àwọn ẹni tí ó sì ti pè, àwọn ni ó sì ti dáláre. Àwọn ẹni tí ó sì ti dáláre, àwọn ni ó sì ti ṣe lógo. Ǹjẹ́ kí ni àwa wà wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Ẹni tí kò dá ọmọ ohun tìkara rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọwọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò àti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́? Ta ni yóò ha ka ohunkóhun sí ọ̀run àwọn àyànfẹ́ Ọlọ́run? Ìhà ṣe Ọlọ́run tí ń dáre. Ta ni ẹni tí ń dẹ̀bi? Ìhà ṣe Kristi Jésù tí ó kú, kí a ṣàkókò wípé tí a ti jí dìde kúrò nínú òkú. Ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa. Ta ni yóò ayà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibí ni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pawákú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú, tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Rómù. Orí ìkẹsàn-án. Òtítọ́ ni èmi ń sọ nínú Kristi, èmi kò ṣèké. Ọkàn mi sì ń jẹ mi ní ẹ̀rí nínú ẹ̀mí mímọ́, pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo ní ọkàn mi. Nítorí mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a ké èmi tìkára mi kúrò lọ́dọ̀ Kristi nítorí àwọn ará mi, àwọn ìbátan mi nípa ti ara, àwọn ẹni tí í ṣe Ísírẹ́lì, tí àwọn ẹni tí ìsọdọmọ ń ṣe, àti ògo, àti májẹ̀mú, àti ìfúnnilófin, àti ìsìn Ọlọ́run, àti àwọn ìlérí, ti ẹni tí àwọn bàbá í ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run Olùbùkún láéláé, àmí. Ṣùgbọ́n kìí ṣe pé nítorí ọ̀rọ̀ Ọlọ́run di asán, kìí sáà ṣe gbogbo àwọn tí ó ti inú Ísírẹ́lì wá, àwọn ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni kìí ṣe pé nítorí wọ́n jẹ́ irú ọmọ Ábráhámù, gbogbo wọn ni ọmọ. Ṣùgbọ́n nínú Ísákì ni a ti pe irú ọmọ rẹ̀. Èyí ni ni pé kìí ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run, ṣùgbọ́n àwọn ọmọ ìlérí ni a kà ní irú ọmọ. Nítorí ọ̀rọ̀ ìlérí ni èyí, níwò yí àmọ́dún ni èmi ó wá, Sára yóò sì ni ọmọkùnrin. Kìí sì ṣe kìkì èyí, ṣùgbọ́n nígbà tí Rìbékà pẹ̀lú lóyún fún ẹnìkan, fún Ísákì bàbá wa. Nítorí nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣe rere tàbí búburú, kí ìpinnu Ọlọ́run nípa ti ìyànfẹ́ kí ó lè dúró, kìí ṣe nípa ti iṣẹ́ bí kò ṣe ti ẹni tí ń pe ni. A ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò, gẹ́gẹ́ bí a ti kọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn, ṣùgbọ́n Ésáù ni mo kórira. Ǹjẹ́ àwa wa ti wí, àìṣòdodo a wà lọ́dọ̀ Ọlọ́run bí? Kí a má rí. Nítorí ó wí fún Mósè pé èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún, èmi ó sì ṣe ìyọnu fún ẹni tí èmi ó ṣe ìyọnu fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe ti ẹni tí ó fẹ́, kìí sì ṣe ti ẹni tí ń sáré bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú? Nítorí ìwé mímọ́ wí fún Fáráò pé nítorí èyí yìí náà ni mo ṣe gbé ọ dìde, kí èmi kí ó lè fi agbára mi hàn lára rẹ, kí a sì lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé. Nítorí náà ni ó ṣe ń ṣàánú fún ẹni tí ó wù ú, ẹni tí ó wù ú a sì mú un lé ọkàn le. Ìwọ sì wí fún mi pé kí ni ó a tún bá ni wí sí, nítorí ta ni ó ń de ìfẹ́ rẹ̀ lọ́nà? Bẹ́ẹ̀ kọ́, ìwọ ènìyàn, tani iwo tin da olorun lohun ohun ti a mo a ma wi fun eni ti o mo pe e se ti iwo fi mo mi bayi a mo kokoko wa ni agbara lori amo ninu isu kan na lati se apa kan ni ohun elo si ola ati apa kan ni ohun elo si ailola nje bi olorun ba fe fi ibinu re hanko ti o si fe so agbara re di mimo ti o si mu suru pupo fun awon ohun elo ibinu ti a se fun iparun ati ti o le so oro ogo re di mimo lara awon ohun elo anu ti o ti pese saaju fun ogo ani awa ti o ti pe ki se ninu awon ju nikan sugbon ninu awon keferi pelu bi o ti wi pelu ni o si ape emi o pe awon ti ki se eniyan mi li eniyan mi ati eni ti ki se ayanfe ni ayanfe yo si se ni ibi ti agbe ti so fun won pe eyin ki se eniyan mi nibe ni agbe pe won ni omo olorun alaye Isaiah si kigbe nitori Israeli pe bi iye awon omo Israeli ba ri bi iyanrin okun apa kan ni agbala nitori Oluwa yo mu oro re se lori ile aye yo pari re yo si ke kuru ni ododo ati bi Isaiah ti wi tele bi ko se bi Oluwa awon omo ogun ti fi iru omo sile fun wa awa iba ti dabi Sodomu aba si ti so wa dabi Gomora nje kini awa wa wi pe awon keferi ti ko lepa ododo owo won te ododo sugbon ododo ti o ti inu igbala wa ni sugbon Israeli ti nlepa ofin ododo owo won ko te ofin ododo nitori kini nitori won ko wa nipa igbagbo sugbon bi eni pe nipa ise ofin nitori won kose lara okuta ikose ni gege bi ati ko pe kiyesi mo gbe okuta ikose ati apata idibolukale ni Sioni enikeni ti o ba si gbagbo oju ki yo ti

àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noa ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́, nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ni ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn, orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún, ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Tali ó lé òṣì, tani ó ní ìbànújẹ́, tali ó ní ìjà, tali ó ní asọ̀, tali ó ní ọgbẹ́ láìnídìí, tali ó ní ìpọ́njú. Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlù wò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì, tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin, àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè mi ó jí? Orun ikú nìyẹn o. Nígbà wo lè mi ó jí? Èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, ló ti jẹ́ kí ó dìímọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run. Ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú, ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, ìwọ kò dúró ní ibùjókò àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a ń pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí, nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀. Kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò.

lé ọ̀sán àti lé òru kí ó tó gbé ìgbésẹ̀ bóyá ó ń fẹ́ gbé ìyàwó á fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ ọlọ́run wí bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí á fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ ọlọ́run kí ni ọ̀rọ̀ ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run bóyá ó bímọ ni ó ń fẹ́ ṣe àṣàrò báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà nínú ilé ni ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ ọlọ́run wí báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni ìbárọrùn láti wà gbà tí a ti fi sí alẹ́ ni ó ṣòro ó rí ohun tí ẹni tí ó mọ inú ọlọ́run ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún ohun tí ó ń sọ fún wa ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún ọlọ́run ó sọ wípé ẹ̀kọ́ bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run yàtí nínú òfin olúwa lé ọ̀sán àti lé òru ó lè máa rókì nínú ọkàn rẹ kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún ọlọ́run bá ni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókòó wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi nítorí àìmọ̀kan bí a bá ti dé láti ibi iṣẹ́ kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn pẹ̀lú àwọn afiọ̀rọ̀ ọlọ́run àti ìlànà ọlọ́run ṣe ẹ̀fẹ̀ kí a gbé ìjókòó síta ká máa jọ ṣẹ̀fẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú èmi rò wípé a máa ń sin ọlọ́run ní ọjọ́ ìsinmi bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday a ṣe ìfẹ́ inú ti ara wa a sin èṣù díẹ̀ a jó fún èṣù díẹ̀ a lùlù fún èṣù díẹ̀ a sì lọ sí bí àpèjẹ yálà ó jẹ́ àwọn mùtí ni wọ́n wà ńbẹ̀ àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀ àbí àwọn ẹlẹ́gàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ pé ó burú ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa èyí ni ó mú kí ìtànṣán oòrùn ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa èyí ni ó mú kí ìbùkún ọlọ́run kí ó má ṣe tú jáde sí agboolé wa àti sí orí wa ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà bí a bá sọ fún ọlọ́run wípé ó tó ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ lónìí a ń fẹ́ yí padà sí olúwa a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀ mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò daríjì ọ́ yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ ó ṣeéṣe kí a ti máa wá ọmọ kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn.
O so fun ani ese keta wipe yo si dabi igi ti agbin. Mo fe ki o fiyesi gidi gidi o. O so wipe yo si dabi igi ti agbin. O le fe bi mi lere wipe kini ati le mo ti igi ti akogbin si. Igi ti akogbin ko ni Oluwa. Ko ni olutoju. Eye keye lo le de ori re. Eso ori re ko se pataki. Eso ori re a ma re danu. Bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina. Sugbon o le lo si oko ti awon ijoba ti won gbi igi si ori re. Oluso a wa lori oko na. Awon ti o ma bu iledu si oko ki ohun ogbin ki o le se daradara won fun won ni owo won si fun won ni ise wipe ki won ma toju awon igi ti agbin awon so ti o si ma mu ikore oko wa ile won tun fi won sibe bi eso ba ti hu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o ti le sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin Jesu si so fun owe pe gbogbo igi ni bi ki bi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le se rere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wipe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wipe oro olorun ni isaro re ati imo kan re oro olorun ni o fin ji oro olorun ni o fin jeun oro olorun ni o fin sise oro olorun ni o ntele ni igba gbogbo o so wipe iwo kan na yi ni yo dabi igi ti agbin se ti pa odo tin so eso re ara eso igbeyawo ni omo bibi ara eso osise ni ere lati inu ise ara eso igbesi aye ni kokan ni ki inu re ki odun ki ayo re ki okun ara eso ti an reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun sugbon so fun a wipe ki awon eso won yi ki won ki o to le de ni igbese aye re wipe o dabi igi ti a gbin se o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko se se ki a ma fi owo kan ohun ti a gbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wipe olorun o se mi laanu wipe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronupo ada mo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wipe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won ti nkunle ti won bi be ni aye ati esu
àti ikú bẹ́ẹ̀ ló ń gbà á lé ọwọ́ wọn. Ewé wọn rẹ̀ nìyí. Láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà. Wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn. Èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù. Bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà. Obìnrin yóò kò yé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀, tó o sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́, ló ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀, kí ó fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó, ló ń sọ pé kí ó wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ́ sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, iyàrá ti ìpèsè, iyàrá ti ọmọ, iyàrá ti àlàáfíà, iyàrá ti ayọ̀, iyàrá ti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mò ń fẹ́ èyí, mò ń fẹ́ èyí, mò ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn, ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí, ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí ó bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkún omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó, ní àrọ́wọ́tó wọn, ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa ti inú ìbùkún kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tiwọn jẹ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀,
ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won adabi eyan gbo ti a fe fe fe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori Oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je oni kupani ninu ile ti ki ba se be oni nitori Oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni Jacobo ori karun Jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni eje wo ese yin fun ara yin eyin so fun a wipe bi o ba ti se iyawo re bi o ba dele e je wo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile bi ise re ki o se atunse ki o ba awon ti o nba ja ki o ba won laja e je wo ese yin fun ara yin e si ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo olo je ki Elija ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fe je ti a fi eje Jesu Kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife kufe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa ki wa ki o wa ninu ago re nigba na ni iwo gboju re soke le ni aba won
àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ò gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ̀ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gángan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádìí àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn. Nígbà tí ó ń ronúpó àdà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ń ronúpó àdà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́. Kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀. Ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ìwọ ó wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rètí nù. Kò sí ohun tí ó dé bá ọ tí ó dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́ lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronúpó àdà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14. Bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, bí
o ba gberaga bi o ba fe bi o ba so wi pe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti man lo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon wonyi ti won gbadura lowo lati gbadura pelu ironu ku ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wi pe ah awon to nko si waju won ma tilekun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu ku oda dan mo fe shirekun ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ku o leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onupe wada ni a fi si ilekun orun rere eyi ni ibukun fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile
pe Oluwa. Ke pe Oluwa pe ki o dariji o. Ma se awawe o ore mi, ma se awawe o. So fun Olorun, dariji mi, yi okan mi pada. So mi di rere. Fi eje Jesu Kristi we mi.

0: sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀. Na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́ níbi tí o wà mọ́ fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já a, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já a, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́, mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wẹ̀ mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti jewo ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le eni ti o wi ti o se be iwo ni se leri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenumo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji shanu ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisin ya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun po mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu wonyi bawo da won duro ni oruko Jesu adupa epo ti se adupa epo ti gbo ti wa adupa pe lati asala yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asala yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa je ri wipe igba ti a ti je wo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati wo wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa
1: amen
0: adupe po ti gbo ti wa adupe po ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Christianity Paul Apostoli se awon ara Rome ori ikokanla nje mo ni Olorun ata awon eniyan renu bi ki a ma ri nitori Israel ni emi pelu lati inu iru omo Abraham ni eya Benjamin Olorun ko ta awon eniyan renu ti o ti mo tele tabi eyin ko mo bi iwe mimo ti wi ni ti Elijah bi o ti nbebe lodo Olorun si Israel wi pe Oluwa won ti pa awon woli re won si ti wo awon pepe re lule emi nikan soso ni o si ku won si nwo emi mi ṣùgbọ́n ìdáhùn wo ni Ọlọ́run fi fún un? Mo ti ku 500 ènìyàn sílẹ̀ fún ara mi, àwọn tí kò tẹ́ẹ̀kún ba fún Baálì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ní àkókò ìsinsìnyí pẹ̀lú, apá kan wà nípa èèyàn fẹ́ tí orí ọ̀fẹ́. Bí ó bá sì ṣe pé nípa tí orí ọ̀fẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti iṣẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, orí ọ̀fẹ́ kìí ṣe orí ọ̀fẹ́ mọ́? Ṣùgbọ́n bí ó bá ṣe pé nípa ti iṣẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti orí ọ̀fẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, iṣẹ́ kìí ṣe iṣẹ́ mọ́? Kí ha ni? Ohun tí Israel ń wá kiri, òun náà ni kò rí. Ṣùgbọ́n àwọn ẹni èèyàn fẹ́ ti rí i, a sì sí àyà àwọn ìyókù le, gẹ́gẹ́ bí a ti kọ́ pé Ọlọ́run ti fún wọn ní ẹ̀mí oorun, ojú kí wọn kí ó má lè wòran, àti etí kí wọn kí ó má lè gbọ́ràn, títí ó fi di òní olónìí. Dáfídì sì wí pé jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹ́kùn àti ẹgẹ́ àti ohun ìkọ̀sẹ̀ àti ẹ̀sán fún wọn, kí ojú wọn kí ó ṣókun, kí wọn kí ó má lè ríran, kí ó sì tẹ ẹ̀hìn wọn ba nígbà gbogbo. Ǹjẹ́ mo ní wọn á kọsẹ̀ kí wọn kí ó lè ṣubú, kí a má rí? Ṣùgbọ́n nípa ìṣubú wọn, ìgbàládé ọ̀dọ̀ àwọn kèfèrí láti mú wọn jowú. Ṣùgbọ́n bí ìṣubú wọn bá di ọrọ̀ ayé àti bí ìfàsẹ́yìn wọn bá di ọrọ̀ àwọn kèfèrí, mélòó mélòó ni kíkún wọn? Ẹ̀yin tí ṣe kèfèrí ni èmi ṣáà ń bá sọ̀rọ̀, níwọ̀n bí èmi ti jẹ́ apostélé àwọn kèfèrí, mo gbé oyè mi ga. Bí ó lè ṣe kí èmi kí ó lè mú àwọn ará mi jowú àti kí èmi kí ó lè gba díẹ̀ là nínú wọn? Nítorí bí títanu wọn bá jẹ́ ìlàjà ayé, gbígba wọn yóò àti rí bí kò ṣe iyè kúrò nínú òkú. Ǹjẹ́ bí àkóso bá mọ́, bẹ́ẹ̀ ni àkópọ̀; bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. Ṣùgbọ́n bí a bá yà nínú àwọn ẹ̀ka kúrò, tí a sì lọ ìwọ tí ṣe igi òróró ìgbésára wọn, tí ìwọ sì ń bá wọn pín nínú gbòǹgbò àti ọ̀rá igi òróró náà, má ṣe ṣe féfé sí àwọn ẹ̀ka náà. Ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe féfé, ìwọ kọ́ ni ó ru gbòǹgbò, ṣùgbọ́n gbòǹgbò ni ó ru ìwọ. Ǹjẹ́ ìwọ ò wí pé a ti fa àwọn ẹ̀ka náà ya nítorí kí a lè lọ́mi sínú rẹ̀? Ó dára, nítorí àgbàgbọ́ ni a ṣe fà wọ́n ya kúrò, ìwọ sì dúró nípa ìgbàgbọ́ rẹ. Má ṣe gbé ara rẹ ga, ṣùgbọ́n bẹ̀rù, nítorí bí Ọlọ́run kò bá dá ẹ̀ka ìyẹ́ka sí, kíyè sára kí ó má ṣe aláìdá ìwọ náà sí. Nítorí náà, wo oore àti ìkanú Ọlọ́run. Lórí àwọn tí ó ṣubú, ìkanú, ṣùgbọ́n lórí ìwọ, oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa kí ìwọ náà kúrò. Àti àwọn pẹ̀lú, bí wọn kò bá jókòó sínú àìgbàgbọ́, a ó lọ wọn sínú rẹ̀, nítorí Ọlọ́run lè tún wọn lọ sínú rẹ̀. Nítorí bí a ti ké ìwọ kúrò lára igi òróró ìgbẹ́ nípa ẹ̀dá, tí a sì lọ ìwọ sínú igi òróró rere lòdì sí ti ẹ̀dá, mélòó mélòó ni a ó lọ àwọn wọ̀nyí tí ṣe ẹ̀ka ìyẹ́ka sára igi òróró wọn? Ara, èmi kò ṣàfẹ́ kí ẹ̀yin kí ó wà ní òpè ní ti ohun ìjìnlẹ̀ yìí, kí ẹ̀yin má bàa ṣe ọlọgbọ́n ní ojú ara yín pé ìfọ́jú bá Israel ní apá kan títí kíkún àwọn kèfèrí yóò fi dé. Bẹ́ẹ̀ ni a ó sì gba gbogbo Israel là, gẹ́gẹ́ bí a ti kọ́ pé ní Sioni ni olùgbàlà yóò ti jáde wá, yóò sì yí àìwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ Jacob. Èyí sì ni májẹ̀mú mi fún wọn, nígbà tí èmi ó mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. Nípa ti ìrere, ọ̀tá ni wọ́n nítorí eyín, bí ó sì ṣe ti ìyànfẹ́ ni, olùfẹ́ ni wọ́n nítorí ti àwọn baba. Nítorí àìlábàámọ̀ ni ẹ̀bùn àti ìpè Ọlọ́run. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti gba Ọlọ́run gbọ́ rí, ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ̀yin rí àánú gbà nípa ìgbàgbọ́ wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí tí ó ṣe àìgbọràn ní ìsinsìnyí, kí àwọn pẹ̀lú ba lè rí àánú gbà nípa àánú tí a fi hàn yín. Nítorí Ọlọ́run ṣe gbogbo wọn mọ́pọ̀ sínú àìgbàgbọ́, kí ó lè ṣàánú fún gbogbo wọn. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, àwa má rí di ìdájọ́ rẹ̀ ti rí, ọ̀nà rẹ̀ sì ju àwárí lọ. Nítorí ta ni ó mọ inú Olúwa, tàbí ta ní ṣe ìgbìmọ̀ rẹ̀, tàbí ta ni ó kọ́ fi fún un, tí a ó sì san án padà fún un? Nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ni ohun gbogbo. Ẹni tí ògo wà fún láéláé. Àmì.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí ìbálòjú lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo adúpẹ́ wípé àníyìn gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú wípé ẹ ṣe wà níyè ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí ẹgbà ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù adúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ ìlérí ọlọ́run tí ẹ fún wa látòkè wá àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù ǹjẹ́ lónìí bí a ti wá lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù ẹ là wá lóye ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù ẹ ṣàánú fún wa ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú bíbélì adúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí agbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa lónìí à ń wo inú bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu à ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀ a rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú àkókò ebi àkókò èèyàn àkókò àìní kí ó wà lé ayé Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀ ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ọkàn wọn a máa pòrúurù nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé nínú ọ̀làjú wọn wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́ kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn nínú Matthew orí 24 ẹsẹ̀ 8 gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú níhìn-ín ni Jésù Kristì ń sọ fún wa wípé àkókò ìgbẹ̀yìn ayé yóò jẹ́ àkókò ìpọ́njú bí a bá ń sọ nípa ọ̀dá bí a bá ń sọ nípa èèyàn bí a bá ń sọ nípa ebi bí a bá ń sọ nípa àìsàn bí a bá ń sọ nípa gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìpọ́njú ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ ìkẹfà ẹ̀yin ó sì gbúrò ogun àti ìdágìrì ogun. Ẹ kíyè sí i, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń lago mọ́, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, bí a bá ń sọ wípé

ki o ye wa wi pe bi a ba nri nkan wonyi ke a ma se jaya ke a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan won ko le sala isele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori 24 yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wipe o se eyin Olorun e a se wipe Olorun ko mo nipa re e a se wipe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wipe o fi wa sile fun ipinu awon elese rara ini Jesu Kristi ti so tele wipe ninu aye e o ri iponju sugbon e tujuka nitori pe mo ti segun aye ninu Marko ori 13 ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki a pa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o seese ki o je omo ni yo dide si baba tabi si iya re o seese ki o je awon obi ni yo dide si awon omo o seese nigba miran bi a ba gbo inu ni bini ti awon omode ti won ma nri ni owo obi won o seese ki won se awon nkan miran ti a ma ro wipe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwosi be si omo lati inu re wa awon nkan won ni Jesu Kristi ti je ki o di mo fun wa wipe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba kori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile daradara ohun ti o ma n fa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti deni igbala ki lo de nigba ti a ti di omo Olorun ni a tun wa ri idojuko iponju ati iya ati inu ni bini bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Kristi awon ro wipe ko ni si inu ni bini àwọn rò wípé kò ní sí ìpọnjú ó yẹ kí ó yé wa ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fúnra rẹ̀ nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀ ó ṣeé ṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀ nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ nítorí bẹ́ẹ̀ kí o má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára kì í ṣe bẹ́ẹ̀ àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run kò fi hàn wípé a kò ní Ọlọ́run èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá nítorí wípé a ti ní Ọlọ́run ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní nígbà tí a jẹ́ ti Ọlọ́run Jésù ti sọ fún wa ó ní a ó rí ìpọ́njú ó ní ìyá lè dé ohunkóhun lè ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n kí a tújúká òun ti ṣẹ́gun ayé èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òrántí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Joseph.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí ẹ ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá. A ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú wọn kúrò lórí ilẹ̀ ayé, a ó mú wọn lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀ nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀ àní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀ ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni o yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati genesis ori kejila genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala beni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun sodomo ati gomora sugbon o ko mu anfani na lo genesis ori kejila lati ese ikerin genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigba ti a pe abrahamu ti abrahamu si se igboran si olorun ti o si jade sugbon ki a wa awon ti o ba jade ese ikerin be le abrahamu lo bi oluwa ti so fun lo ti si ba lo abrahamu si je eni 75 odun ni igba ti o jade ni harani yi so fun awe pe lot wa pelu re awon idile lot si wa nibe pelu ni ese ikarun abraham si mu sarai ayare ati lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya lot wa pelu ti won si ti won ri ni harani won si jade lati lo.

Méjì wọ̀nyí wọ́n tilẹ̀ lo òru ọjọ́ kan nínú ilé wọn. Ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe gbé ìkẹrin ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà. Èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí wọn kì í ṣe ará ilé àwọn Ábrahamu tàbí Lọ́ọ̀tì. Wọn kì í sì gbé Sódómù tàbí Gomorra. Wọn ò sí ní ilé ayé ṣùgbọ́n láti ọ̀run lè àti rán wọn wá. Àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò. Wọ́n sì sọ fún wọn wípé òjò iná òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sódómù òun Gomorra. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run. Ìkarùn-ún orí iṣẹ́ àmì orí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sódómù kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sódómù. Ìkẹfà ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì nígbàtí Lọ́ọ̀tì jáde lọ tí ó ń sọ fún àwọn ará ilé rẹ̀ wípé ẹ jáde nítorí wípé Olúwa sọ pé òun pa òun yóò pa ẹbí yìí run. Ìkeje àwọn áńgẹ́lì Ọlọ́run wọ̀nyí wọ́n dì í lọ́wọ́ mú láti fà á jáde kúrò nínú ìparun. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu láti lè jẹ́ ti Ọlọ́run àti láti lè ṣe ohun tí ó yẹ láti ṣe. Ìkẹjọ Olúwa ṣàánú fún ó sì fi ọ̀nà ìgbàlà hàn síbẹ̀ obìnrin yìí ṣègbé ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi Ọlọ́run. Ẹbí tirẹ̀ ni èyí ni a pè ní àfọwọ́fà ẹrù ọmọ láńké wípé òun fara rẹ̀ ló fọwọ́ fà á tí ó fi ṣègbé ṣùgbọ́n kì í ṣe aya Lọ́ọ̀tì nìkan. A rí wípé àmọ́ Ísíráélì pẹ̀lú irú ìhà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí àwọn àǹfààní tí wọ́n ní nínú Aísáyà ni a ti ń ka orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin níhìn-ín ni Ọlọ́run ti rán àwọn ọmọ Ísíráélì létí wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí òun kí ó ṣe láti jẹ́ ìrànwọ́ fún wọn àti láti rí wípé wọ́n ní ìgbàlà láti jẹ́ kí wọ́n so èso tí ó yẹ. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin ó ní kí ni àbá ṣe sí ọgbà àjàrà. Èyí ni àwọn ọmọ ilé Ísíráélì kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀. Nígbà tí mo wò pé ìbá so èso èé ṣe tí ó fi ń so èso kíkan. Níhìn ni a ti rí wípé Ọlọ́run ó ń pe àwọn ọmọ Ísíráélì wọ̀n níjà wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe kí wọn kí ó lè ní àlàáfíà kí wọn kí ó lè ní iyè kí wọn kí ó lè ní ìgbàlà Ọlọ́run. Ó ní ṣùgbọ́n kàkà kí wọn kí ó so èso tó dára èso kíkan ni wọ́n ń so nínú Jòhánù orí kẹ̀ẹ́dógún. Jòhánù orí kẹ̀ẹ́dógún ni Jésù ni ó ti ń fi ẹ̀sùn yìí kan náà kan àwọn ọmọ Ísíráélì ní àkókò tirẹ̀. Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógún. Ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀. Wọn ìbá ti lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọn di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn. Èyí sọ fún wa pé Jésù ṣe ohun tó yẹ kó ṣe. Ó wọ àsù ó ṣe iṣẹ́ ìyanu ó mú aláìsàn láradá ó mú kí àwọn adití kí wọn kí ó gbọ́ran ó sì jẹ́ kí á jí àwọn òkú dìde. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun gbogbo tí Jésù ṣe láàrin wọn ni a rí wípé wọn ò kọbi ara sí ìhìnrere wọn ò sì náání ẹ̀bùn ọ̀run tí Jésù Olúwa tí ó mú tọ̀ wọ́n wá. Èyí ni a rí nínú aya Lọ́ọ̀tì èyí ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi sí ẹnu Jésù Olúwa wa wípé àwa tí a wà ní ìsinsìnyí tí ìgbẹ̀yìn ayé dé bá wípé ó yẹ kí a rántí aya Lọ́ọ̀tì kí àdánù àti jàm̀bá tí ó dé bá kí ó má bàa dé bá ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nísinsìnyí a lọ sí ipa kejì tí a pè ní àìgbọràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì nítorí a sọ fún wọn ohun tí ó yẹ kí wọn kí ó ṣe. A sọ fún wọn irú ìmúrasílẹ̀ tí wọ́n ní láti múra sílẹ̀. A sọ fún wọn irú ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn kí wọn kí ó lè rí iyè iyè àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé obìnrin yìí ó gbọ́ ṣùgbọ́n kò gbà ó mọ ọ̀nà ṣùgbọ́n kò gba ọ̀nà ìgbàlà tí a tọ́ka sí fún tí a sì pèsè sílẹ̀ fún ẹbí rẹ̀. Nínú Genesis lè àti ń kà á lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Genesis orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún nígbà tí ọ̀yẹ́ sì ń là nígbà náà lè àwọn áńgẹ́lì náà
le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa ni hi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wi pe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba segbe nihin ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin ise ni ipa akoko ese ikerindinlogbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerindinlogbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wi pe won ko gbodo boju wo ehin sugbon nihin aya re boju wo ehin leyin re kini awon kan ti a ri ti o se kopa obirin yi kini awon kan ti a ri ti o gba igbala lowo re kini awon kan ti a ri ti o je wi pe bi o ti le je wi pe o ti jade kuro ninu Sodom ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa lari ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe gba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imura sile ani lati gboran nitori wi pe ohun ti o se kopa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti Olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba na bi o ba sese fun obirin yi lati sa igboran si oro ti angeli so ko ya wa lenu wi pe awon elomiran won ma nse igboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wi pe aya loti o ka awon angeli wonyi si o daju wi pe yo mu oro wonyi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wi pe o mo awon angeli ti aran wonyi won je awon iranse olorun a si so fun won wi pe ki won ki o pa Sodom ohun Gomora run awon angeli ti so fun wi pe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon Sodom ati Gomora sugbon sibe sibe a ri wi pe obirin yi ko nani ko si beru nitori wi pe o sa igboran si ohun ti a so wi pe ki o ma se ikarun aife ni pe ni a ma so fun wi pe aife ni pe ni ni o mu ki ara oko san ibante wolo eyi ni wi pe bi obirin yi bi o ba ni nkankan lokan wi pe awon ti o soro won ju eniyan lo awon ti o soro iranse latoke wa iranse latorun wa ni ati wi pe won le lowo mu won si fa won jade won so fun wi pe ki won ki o jade sugbon aife ni pe ni ki a ma fi oju wo awon eniyan binti ki a si ma foju wo eko tabi ikilo ti a n fun wa ki a ma foju wo bi eni wi pe ko je nkankan ohun lo se kopa obirin yi ikefa ni aini ipinu bi o ba je wi pe obirin yi ni ipinu lati ko ese sile lati ko ise gboburu sile lati ko Sodom ati Gomora sile ajalu ti o deba ibama ti deba ni igba na bi awon kan wonyi ba wa ninu aye wa awa na eyi ni aigboran aigbagbo aikanisi aiberu olorun aife ni pe ni tabi aini ipinu bi won ba wa ninu igbesi aye wa o ma nfa ipada seyin fun eni to ba so wi pe ohun ti je omo olorun bi iru eni be bi o ba sora bi abere ba bo lowo adete adete eyi je wi pe bi iru eni be ba pada seyin ati pada wa si ona olorun o se se ki o le ki o soro jojo fun iru eni be nitori be ni a se nki wa nilo wi pe o ye ki a sora ki ohun ti o de ba obirin yi ki o ma de ba eni kokan ninu wa ki ti le lo de ti obirin yi ti o fi boju wo eyin Jesu so fun wa ninu Matthew ori kefa ese ikokan le logun
Matthew orí kẹfà ẹsẹ ìkọkànlélógún oni nítorí níbi tí ìṣúra yín bá gbé wá níbẹ̀ lí ọkàn yín yóò gbé wá pẹ̀lú níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni ohun tí ó wà nínú ọkàn wa níbi tí ó bá wà ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú bí obìnrin yìí bí ó bá ti ronú ọlọ́run ó ronú ìsìn ọlọ́run bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ ìbá má ti ṣègbé pẹ̀lú àwọn ará sódómù òun gomora èyí ni májẹ̀mú titun ló fi ń kì wá ní ìlọ̀ nínú galatia orí kejì láti ẹsẹ ìkejìdínlógún galatia orí kejì ẹsẹ ìkejìdínlógún nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró mo sọ ara mo fi ara mi hàn bí arúfin àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá jésù pàdé àti kọ ayé sílẹ̀ àti kọ àwọn ìfẹ́ kò fẹ́ inú rẹ̀ àti kọ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀ àti kọ sílẹ̀ àwọn aṣòrolé tí ó wà nínú ayé a ti kọ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn ká máa sáré tọ̀ wọ́n lọ kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara a ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ àwọn ìwọṣọ ayé ìjẹun ayé ìkóbìnrinjọ ayé a ti kọ gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ó ní bí a bá tó padà sí àwọn nǹkan tí a ti kọ sílẹ̀ a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀ a sọ ara wa di apẹyìndà a sọ ara wa di arúfin àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba ọlọ́run a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù nínú Ebéru orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì Ebéru orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́ nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́ nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i èyí ni ọlọ́run fi han aya lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́ ọ̀nà rere ọ̀nà ìgbàlà ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀ nínú pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ olúwa àti olùgbàlà wa Jésù Kristì bí wọn bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ní bí a bá tún bojú wẹ̀yìn bí a bá tún yí padà bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀ ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ ìkọkànlélógún nítorí ìbásàn fún wọn kí ó má mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tó padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ sí tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀ ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn èyí ni bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀ ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀ níbo ni yóò ti lo ayérayé ìfihàn orí kejìlélógún
ese ike edogun nitori li ode bi awon ajagbe wa bi o ba pada sinu ese iwo ti o ti mo ona igbala iwo ti ati dari ese reji iwo ti o ti so wi pe to nje wo Jesu loluwa bi o ba pada sinu ebi re bi o ba pada sinu eri idoti ese ti ati mo jade tele tele oni iru eni be o je bi aja o si so fun awe pe nitori li ode le awon ajagbe wa ati awon osho ati awon agbere ati awon apaniyan ati awon aborisha ati olukuluko eni ti o feran eke ti o sin bora eke nitori be an so fun awe pe ani lati je omo olorun nitoto ohun ti o je ki obirin yi ki o pada ki o boju weyin ni we pe okan re wa ninu awon afefe yeye igbadun sodomo ati gomora loro kan o feran aye nitori aso fun wa eni ti o ba fe je ore aye yo je ota olorun ninu jacobo ori kerin ese ikerin jacobo ori kerin ese ikerin eyin pa nsaga okunrin ati pa nsaga obirin e ko mo pe ibare aye isota olorun ni nitori na eni keni ti o ba fe lati je ore aye di ota olorun bi o ba si je ota olorun o ye ki o mo we pe nigba ti Jesu ba de o ko ni le ba lo nitori awon ti o je omo olorun awon ti o rin ninu iwa mimo ni Jesu n pada bo wa lati ko lo rele ninu Johanu kini ori keji Johanu kini ori keji lati ese ike dogun e ma se feran aye tabi ohun ti n be ninu aye bi enikeni ba feran aye ife ti baba ko si ninu re nitori ohun gbogbo ti n be le aye ife ko fe ara ife ko fe oju ati irira aye ki se ti baba bi ko se ti aye aye si n koja lo ati ife ko fe re sugbon eni ti o ba n se ife olorun ni yo duro lai lai nitori be apere ohun ti a ri nipa ti obirin yi ni wo pe o ni ife aye ninu okan re sugbon an ki won ni lo we pe ke asora nitori beniyan lola lola tola re san rere bi omi to pataki nipo bi osupa njoba laarin irawo to nlogba bi eni pe ohun ti ko ni osuwon ni to wo nkoko maye bi aja wo megogo eran to njaye ajefeyinti oro olorun so fun awe pe igba o lo bi orere ojo kan bo ti elemi yo bere ti a o si farahan niwaju ite idajo nje eni ti o ba fe aye yo ba aye koja lo eni ti o ba fe aye gege bi dema tabi gege bi ayaloti an so fun awe pe iru eni be yo ba aye pare idajo ti o si wa fun iru awon be ni idajo ti o wa ba ayaloti nitori wo pe iwo ti o je kristeni bi o ba ba aye re o di bi obu iyo ti a o danu ti o si di itemole labe atelese awon araye oni bi o ba fe je ore olorun ki o ko aye ati ife kufe inu re sile awon eniyan wa ma so fun awe pe alaso ala ki lo siso elepo nitori be bi a ba ti fo aso re mo ti o si je omo olorun nitoto ibi awon ohun idoti aye eri aye ijekoje aye mukimo aye ati ife kufe ti o wa ninu aye bi o ma je pe nitoto ni oni aso ala ti o mo we pe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi e je ki a wo Genesis ori ikokandelogun lati ese ikerindelogun ni a ti wo ohun ti o ba aya lochi Genesis ori ikokandelogun ese ikerindelogun sugbon aya re boju wo ehin leyin re o si di owon iyo nihin ni a ti ri idajo ti o de ba obirin yi eyi ni Jesu fi n tenu mo we pe ninu Luke ori iketadelogun Luke ori iketadelogun ese ikejile logbon we pe eranti aya loti lakoko e je ki a mo we pe itan ti a ka ninu Genesis o je itan otito
o je ohun ti o sele nitori wipe bi ki ba se wipe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon omo ehin re wipe erun ti aya loti ikeji ni wipe obirin yi o je eni ti o ni anfani anfani igbala anfani wipe ki o bo ninu idaje olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu Jesu wipe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele Jesu awon ti o ti ran nise lati lo waasu ihin rere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wi pe ki se pe abo ayeraye lekan bi abati ni igbala o daju wo pe omo olorun yo ma je omo olorun be lo titi oni rara oni ki asora ki a ma pada seyin nitori eni ti o fi owo re le ohun itule bi o ba tun boju weyin oni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi we pe bi a ba ti gboro igbala se ati di eni igbala bi a ba ti gbo ti so di mimo se ati di eni ti a so di mimo bi se ati gbo oro nipa atose se ati tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti ati enu awon angeli so baduro sese ati ti olukuluku ire koja gba ati aigboran gba esan ti o to e je ki atun ti aya loti we pe awon angeli meji won yi won so ti to oro fun won so fun wi pe idajo nbo won so fun wi pe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo o ni bi won ba gba esan ti o to bi a ti ri esan na lara aya loti oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni oye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori ari ohun ti o sele si wipe o subu sinu idajo olorun nitori idajo arotele o deba idajo ojiji o deba asi so fun wa pe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aya loti o pe deba lai ni anfani ati ronupo ada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni Jesu fun re olugbala wa ni o fi so pe bi ise igbala ti o se bi ko ba ni je asan lori eni kankan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o n ba awon kan lojo oni ki o ma de ba eni kan ninu wa ninu eberu ori kewa ese ikokanlelogbon o ni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini ohun ti o ye ki eni kankan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun beere lowo won ti o ye ki won ki o se ni kiakia lai fale lai jafara lai dagun lamo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajo nbo Isaiah ori karun din ni ogota Isaiah ori karun din ni ogota ese ikefa ati ese ikeje ewa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi oni nisisin ti a ni anfani nisisin ti a gbo ipe nisisin ti eko yin rere ti o tun jade ti a gbo wi pe o ye ki a ronupo ada o ye ki a gba Olorun gbo o ye ki a je ti Olorun oni ki a wa Oluwa nigbati a le ri nigbati o wa nitosi bawo ni a se wa Oluwa bi o ba fe ni igbala ese ikeje ye ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si Oluwa ohun si saanu fun ati si Olorun wa ohun si fi ji lopolopo bi o ba je wo pe o fe ba Jesu pade o fe
lati bo lowo idajo olorun idajo to nbo o ti an so ni wo pe oni lati fi okan re fun olorun oni lati ronu po ada lati gba jesu gege bi oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronu po ada o je ti olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin iwe owe ori kerin ese ikeji din logun iwe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won olooto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o te siwaju bi o ba ti ni isori imo ye ki a te siwaju bi a ba ti fi emi mimo olorun ko ye ki a te siwaju bi o ba je ti olorun ti e ri emi olorun to nje olokan we pe o je ti olorun ni toto oruko re wa ninu iwe iye olorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye enikokan wa ninu jobo ori iketa delogun jobo ori keta delogun ese ikesan ni atun tin so fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti olorun jobo ori iketa delogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju eje wo pe a ko gbodo boju eyin ohun ti a ni ni ki a di mo sese igbala ti o wa lowo wa ki a di mo sese eko oro olorun ti a fi nko wa lojojumo nigba ti a wa sihin ki a di mo sese iwa mimo ti jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo o ni ki a di mo sese ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin dafidi orin dafidi ikeji le ni adorun ogorun le mejila okan okan eji orin dafidi ikeji le ni adorun le anka ni ese ikeje oni ki o beru ihin boboru aya re ti mu ona kan o gbekele olowa eje wo pe a ko gbodo je sekoseye ani lati di ona kan yi ona igbala ona hinrere ona iwa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele olowa eyi ni oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti oni idaje olorun ti o deba nitori ife aye nitori a ti so fun wa we pe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si na ga wo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun awi pe Paul apostoli ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostoli ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi ngbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma naga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise
ẹni tí o bá forí tì í títí dé òpin òun la ó gbalà nítorí bẹ́ẹ̀ ni àpọ́sìlì ṣe ń sọ fún wa wípé èmi ń lépa o èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin irú èje ni fún èrè ìpè yíga ọlọ́run nínú kristi jésù àti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan abrahamu ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀ tí ó rán àwọn áńgẹ́lì méjì sí ilé wọn ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣeṣẹ́ ìyanu nínú ilé wa tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú tí ọlọ́run ṣàánú fún wa tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀ wípé kò séwu bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun a máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé arọba fín lọba ipa nítorí bẹ́ẹ̀ bí o bá jẹ́ ẹni tí kìí náání ẹni tó rò wípé a ti ń wá sí dípà ẹni tó rò wípé a ń ka bíbélì ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni ìsí ìpàgọ́ tàbí mo jẹ́ òṣìṣẹ́ tàbí mo ń wáńjẹ fún ọ bẹ́ẹ̀ tàbí mo ń tọ́jú eléyìí mo ń tọ́jú èyí ni rántí wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sẹ́ni tí ó bá jáfara ẹni tí ó bá dagun láti ó rò wípé ìdájọ́ kò lè dé nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a ronú padà kí ó tó pẹ́ jù má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ ọlọ́run kí ó di àrífín tàbí àrísá fún ẹnikẹ́ni nínú wa kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dagun lá ó yẹ kí a tara ṣàṣà kí a fi ìrònú padà kí a fi já ẹ̀ṣẹ́ wa sọ́nà bí àtúnṣe bá wà níwájú wa kí a tún gbogbo ọ̀nà wa ṣe kí a gba Jésù Kristì gbọ́ kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́ kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa kí a sì mọ̀ wípé a ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòròrọ̀ ló máa gbàdúrà sí ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la nígbàkúùgbà tí Jésù ìbá dé ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀ kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tí pé yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́ ta ọ́ paláradà àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya lọ́ọ̀tì kí ó dé bá ó yẹ kí o dìde ó yẹ kí o gbàdúrà kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá mo ti ṣe ti bí mo ti tàn mo ti lọ sí ìpàgọ́ mo ti jẹ oúnjẹ alẹ́ olúwa a ti rì mí bọmi a ti ṣe ti bí fún mi a ti ṣe tàn mo jẹ́ òṣìṣẹ́ jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá kí a máa ké pe olúwa kí a máa sọ fún olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́ a ò fẹ́ bá ayé kọjá lọ a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé a ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya lọ́ọ̀tì nítòótọ́ ó jáde kúrò ní sódòmù òun gomorrah ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ kò dé ilẹ̀ ìlérí nísinsìnyí yóò wà ní ọ̀run àpáàdì oúnjòro oúnjẹ ìyà àṣìṣe ìyà àìgbọràn ìyà àìkánisí ìyà àìka ọ̀rọ̀ ọlọ́run sí ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí képe olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ kí ó má ṣe rí bẹ́ẹ̀ kí o gba ọlọ́run gbọ́ kí o jẹ́ ti ọlọ́run kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ kí o ní ìgbàlà tòótọ́ kí o sì jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ kí a lè kọrúkọ rẹ sínú ìwé ìyè bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà ẹni tí a ti kọrúkọ rẹ sínú ìwé ìyè ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ ó ní kí a tẹ̀síwájú ó ní kí a máa lépa ìṣó ó ní kí a máa bójú wẹ̀yìn ó ní kí a di ohun tí a ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba adé wa kí ó má sì gba ìjọba ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn o ò ní báyé lọ o ò ní báyé rẹ́ a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí sódòmù òun gomorrah o jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ títí di ọjọ́ ìkẹyìn gbàdúrà.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ̀kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú wọn kúrò. Ṣàánú fún wa. Jẹ́ kí àlàáfíà rẹ̀ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló ń rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe ti wá ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì í bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀. A kì yóò ṣí ní ìdí, Olorun yo ran lowo ni kutukutu owuro awon keferi nbinu awon ile oba shidi o fohun re aye yo Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon keferi a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abu kakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won ni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni samu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o so wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o so fun a wipe ko si eni keni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi Oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro ko tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika ye fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abuka akiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon na papa won ko ile kekeke kakiri o sese ninu ogba ti won si fe nikan sibe ti o dabi oluso won si le ko si enu ona we pe ibe abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun we pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro we pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo e ti mo nse na mo fa nse iwon ba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa o ni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o ti n ji be ni iran lowo olorun be ni o n wa ni tosi re o ni awon keferi n binu bi o ba ti mo tele tele ti o si n jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi n binu si o awon wo ni a n pe ni keferi awon ti n tafani àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó jẹun bó yó bó bá sọ síta wọn bínú sí ọ bó tí rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbẹ ni pé nǹkan lọ dédé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó rí jẹ àwọn kèfèrí á bínú bó sì rí jẹ bó ní nǹkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi n binu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi sugbon won so fun a wi pe olorun wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọ ohun rẹ̀ ayé yọ olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé kúrọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọn ṣe rìn nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn wọn ń kú láì tiẹ̀ nídìí wọn á sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rìn mọ́lẹ̀ kò gbà wọ́n bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ńdè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tán pátápátá ó pa wọn ní àparọ̀ wọn jẹ́ ní ayé wọn jẹ́ ní ọrun ìgbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sórí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ Jésù Kristì tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí Ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n á tiẹ̀ sọ wá lórúkọ wọ́n á ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire Ọlọ́run Jákọ́bù ta ni Ọlọ́run Jákọ́bù ìgbà tí Jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tá ni lọ́wọ́ Ísáù ilé Ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni Ọlọ́run wa bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ Ọlọ́run Jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ Lábánì gbogbo ìyà tí Lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí Lábánì fẹ́ ṣe fún Ọlọ́run gbà á nígbà tí Ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ Lábánì ni Lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni Ọlọ́run tún sọ fún Lábánì pé Jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí Jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí Ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni Ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni a ń pè ní òpin ayé ìgbà tí Jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹ́ kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ Jésù àti fi ìrere àti fi hàn ọ́ èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun ó ìjà ni à ń pè bẹ́ẹ̀ o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikejidin ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so nle wa oni ri wa bi o so ba ri eni le adaun se nbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa wi pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won baba lawo papa to se ogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun wa wipe nitori eyin ti wipe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wipe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi ntemi mo ti ni nkan aje tele aje sara asi ti se mi jina ko si nkan na bo ti le je wipe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi ti ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pa san gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wipe o nfe nkan woyi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro li o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile yebiye ipile ti o daju eni ti o gba gbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni to gba Jesu gbo nitori Jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma n gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti Jesu Christi okuta ile a si ti danwo o si yege okuta igule yebiye ni ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba Jesu gbo ki o sa onkon ki o le idajo le omi o fi le ese pelu ati ododo le emi o fi le osun yin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke yin ni yo gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju Jesu Christi ni abo ti o daju nitori wi pe gbogbo abo ike pata pata ni iyi yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba iku da le o so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wi pe enikan wa nbi kan ile abo ti o wa nibe ah koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wi pe ma je mu yin ti e ba iku da le o so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun ni won igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibiti eniyan le na ara re si lo akete ni a pe ni bedi o so wi pe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wi pe ibora koni ibo to eyi ti o le fi bo ara re onti a n gbe kaakiri eyi ti a n sumo.

ìgbésẹ̀, àwọn tí wọ́n ń jà, àwọn alúni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìka, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé àwo orí èṣù mọ́lẹ̀ wómú wómú, kí wọ́n sì máa fò sókè, wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà kúrò lọ́wọ́ wọn o, ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí hallelujah, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí, ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n fòye wípé ìṣẹ́gun ti dé. Ó tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó, ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo Bíbélì ló gbé dání. Agbára tó wà nínú Bíbélì, tí ẹ̀kọ́ tó yè kooro, tí ó máa jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú Bíbélì, ẹ̀páálí òfo ló gbé dání, kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì, àní àgbẹ̀ Bíbélì tí a gbé síbi ìrọ̀rí ẹ̀, a sọ pé ẹ̀ mo gbé Bíbélì síbẹ̀ o, bó ṣó bá wá kó sá, bí àjẹ́ bá kó fò lọ, kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ̀ ọ́ sílẹ̀, ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀, ẹ̀rú bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí. Àgbẹ̀, ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyìí? Àwọn wọ̀nyìí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíptì lójú lé agíjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀, ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára, ẹ ṣe bí ọkùnrin ẹ̀yin Filistini, kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà, wọ́n sì lé Ísíráẹ̀lì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísíráẹ̀lì jẹ́ 1,500. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán, o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ? Àjẹ́ ò ti gba Bíbélì lọ́wọ́ ẹ? Gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru, ka orin Dáfídì 23 ní 7, wọn ti gbà lọ́wọ́ ẹ. Ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ. Àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn, ìgbẹ́kẹ̀lé wọn, ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn, wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa, ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbọ́n tí Ọlọ́run sọ fún wa ní orin Dáfídì 91:91-91:91. Nínú Bíbélì wa, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa, tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi, tí ó jẹ́ tí ó nípọn, tí ó sì ṣe iyebíye púpọ̀. Bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa, bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́, ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé Jésù kú fún, mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn òǹdè, àwọn òrùka, àwọn ẹ̀gbà ọrùn, gbogbo àwọn nǹkan tí a ń so mọ́ra fún ààbò, tí a ti kọ̀ ọ́ sílẹ̀, tí a ti jó wọn nínú iná, àwọn ìgbẹ́kẹ̀lé wa nínú àwọn baba ìsàlẹ̀ tàbí babaláwo tàbí oníṣègùn kan tí a ti jù ú sílẹ̀, tí a sì ń sọ wípé ìgbàgbọ́ mi dúró lórí Jésù Kristì. Èyí sì ni ìdákọ̀rọ̀ mi wípé ìgbẹ́kẹ̀lé mìíràn mi ò ní.
apata ayeraye eyi ti a npe ni Jesu Christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni akifowora o kan gba we pe ani lati je wese wa ki akosile ki re ati anu yi ki o le je ti wa awon won yi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si ilesi awon yen won joko ni bi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti an se sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o gba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon won yi le eni ti o joko ni ibi kokoga ogo awon ni o nbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a npe ni ti won pe ni ero se o ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le isu lo o mo we pe bi aisan ba de esu lo wa n die se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se o no le isu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni oun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re ki ki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wi pe ki ki oju re le iwo fi ma ri le o fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi eyi to so sile eyi to fi si abe ibosun re eyi ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina
ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se onire agutan to lohun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nko leru ayi bo ba wa loja ki o le ta a tun fi nkan bi eyo owo te a to lo wa lati bi kan ati a tun fi si abe apere ti a fi ta nkan abajo ti a gbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni bi o ko sonu ti o so wi pe oluwa le abo mi o sin sesho lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sumo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun fun iranlowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panumo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wi pe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti o ti won eni pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti a ti owo oluwa gbala je ko waye o nisinsin wi pe igbala se pataki ta le o dabi eni ti a ti owo olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni a ka nibe yen ninu iwe owe ni a ti so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa ni o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wi pe ile eso agbara ni oruko oluwa iwe owo ori keje din ni ogun ni o ese ikewa oruko oluwa ile eso agbara ni olododo sa wo inu re o si la oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re ki se elese o
kìí ẹlẹgàn kìí ṣe ẹni tí ò ní fi ọrọ ọlọrun ṣe ṣùgbọn olódodo ẹni tí ó ti jẹwọ ẹṣẹ rẹ tí ó ti kọ sílẹ ẹni tí ó ti bẹbẹ fún àánú lọdọ olúwa ẹni tí a ti fi ẹjẹ jésù wẹ inú ọkàn rẹ mọ ẹni tí a ti fi ẹjẹ jésù ra padà ẹni tí a ti gba ọkàn rẹ là àwọn wọnyí ni olódodo orúkọ olúwa ilé ìṣọ agbára ni olódodo sá wọ inú rẹ ó sì là ọrọ ọlọrọ ni ìlú agbára rẹ ó sì dàbí odi gíga lé ojú ara rẹ ẹni tí ó lé ọrọ a máa fi ọrọ rẹ ṣe ibi gíga ìlú agbára àti ìlú ààbò ẹni tí ó ní ohun ìní a máa fi ohun ìní yí ara rẹ ká bí ìlú agbára àti bí ààbò ṣùgbọn ìké ni o ní ojú ara rẹ ni ó ti dàbí odi gíga ṣùgbọn ẹni tí ó bá ń fẹ bọ lọwọ àjàkálẹ àrùn lọwọ ikú òjijì lọwọ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan lọwọ àjàkálẹ àrùn tí ooru àti lọwọ ohun tí ó ń lọ nínú ayé òní sáwọ ibi gíga ilé ìṣọ agbára ti ọlọrun orúkọ olúwa lé ọlọrun sì fi fún wa láti jẹ ilé ìṣọ yìí bí o bá sáwọ inú rẹ ó dájú wípé ọlá a ó sì dá ọ ní ìdè ẹṣọ ọlọrun yóò sì wà lé orí rẹ kí a tó lọ gbàdúrà ni a ń wo málákì orí kẹta málákì orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú láéláé orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún nígbà náà lé àwọn tí ó bẹ̀rù olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà olúwa sì tẹ́tí sí i ó sì gbọ́ ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan lé olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà tí èmi ó dá èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà ní ọjọ́ ìdágìrì òun ó dá ọ sí òun ó ṣe ìtọ́jú rẹ òun ó jẹ ààbò fún ọ bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ń wá tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a wá gbọ́ ti olúwa kí ọlọ́run kí ó lè gbọ́ ti wá kì í ṣe lásán bí o bá wá ní ọjọ́ àyá òní tí a fi ẹ̀kọ́ bíbélì ti yorùbá sí bí o bá ń wá tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní òun á máa ṣẹ́ṣọ lórí rẹ òun á sì jẹ́ ibi ààbò rẹ kí ọlọ́run kí ó sì tó lè jẹ́ kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a sì sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwọ lè ààbò àti agbára mi ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé ní ìdí tí a sì ṣí àwọn òkè ńlá nípò ẹ̀sí inú òkun bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀ odò ńlá kan wà ṣíṣe èyí tí ó mú inú ìlú ọlọ́run dùn ìbí mímọ́ ọ̀gá ògo ọlọ́run ń bẹ̀lẹ̀ àárín rẹ̀ a kì yóò ṣí nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lè ààbò wa àti jẹ́ kí o di mọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí ibi ààbò tòótọ́ ibi ààbò tí ó dájú ibi ààbò tí kì í jáni tílẹ̀ lé ọjọ́ ìpọ́njú ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà láti wá ojú olúwa bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ kí o sọ fún ọlọ́run kí ibi ààbò tí ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀ kí a jẹ́ ọfin ọlọ́run kí a kọ́ sílẹ̀ òrùka ọwọ́ ni ìgbàdí ti ìdí ni òǹdè ni tàbí ẹ̀gbà tí a so mọ́rùn tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà kí a já wọn kúrò kí a sì sọ fún ọlọ́run wípé lónìí
O n ba Jesu gege bi olugbala re o ko ese sile Jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun Olorun o daju pe yo gbo ti re ke pe nigba ti o wa ni tosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wa hala ba wa fun o so fun Jesu bi o ba tin fi abo ke se isadi re je wo nkan woyi fun Olorun ki o si ko sile bi o ba si tin tara re je wi pe Psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti aya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti akosi agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni e ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju

képe olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí a ṣako kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa, àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́, nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtò láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní Ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ìríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyìí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá, jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí abo wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí ìjìyà bá ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bàbá, mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀ wípé
àwọn tí ó ti yàgàn wọ́wọ́ tọ́ wọn kí o sì gbọ́ ti wọn kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan wá kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ kí o sì ṣe gbogbo wa lóore. Àdúpẹ́ pé o ti gbọ́ nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìnkiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni éfà. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹẹ̀dógún Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi o ní kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́ bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́ kí èmi kí ó má bàa kú Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi èmi ó béèrè lọ́wọ́ rẹ̀ èyí ni a tún sọ nípa Jésù Kristì Mósè jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa bí o bá wo orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbè lé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé èyí tó ń sọ nípa Jésù Kristì bí o bá ń fiyèsí àwọn ohun tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú Deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹ́nujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn Ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé ìgbà tí a sì fi Jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14 lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wi pe Jesu Kristi mo wi pe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye ke yeke awon elomiran ma nfi eko bibeli jafara won si so wi pe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma n ko lorin wi pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je wi pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se wi pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma n ko lori pelu wi pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba si fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa paapamo wi pe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti n ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se n dagba ninu eko oro Olorun bi a se n dagba ninu imoye imo Olorun bi a se n dagba ninu igbesi aye onigbagbo tooto bi a se n dagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wi pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wi pe won ni ifesemule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti wi pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wi pe Jesu Kristi o dabi eni wi pe ko le to fun won wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinilé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristì tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti má jẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí. Nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kìí ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo, wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wa ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan won yi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu on gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi dara dara bi o tin so nipa gbogbo ore ofe be ni o so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon kan wonyi si ori Jesu we pe ninu Kristi ni ani gbogbo awon ekun kan wonyi ni won o si ma bi si bi abagba Jesu Kristi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara tin sise ninu wa on ti a se nka awon ese olorun won yi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Kristi ko si igbala ni ibomiran afi ninu Jesu Kristi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Kristi bi abari eni ti o npa olokanda bi abari eni ti o fe si olona ti o nso fun wi pe imo ijinle ton wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o nko Paul apostle lominu ti o mo wi pe awon ti o lo si Colosse ti o fe pa won lokanda ti o fe si won nipo wi pe won o so won di asako won o so won di edun arinle nipa ti igbagbo o si nfe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki a wo nisisin yi awon ohun meta ototo ti o nso ninu ibi ti a ka ninu Colosse ori kini ti o nso ninu nipa Kristi Jesu oluwa wa ikini o nso nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o nso nipa Kristi eleda ohun gbogbo iketa o nso nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikokan wo Colosse ori kini lati ese kedogun o ni eni ti se aworan Olorun tani Paul nso nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala o ni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi nso nipa Kristi o ni ani idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yi n toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o nso wi pe eni yi ni ise aworan Olorun o nso wi pe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han. Jesu yi ni aworan Olorun pipe, aworan ti o fi Olorun han, ti o si so fun a wi pe oun paapa je Olorun. Je ki a fiyesi awon oro ti a o ka ninu oro Olorun nisinsin, ki o le mo wi pe Jesu Kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli, tabi ko kan je bi okan ninu awon woli, o je Olorun funrara re. Je ki n tun ka si o leti lekan si ninu Isaiah ori kesan, Isaiah ori kesan ese ikefa. Nitori a bi omo kan fun wa, a bi omokunrin kan fun wa, eyi nso nipa Jesu Kristi. O ni ijoba yi o si wa li ejika re, a o si ma pe oruko re ni Iyanu, Oludamoran, Olorun Alagbara. Bi o ba je eni ti o gba Bibeli gbo, bi o ba je eni ti o gba oro Olorun gbo, bi ki ba se wi pe o fe mu Olorun leke, o si fe soro re bi asan, o mo wi pe Jesu Kristi yi

ọwọ́ ọ̀tún ọlá ńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, ó ń sin ní Ọlọ́run ayérayé. Nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé Adá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí á tó dá àwọn áńgẹ́lì, kí á tó dá Ádámù, kí á tó dá Lágbájá, kí á tó dá Tìbí, kí á tó dá Tọ̀hún. Nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí, nínú èdè Greek tí a fi kọ Májẹ̀mú titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí á tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. À ń kẹ́kọ̀ọ́ nípa Kristì sí jù bẹ́ẹ̀ lọ wípé ó jẹ́ Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. Jésù sì wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristì sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Yohánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo fi sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristì, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo, àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Fílípì orí kejì, Fílípì orí kejì, à ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún wa níhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kìí ṣe ohun tí ó ń jà fún, tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pípé. Nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì, tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Pọ́ọ̀lù ń sọ fún wa wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristì ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristì yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ ni a dá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ ni a dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́, tàbí oyè, tàbí ìjọba, tàbí ọlá, nípasẹ̀ rẹ̀
le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon eso olorun won yi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so ni ni we pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Christi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba n wo awon ise iyanu ti Jesu Christi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju afoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo laelae ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi n so nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti aka yi tani awon oro won yi soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wipe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi soro nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wepe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ru iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ru iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji
lati ese ikesan iwo onihirere si oni gun oke giga lo iwo onihirere pelu iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe e wo Olorun yin kiyesi Oluwa Jehovah yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re sin be ni waju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o sori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe Olorun ninu ese ikewa o daruko re wi pe Oluwa Jehovah ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wi pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Kristi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Kristi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Kristi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju we pe Jesu ti a nsoro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi Olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Kristi ni wipe Kristi gege bi ori ohun ni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu Olorun wipe eni ti o ba je ori oni eni ti n toni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo
tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristì tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà, tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run, a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ li a ti dá ohun gbogbo, nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì li a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí, ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, nítorí wípé òun ni ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run,
bi o ba sin olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won ni po pada ton fe koju won si olorun ajeji ton fe so fun wipe o da be ni pe Kristi Jesu ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wipe Jesu Kristi to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba Jesu Kristi gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesu Kristi nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesu Kristi yo le seju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara tin sise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wipe o la wa loju wipe o mu a kuro ninu okunkun o je ki a mo wipe Jesu Kristi ni aworan Olorun ti a ko ri Jesu Kristi ni eleda ohun gbogbo ati wipe Jesu Kristi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ran ti pe Jesu eleda ohun na ni Jesu olugbala Jesu eleda ohun na ni Jesu olusoagutan ohun ni o fi eje re rubo fun wa Jesu Kristi yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese eke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si romo Jesu Kristi ni kan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun a gege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun a gege bi eni ti o le dari ese wa ju wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun Olorun wipe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan o je lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan o je wipe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan o je wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijinle tun wa nibikan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si o ni a fi fun wa lati gba wa kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt. Lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi fi wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigbakugba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lesekese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi ja si nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ ìsírẹ́lì láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ íjíptì nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ íjíptì nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ íjíptì jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ íjíptì ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ íjíptì ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ íjíptì ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ íjíptì ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni wọ́n yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ íjíptì pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ íjíptì láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ íjíptì kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti

níbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ 12. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ 12 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ni ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ 8, wọ́n ó sì jẹ ẹran náà tí a

Thank you.

àrí àmì náà. Ilẹ̀ yìí dára. Ó ní àwọn ènìyàn ń kú, ilẹ̀ ṣá, ó sì mú iyọ̀, ó dà á sí orísun omi náà. Gbogbo ilẹ̀ náà ni a sì wò sàn. A máa rí àwọn àmì nígbà tí Goliati dé, tó wí pé fún mi ní ọkùnrin kan tí yóò dúró níwájú mi, n ó parí rẹ̀ nígbà tí mo bá pa mo bá yanjú rẹ̀. Àmì rèé, ó túmọ̀ sí pé mo ti tẹ orílẹ̀-èdè náà, mo ti wá orílẹ̀-èdè náà run. Dáfídì sọ pé o tọ̀ mí wá pẹ̀lú ọkọ̀ àti awà, ṣùgbọ́n èmi tọ̀ wá ní orúkọ Olúwa Ọlọ́run tí ìwọ ti kẹ́gàn. Àrí àmì náà, Goliati ṣubú, àwọn Filistin ni a sì tẹ̀ lórí ba. Báyìí wá sọ pé àwa kò rí àmì wa, kò sí wòlíì kan mọ́. Àwọn kan wà tí a ń pè ní wòlíì, nìgbọ́n ní tòótọ́, kò sí wòlíì kankan mọ́. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹnìkan nínú wa tí ó mọ̀ bí yóò ti pẹ́ tó. Báwo ni yóò ti pẹ́ tó tí ìjọ yóò tẹ̀síwájú bí èyí? Yóò ti pẹ́ tó tí a ó máa fi ìjọ kún ìjọ tí kò sí ìyípadà? Yóò ti pẹ́ tó tí a ó máa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn wòlíì, ṣùgbọ́n tí a kò rí àmì kankan tí àwọn wòlíì náà? Ó sọ fún ani ẹsẹ̀ kẹwàá, ó sọ fún oní Ọlọ́run, ọ̀tá yóò ti kẹ́gàn pẹ́ tó, kí ọ̀tá kí ó a máa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ láéláé. A ń sọ fánu Luke orí ìkọkànléní ogún 21 ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n 21-25. Àmì yóò sì wà ní òòrùn.

àti ní òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpayà tí ariwo omi òkun àti ìjì. Wo ìkẹta, ìkẹta ni ó ní ìdánilójú ti ilẹ̀ ìsọdọ̀tun ilẹ̀ tí ó ṣeéṣe jẹ́lì orí kejì. Gbogbo ìrètí ò tí ì pin, ìrètí ò tí ì pin ní àwùjọ wa. Ohun gbogbo yóò yí padà. Nínú jẹ́lì orí kejì láti ẹsẹ̀ ìkejì là ń jẹ́, nítorí náà nísinsìnyí ní Olúwa wí, ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi. Àti pẹ̀lú ààwẹ̀, àti pẹ̀lú ẹ̀kan, àti pẹ̀lú ọ̀fọ̀, nínú Olúwa ń sọ fún wa wípé ìyípadà lè ṣẹlẹ̀, ìyípadà yóò sì ṣẹlẹ̀. Báwo ó sọ fún wa? Ó ní, ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi. Ẹ yí padà sí mi pẹ̀lú gbogbo ọkàn yín. Yíyípadà sí Olúwa, ó lè jẹ́ ayédèrú, ó lè jẹ́ òfegè pẹ̀lú ọkàn àìsòótọ́. Tá a sì wá sọ́dọ̀ Olúwa, sọ pé Olúwa àdé o, Ọlọ́run ti ń dáríjì ni ọ́, fún wa ní ìdáríjì rẹ̀. A ti ṣe ohun tí kò yẹ kí a ṣe, a kò ṣe ohun tí ó yẹ kí a ṣe. Ọ̀rọ̀ tí ó dára, ṣùgbọ́n ó wà padà sílé. Láti ọjọ́ ìsinmi kan náà, lẹ́yìn ìjọsìn, a ó tẹ̀síwájú láti máa ṣe nǹkan tí ó yẹ ká ṣe. A ó sì máa ṣe, a ó sì máa fi ohun tí ó yẹ ká ṣe sílẹ̀ láìṣe. A ó tún padà wá ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé. A ó sọ pé Ọlọ́run a mà tún dé o. A ó tún tó nǹkan náà sọ, dáríjì wá. Ọlọ́run ti ń dáríjì. Ta ni Ọlọ́run ti ń dáríjì bí rẹ? A ti ṣe ohun tí ó yẹ ká ṣe, ohun tó yẹ ká ṣe ni a fi sílẹ̀ láìṣe. Báyìí, kí ló dé tó ń wá ní gbogbo ọjọ́ ìsinmi láti sọ eléyìí? Kí ló dé tó béèrè fún oore ọ̀fẹ́? O ṣe lè béèrè fún ọkàn tí ó ní ète láti ṣe ohun tí ó yẹ kó o ṣe. Kí ló dé tó jẹ́ pé ó ń ṣe àṣìlò àǹfààní oore ọ̀fẹ́ Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń yí padà, ṣùgbọ́n wọn ò yí padà pẹ̀lú gbogbo ọkàn wọn. Ohun tí Ọlọ́run fẹ́ ni wípé ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi. Àti pẹ̀lú ààwẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa ni a ò ń ṣàjèjì sí ààwẹ̀. Àwọn ìgbà kan máa ń wà tó jẹ́ pé nígbà tá a bá gbà ààwẹ̀, a gbàgbọ́ wípé ohun gbogbo ti dára, ohun gbogbo ti yanjú. Èé ṣe kí ló dé tí Dáfídì fi gbààwẹ̀? Lẹ́yìn ààwẹ̀ náà, ọmọ náà pàpà kú. Torí náà, ó dìde, ó wẹ̀, ó ní sẹ́ ẹ lè fún mi lóúnjẹ láti jẹ, ó sì jẹun. Àwọn èèyàn ó wá yà wọ́n lẹ́nu nígbà tí ọmọ yìí ń ṣàìsàn, ó gbààwẹ̀. Báyìí ọmọ náà ti kú, ó kàn wẹ̀, ó sì fi òró kọra, ó sì jẹun. Dáfídì ní bẹ́ẹ̀ ni, mo gbààwẹ̀ nítorí mo lérò pé ọmọ náà yóò yè. Ṣùgbọ́n báyìí, ọ̀nà tọ́mọ náà gbà wá, ó mọ ohun tó ṣẹlẹ̀ láàrin Báṣébà àti Dáfídì, ó mọ ohun tó ṣẹlẹ̀ sí ọkọ Báṣébà, ohun tí Dáfídì ṣe. Lẹ́yìn gbogbo eléyìí, Ọlọ́run ó wá nǹkan kan tó ré kọjá kíkọ oúnjẹ sílẹ̀, tó ré kọjá ààwẹ̀. Ó ń fẹ́ kí a jáwọ́ nínú ìwà wèrè, ààwẹ̀ wèrè. Nígbà tó bá gbààwẹ̀, a wádìí inú àwonú ayé rẹ. Bẹ́ẹ̀ ni o kọ oúnjẹ sílẹ̀ lóòótọ́ ní àkókò náà, ṣùgbọ́n
o tun ko iwa were re sile se David se iwa were ko yi se o ti ko ile sile o si tin tejumo pe o yo tesiwaju pelu Bathsheba awe oni yiyago fun gbogbo iwa buburu awe wa yera fun iwa were akoko wa yago fun gbogbo ohun ti o ba farajo ibi esto wa be ni pe yapa kuro ninu iwa were tenikan ba ngba awe enikan eni iwa kan na iwa buburu kan na to wa nbe tele aloye wi pe awe ja si pe won o jeun sugbo n dese e je ka so awe di o eleyi wa so awe di ohun ti ko lagbara ti to wa na awe ninu elede gesi ni pe o gbodo je to je wi pe o tu ahan re loju oko ni ijanu ya o bi lere nkankan o si nlo a ha re ninu aise dede eleyi fagile awe ninu awe awe yi o je ko gbodo je ko loye o gbodo tu ahan re loju ki oko ni ijanu gbogbo oro wire ateyin wa ohun gbogbo ti o nso lateyin wa ti ko so to nbe o ko letter o si fi si owo uraya o so pe lo fun Joab ni eleyi o si fi iwe ti yo pa okunrin na si owo okunrin na eye o si fi le Joab lowo nigba ti Joab ka ori olooto omo odo to nsin o to fun ni letter ti ko ti e ni si wo o wa sile nigba to wa le David wi pe lo bayawo re o ni se pe kin wa lo sile lati lo ba aya mi o wa fi iwele lowo o so fun Job pe ko yanju re ri pe o ku o si wa ngbawe ngbawe awe o lo re koja o lo re koja kako lati jeun o so fun anibe pe pe o wa ni ifowosowopo pelu eni ti o nsipe Daniel nsipe Jesu Christi asipe to ga ninu awe wa o we ko ye ko fe ka loye pe awe ke ka se pe n ko jeun eleyi o to o le darapo pelu asipe o wa ko ohun gbogbo to lodi ohun ko ti o lodi ti o tako oro Olorun to sawari inu aye re so pe rara eleyi o gbodo ri be mo eleyi ko le tesiwaju pelu mi mo eleyi ko ni je ara igbe aye mi mo wa ko ohun gbogbo ti o tako ife Olorun ti o tako oro Olorun o jito abe ni pe o a ma lo ni iwa bi Olorun o gbodo wadi kile ohun to tumo si lati je ni iwa bi Olorun tori pe a o je ni iwa bi Olorun dini ti gbogbo nkan won yi to fi nsele si aye wa sugbon bayi agba awe ninu awe wa a wi pe mo mo ti Olorun bere o ni Olorun o si fe iwa bi iwa bi Olorun ẹ̀dá rẹ̀ nìyí báyìí mo pinnu nínú ọkàn mi pé bí mo ti gbà àwẹ̀ yìí tí mo sì yí padà sí Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi.
iwa bi olorun wa ninu re joeli ori ikeje ese ikejila nje nitori na ni sisin yi ni oluwa wi e fi gbogbo okan yin yi pada simi ati pelu awe ati pelu eko ati pelu ofo alabuku fun ni awon eni tin ka nitori pe a o ti won ninu ohun ti olorun bere lowo wa ni yi oran ti jona e je ki awe leyi jona ori keta ese ikarun awe eni ne fe si gba olorun gbo won si kede awe won si wa aso ofo lati agba won titi de kekere won tori pe jona ti de ti kede e ti ri wahala ni nefe ojo okukun bo laarin ogojo ojo a o pa ni nefe ru ni nefe e lero pe lagbara nkan bo isubu nla bo lori ni nefe a o wo ni nefe pale laarin ogojo ojo a o bi ni nefe isubu oba kan gbo gbogbo awon eniyan ni nefe gbo won si yi pada si oluwa ohun ti olorun duro dere pe ki a yi pada si oluwa awon eniyan ni nefe gba olorun gbo ki lo nreti eniyan ju ni keferi ni awa o ti de o ni olorun ohun olorun awon ju yo wa pa awon keferi run ki lo fe ko so rara o won ronu be rara won so pe jona se o ti gburo te mo gbo nipa re okunrin ni o ti gbo nipa wa o si mo wi pe ko seni to le bori wa awon eniyan ju eru eru wa n ba won o ti wa de o si n so pe ni ogoji ojo a o pa ni nefe run rara o won ronu be won gba olorun gbo won si kede awe won si wo aso awo aso ofo lati agba won titi de kekere won we ese ikefa ni ese ikefa o wi pe oro na si de odo ba ni nefe o si dide kuro lori ite re o si bo aso egun wa re kuro lara re o si da aso ofo bora o si joko ninu eru awe won ki se ko buru e ma jeun o be ni won ko jeun sugbon won re koja eleyi we ese ikeje o si kede re o si wi pe ki a pariwo re ki a lu lagogo ki ala ninu efe ja nipa ase oba ati awon agbagba re pe ma se je ki eniyan tabi eranko owo eran tabi agbo eran to ohun ko wo ki won ma se jeun ma je ki won jeun ma je ki won mu omi awere sugbon won lo re koja kiko ounje sile won ko iwa were won sile won ya kuro ninu iwa buburu won won yara won nipa kuro ninu ese ese ikugbu won won si ko aha won ni ijana eyi ni awon eniyan ti a damo pelu awon aspelu awon asipe gbogbo ohun buburu gbogbo ti won ti n se ni won ko sile won si bere ni lo ni iwa bi olorun wo eyi ni ese ikejo sugbon ni ese ikejo sugbon je ki eniyan
àti ẹranko fi aṣọ ọ̀fọ̀bura kí wọ́n sì kígbe kíkọ sí Ọlọ́run sì jẹ́ kí wọ́n yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà ibi rẹ̀ àti kúrò ní ìwà agbára tí ó wà lọ́wọ́ wọn. Wo ẹsẹ̀ kẹwàá, ẹsẹ̀ kẹwàá. O ní Ọlọ́run sì rí ìṣe wọn. Kì í ṣe pé bóyá wọn ò jẹun o. Ọlọ́run rí ìyípadà. Ọlọ́run rí ìrònúpìwàdà wọn pé wọ́n yí padà kúrò ní ọ̀nà ibi wọn. Ọlọ́run sì ronúpìwàdà ibi tí òun ti wí pé òun ó ṣe sí wọn. Òun kò sì ṣe é mọ́. Ohun tí a rí ni pé nínú ẹbí wa, ní àwùjọ wa, ní ìpínlẹ̀ wa, ní orílẹ̀-èdè wa àti ní orílẹ̀-èdè Áfíríkà wa, kókó kejì òun ni ìsọjí tí a ṣèlérí ti ìbújáde ìgbà ìsinsìnyí yìí. Ìsọjí tí ó dánilójú, ìbújáde ti ohun ṣíṣe sínú ayé rẹ ní orúkọ Jésù. Ẹ̀yin ènìyàn tí ẹ ṣe àmì, ohun mẹ́ta ni a tún wò níbi àkọ́kọ́. Ìkáàánú Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ tí a rẹ̀ sílẹ̀ ìkejì, òun ni ìlérí tí ó dájú fún àwọn ènìyàn tí ó rẹra wọn sílẹ̀. Ìkẹta, òun ni ogún ìní tó móríyá fún àwọn ènìyàn mímọ́ rẹ̀. Àkọ́kọ́ níbẹ̀, òun ni ìkáàánú Ọlọ́run fún àwọn ènìyàn tí a tẹ̀ lórí ba. À ń wo Jọ́ẹ́lì orí ìkejì. Nígbà náà ni Olúwa yóò jowú fún ilẹ̀ rẹ̀. Àwọn ènìyàn tó yẹ kán wà lókè, wọ́n wà ní ilẹ̀. Àwọn tó yẹ kán máa jọba, kèfèrí ló jọba lórí wọn. Àwọn ènìyàn tó yẹ kí wọ́n láyọ̀, kí wọ́n ní ìmóríyá nínú ìgbé ayé wọn àti tẹ̀ wọ́n lórí ba. Àwọn orílẹ̀-èdè kèfèrí báyìí wá ń pọ́n wọn lójú báyìí. Ó ní ẹsẹ̀ ìkejìlá, bí àwọn èèyàn bá yí padà kúrò nínú ìwà ibi wọn, kí wọn kí ó wá ojú Olúwa fún ààwẹ̀ àti ẹ̀kọ́ àti ọ̀fọ̀. Nígbà tí wọ́n ṣe eléyìí ẹsẹ̀ ìkejìdínlógún wípé nígbà náà ni Olúwa yóò jowú fún ilẹ̀ rẹ̀, yóò sì káàánú fún ènìyàn rẹ̀. Wo ẹsẹ̀ kọkàndínlógún níbẹ̀. Ní ẹsẹ̀ kọkàndínlógún ó wípé nítòótọ́ Olúwa yóò dáhùn, yóò sì wé fún àwọn ènìyàn rẹ̀ pé, wò ó, èmi yóò rán ọkà àti ọtí wáìnì. Yóò bùkún iṣẹ́ àgbẹ̀ rẹ, yóò bùkún ogún ti ìsúná owó rẹ, yóò bùkún ohun gbogbo. Kò fẹ́ pa wá run. Ohun tí ó fẹ́ ni pé ká yí padà sọ́dọ̀ rẹ̀, ká sì banújẹ́ nítorí ohun tí a ṣe tẹ́lẹ̀. Nítòótọ́ èmi yóò rán ọkà àti ọtí wáìnì àti òróró sí yín, a ó sì fi wọ́n tẹ yín lọ́rùn. Èmi kì yóò sì fi yín ṣe ẹ̀gàn mọ́ láàrin àwọn kèfèrí. O nílò àmì tó dára níbẹ̀. Orin ìkẹtàléní ọgọ́rùn-ún 103 ẹsẹ̀ ìkẹtàlá. Bí bàbá ti ń ṣe ìyọnu sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Gẹ́gẹ́ bí bàbá ti ń ṣe ìyọnu sí àwọn ọmọ rẹ̀. Bàbá,
o ti na omo kan o si ti to sona omo kunrin yi leyin igba ti baba ti na gbonu ebi to ti jade ki o si mo oruko rere ti ebi yi igbe aye re ise re je ko dabo bo ebi yi je ko dabo bo oruko rere ti ebi ni bi omokunrin lese kese leyin ti baba ti o na ti o si so ohun ti o so bi omokunrin yi to ba jade lo ti o si mo mo se ohun kan na iwa were kan na iwa ese kan na ti o se tele ka to na baba oni ni kaanu fun tori pe iyonu o da lori ironu piwada iyonu na o da lori yiyi pada ko inu iwa ibi ti o mu oruko rere ebi ti o te mere bakan na ni olorun nigba ti olorun ba so israeli wo ojo okunkun israeli wo isubu nla na israeli ijiya te tete reti te nla koja tori pe en tele balimo tori pe en tele borisha ni nitori pe e ti fi ona rere oluwa sile e si ti wa rin ni ona buburu israeli bi won ba gbo eleyi ta so pe yi pada ronupo ada e yi pada si mi pelu gbogbo okan yin ki e si wa pelu awe ati ekun ati ofo bi israeli ba tesiwaju ninu iwa ese ti borisha ibi ona buburu koni si yona sugbon bi omokunrin yi ti baba sese natan ti o si ton sona bi omokunrin na ti o ba lo si bi kanu le ni koro ibi kan nibe to teri re ba to nsoko to so pe bawo ni mo bawo ni o ti dun mi to lati mu oruko ibi lati ba oruko ibi mi je oluwa ran mi lowo fun mi lore ofe wi pe mo je omo rere omo dara dara ninu ile emi yo si ma gbe igbe aye ti yo gbe oruko ebiga emi yo si ma gbe ni ona to je pe o rere ti baba mi to ti ko emi yo le ma fe kon lona to dara nigba na ni baba yo ni iyonu siru omo be bakan na ni pelu olorun nigba ti olorun ba ba wa wi to ta wa sona to si na wa to fi wa sile lati ma se fe enu ara wa ta si wa de eni ti a te lori ba lati odo awon orile ede to wa layi ka wa bayi ta ba yi pada ti a ba kabamo ohun ta se ta si wa pelu ironu piwada ta so pe oluwa ko mi si ohun ko ti mo ti se ti ko dara ti mo ba si wa ri emi ki yo se mo nigba na ni oluwa yo fe iyonu han bi baba ti se iyonu si awon omo be ni oluwa n se iyonu si awon ti o beru re wo ikeji nibe oni ileri ti o daju fun awon eniyan ti o rera won sile ma mu ija itesiwaju farao o mu ki ijiya na ko tesiwaju tori pe o se okan ara re le o dabi omo meji ikan je omiran ikan je omo kekere to sese ti le iwe jade
omiran ni wa nwo o wa nwo omo kekere ni omo kekere yi o si nwo omiran odokunrin na odokunrin yi omo kekere wa so pe emi ko ni seju fun o omiran okunrin si so pe emi na ko si ni seju won tesiwaju ti omokunrin na wi pe emi o le tesiwaju mo o mo lati teba fara wi pe emi ko ni teba ese olorun olodumare wi pe emi na o ni teba fun o fara o tesiwaju ni ijiya won o ni je kawe na lo won o ni je kawe eniyan na lo Olorun tesiwaju lati ma na Egypt ni pasan pelu awon ise iyanu idajo titi farao agbara re ogbe mo farao o je kijiya na je olojo boro nitori bi pe o wi pe emi o ni teba emi o ni gba o tesiwaju be titi ti a fi parun o mo ohun ti oluwa n bere ni re okan re sile ma se okan re le ileri ti o daju fun awon eniyan ti o re ara won sile a n wo joeli ori ikeji joeli ori ikeji ese kokan le ni ogun ma beru iwo ile ese kokan le ni ogun ma beru iwo ile je ki inu re dun ki o si yo ki oluwa ki o bukun yin oluwa nu aye re ninu ebi re ninu ise iranse re ninu ise asejeun re ati ninu ijo re oluwa yo se ohun la nigba ti a ba re okan wa sile ti a sirin ni ona ododo ti a rin ni ona iwa mimo ileri ti a ni yi Ola yo sele no aye re Jeremiah ori keta le ni ogbon ese keta 33:3 ke pe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo oyi ti o koja lo yo ti koja lo gbogbo omi to ti koja lo labe afara yo san lo igbe aye otun yo bere omi tuntun yo ru ohun la ni yo se ninu aye olukuluku ni oruko Jesu emi yo se ohun la we keta iketa nibe oni ogun ini ti o munu eni dun fun awon eniyan mimo re Joeli ori ikeji lati ese ikedogbon Joeli ori ikeji ese ikedogbon emi yo si mu odun won ni pada fun yin wa eyi ti Yesu ati awon kokoro jewe jewe ti je ohun gbogbo to padanu ni o gbi pada loruko Jesu itesiwaju aluyo ati asike ta padanu gbogbo re ni yo pada wa ni oruko Jesu ibukun ti ara eni ibukun to jara oto ibukun yanturu ibukun ti arigba gbogbo re ni yo pada wa ni oruko Jesu o wa wi pe atiru kokoro jewe jewe atiru kokoro jewe jewe miran ti fi je awon ogun la mi ti mo ran saarin yin Ao pa awon ota lenu mo ninu aye wa loruko Jesu wo ese ikerin dini ogbo 26 eyin yo si je on ni opolopo e o si yo e o si yin oruko oluwa olorun yin eni ti o fe iyanu ba yin lo oju ki yo si te
awe eniyan mi lae obadaya ori kini ese iketa odini ogun sekaras obadaya 1:17 o ti padanu ami re nbe awon ara ile Jacob yo si ni ni won ohun gbogbo ti ati ni tele awon eni olorun ile Jacob ile Israeli yo ni ini won bi o si ti bere pelu Jacob ti o si wo Jacob ati Labani wo ogun ti o ni wo awon ebi wo iseso o si pada wa lati odo Labani Isau o fe pade re pelu irinwo omo ogun ti o pa ohun ati ebi re run nigba na Jacob ni Jaboku o duro de Oluwa wi pe emi ki o je ki iwo ki o lo bi ko se pe iwo ba bukan mi a si bukan nibe Oluwa yo si bukan o ni wakati adura yi Isau ri ti o nbo o si wa o si sare to won si gba ara won mu ogun Jacob alaafia alaafia ti wa sinu ebi re nigba na ni oju re ti won ni nigba ti Jacob ati awon omo re awon okan adorin ati marun din ni ogorin won wo Egypt won si ni ibi ti o dara julo ni Egypt gege bi Oluwa ti nbukun wa pelu ogun ni wa a o ni ile ti o dara julo Jacob awa pe ni Israeli awon omo ati awon omo Jacob awa pe won ni awon omo Israeli mori won won gba ile ni ani ile awon ota won a o si gba ogun ni wa siwaju ati siwaju nitori pe bayi awon eniyan ti a te lori ba won yi ti won si re ara won sile ni waju Oluwa ti won si di eniyan memo Olorun bayi ogun ni to munu eni dun wa to won wa akoko iwo lokan iwo na yo ri gba ni oruko Jesu gbogbo awon ileri Kristi yo si je be ni ati ami ninu aye re ninu ebi re ati se ranse re awa si koko iketa koko keta oni isoji ti a nreti ti aluyo ti a seleri eyi wa na Joel ori keji wo ese ikeji dini ogbon Joel ori keji ese ikeji dini ogbon 2:28 yo si se nikeyin emi o tu emi mi jade si ara eniyan gbogbo ati awon omo yin okunrin ati awon omo yin obirin yo ma so tele awon arugbo yin yo ma la ala awon odomokunrin yin yo ma riran iwon ba mi to nire ni ese ikokan dini ogbon 29 ati pelu si ara awon omo odo okunrin ati si ara awon omo odo obirin ni emi o tu emi mi jade ni ojo won ni yo tu emi re jade sori re wo ese ikeji le ni ogbon 32 yo si se
eni keni ti o ba kepe oruko Oluwa ni a o gbala ni a o sodo minira ni a o tu sile gbogbo ajaga ni a o fo nitori ni oke si oni ati ni Jerusalem ni igbala yo wa bi Oluwa ti wi ati ninu awon yoku ti Oluwa yo pe wo meta nibe akoko oni agbara agbara agbayanu re ti emi tin muni seso ikeji oni isepo meji fun awon iranse re olooto iketa awon eniyan ara oto nipa emi ti o gbona jojo akoko oni agbara agbayanu re ti emi ti muni seso Joeli ori keji ese ise awon aposteli ni ise awon aposteli ori keji awon onigbagbo ti kojopo Jesu ti gbadura fun isodoma ati isokan won ati ebe won lati ri daungba won si wa duro nigba ti ojo Pentecost si de gbogbo won wa ni okan kan ni ibi kan lojiji iho si ti oran wa ailabi ti na si jokole olukuluku won won si bere si ni fi ede miran soro bi emi ti fun won ni ohun ariwo yi si gba gbede kan won si wa papo won wa papo o ya won lenu pe kini o ti eleyi yo je awon kan so wi pe won ti mo ti yo nitori pe won ko huwa gege bi won ti huwa tele ina ti de sinu aye won peteru adide ni eyin eniyan ti eyin ara awon won yo mo ti o bi e ti fi pe sugbe eye ni ohun ti a ti so awa wa ni ese kerindin ni ogun ori ikeji we ise awon aposteli sugbe eyi ni oro ti a ti so lati enu woli Joeli wa pe olorun wi pe yo si se ni ikeyan ojo emi yo tu emi mi jade sara eniyan gbogbo eniyan gbogbo e ba mi pariwo eniyan gbogbo emi si je okan na won emi wa lara won o ati awon omo yin okunrin ati omo yin obinrin yo ma so tele awon odo omokunrin yin yo si ma ri iran awon arugbo yin yo si ma la ala ese ikeji ni ogun 18 ati sara awon omo odo mi okunrin ati sara awon omo odo mi obinrin ni emi yo tun ninu emi mi jade ni ojo won ni won yo si ma sotele we se ikeji ni ogoji 38 peteru si wi fun won pe e ronu pe wada ki a si batisi olukuluku yin ni oruko nipa ase Jesu Kristi fun idariji ese yin eyin yo si gba kile o gba ebon emi mimo ni ese ikokandini ogoji nitori fun yin ni ileri na arakunrin ileri na tireni arabinrin ileri na tireni se ati fun awon omo yin ati fun awon tesese muto Oluwa wa ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti Oluwa Olorun wa yo pe wo ese kokan le ni ogoji 41 nitori na awon ti o si fi ayo gba oro re abaptisi won ni ojo na asika iwon 3000 okankun won
42 won si duro sinsin ninu eko awon apostoli ati ni dapo ni bibu akara ati ninu adura ese keta leni ogoji aso fun anibe pe eru si ba gbogbo okan ise iyanu pupo ati ise ami pupo ni ati owo awon apostoli se bi akoko ti n gori ara won stefano darapo ki is apostoli o opolopo ise ami ati ise iyanu bi akoko ti bi ojo ti n gori ojo filipi darapo ki is apostoli o ise ami ati ise iyanu nigbo se paul darapo iyanu ati ise ami ni a se a ojo ti re re ojo aluyo re nipa emi ti muni seso yo ma senu aye ati se iranse re wo ikeji nibe ikeji ni isepo meji fun awon iranse re oloto ilopo meji fun mi awon oba keji ori ikeji ese kesan awon oba keji ori keji ese kesan o si se nigba ti won koja tan emi o re koja o re gbogbo jordan koja gbogbo okun gbogbo isoro gbogbo ipinija o re koja lati oni lo mo ni lati oni lo o si se nigba ti won koja tan ni Elijah wi fun Elisha pe bere ohun ti emi o se fun o ki ato gba mi kuro lowo re Elisha si wi pe emi be o je ki ilopo meje mi re ki o ba le mi mo fe bi Elisha ni ibere Elisha o ati gbadura bi itele ri o ni rara akoko igba koko ri ti o nbere fun isepo meji wahala ti opolopo eniyan ni opolopo wa ni pe a ma ngbadura gege ba ti gbadura lateyin wa ti o si ohunkohun to yi pada ko si iso di pupo ko si ireti ti o gaju tateyin wa lo loni o gbadura pelu ireti to gaju tateyin wa owe ori ikini owe 123 e yi pada ni ibawi mi ni itoni sona mi kiyesi emi o da emi mi sinu yin emi o fi oro mi han ifi han mi han fun yin bo gba ile yi fun o bo si da pada fun o oluwa yo tu emi re jade sori re ilopo isepo meta ilepo merin isodi pupo itujade ati farahan ti emi olorun ninu aye re ni oruko jesu wo iketa nibe iketa oni awon eniyan ara oto nipa emi na emi olorun o wa sori olukuluku o si mo johanu o yato fun peteru emi kan na o wa sori won oloye emi olorun wa sori paul apostoli paul si ni eda ti e to da yato o ni eda ti e to da yato
ati gbogbo awon abuda ara otonu aye re emi olorun yo ru soke yo gbagbara wo yo so de eni ti eni ara oto ti o ye ko ye sugba bayi o o wa kun fun ina Joshua o ni emi kan na Mose wa gbe owo le Mose o si fe emi to wa lara re fun sugbon Mose ni eda ti e ni oto Joshua si ni je eni oto funra re ma le ro pe o gbodo dabi okunrin ni ma le ro pe o gbodo dabi obirin ni o ni ore ofe ti o to o ni ebun ti o to eni to je o le je eni to je sugbon oluwa yo wa yo jade ola yo sele nipase aye re ni oruko Jesu Matthew ori keta Matthew 3:11 looto ni emi fi omi baptise yin fin ronu pe wada sugbon enikan ti o poju mi lo nbo leyin mi bata eni ti emi ko to gbe ohun ni yo fe yo ko yin sinu yo teyin ribo inu emi mimo inu emi ati ina baptise yin emi mimo ati na eni bi re to ni oju kan na to ni ohun kan na to ni ipa kan na to ni abuda kan na eniyan bi ti re ko ti ri be nigba ti emi mimo ba wa sori aye re a wa je ko yato a je ko de ni ara oto o jade ninu agbara ara oto olorun ti emi mimo nu aye re ni oruko Jesu Heberu ori kini ese ikeje Heberu ori kini ese ikeje 1:7 ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re ni emi ati awon iranse re ni owo ina owo owo ina o mo awon agbe laarin wa e ti san gbogbo ko gbogbo awon ekale ti kojopo soju kan e si tinabo ahan ina si njalala bi okete kan ba farapamo sibe bi eranko kan ba farapa bi eranko iko ba sajade ina na yo jorun ina wa sori aye re ina emi mimo gbogbo emi ejo yo sajade gbogbo akeke yo sajade gbogbo aisan yo sajade ina to njo ina to njo ina to njo gbogbo ayan gbogbo awon to wa be ina na yo jo won je ki na sokale je ki na sokale je ki na lati orun ki o sokale ohun gbogbo ti o wa latodo satani ni a o jolulu kuro nu aye re iwoda iwoda iwoda iwoda dide duro ki o so fun oluwa emi je eni to ri gba ninu ina emi mimo ninu aye emi gbadura so fun oluwa oluwa emi ni yi o oluwa emi re o isoji ti isodo ton
fún àlùyọ tó lágbára nínú ayé rẹ, àlùyọ tó rékọjá èròǹgbà nínú ayé rẹ. Olúwa, ìwọ kí ó wá tún sọwájú kí àwọn ènìyàn rẹ kí ó lè máa yọ̀ nínú rẹ. Wo ipò tí a ti ń là kọjá nínú ayé wa, ti ìṣubú tí ó ní ìrora, ohun gbogbo tí a wó palẹ̀, àwọn ẹbí ti wó palẹ̀. Olúwa ń fẹ́ kí o mú àwọn ẹbí tí ó ti wó palẹ̀ ṣọ̀kan, iṣẹ́ ìránṣẹ́ tí ó ti wó palẹ̀, gbogbo àwọn ìrètí wọn ni tí ó ti wó palẹ̀. Olúwa ń fẹ́, ó fẹ́ sọ wọ́n jí, ó fẹ́ tú wọn kọ́. Ohun gbogbo tí ó ti wó palẹ̀, ọjọ́ òkùnkùn, ìrora tí a ti ní ìrírí rẹ̀, Olúwa ń fẹ́ mú gbogbo ìdàrúdàpọ̀ nínú ayé rẹ. Eléyìí wáyé, ó dà mí lọ́kàn rú, sọ fún Olúwa pé yóò pa gbogbo ìdàrúdàpọ̀ nínú ayé rẹ rẹ. Máa gbàdúrà o, tẹ̀síwájú nínú àdúrà, títí títí tí ìtújáde tí ó ṣe é ṣe yóò wọlé wá. Sọ fún Olúwa, ó fẹ́ ní ìtújáde tí a ṣe é fojú rí nínú ayé rẹ. Ó ti ṣèlérí pé ọjọ́ òkùnkùn kì yóò tẹ̀síwájú rẹ kọjá ọjọ́ òní nínú ayé rẹ. Ìṣubú, ìwópalẹ̀ kò ní tẹ̀síwájú ré kọjá òní nínú ayé rẹ. Ìrírí ilẹ̀ tí a tú ṣíṣeéṣe tí ìṣọdọ̀tán nínú ayé rẹ, o ní ìlérí náà. Ó ti ṣèlérí fún ọ, ìyípadà yóò wà. Ṣùgbọ́n gbàdúrà lọ́nà tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ní ìdánilójú, kò sí iyèméjì nínú kan rẹ. Ìsọjí, ti ìbújáde ti ìsinsìnyí, ó bújáde nínú, ó bújáde lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún, ó bújáde níbi gbogbo. Olúwa, ó fọ́ ní àánú àtòkè wá, ó rí ọ pé a tẹ̀ ọ́ lórí ba, ó sì ní ìyọnu fún ọ. Ọ̀tá kò ní ní ọ̀rọ̀ ìkẹyìn, kò ní ní ọ̀rọ̀ àsọkágbá nínú ayé rẹ, torí pé ó ti fún ọ ní ìlérí tó dájú.

sì wo ilẹ̀ wọn sàn. Mo ti rí àwọn ọ̀nà rẹ̀, ó ti rí ara rẹ̀ sílẹ̀. Ọkàn onírobìnrin jẹ́ ẹ̀mí ìrẹ́ra ẹni sílẹ̀. Èmi yóò wò ó sàn, èmi yóò dá a nídè, èmi yóò tú u sílẹ̀, ó sọ ọ́ dòmìnira. Èmi yóò sọ ọ́ dòmìnira. Ogún ìní tó múnú ẹni dùn. Àwọn ọmọ Jákọ́bù, àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ lẹ́yìn Kristi, àwọn onígbàgbọ́ nínú Kristi yóò ní ìní wọn àlàáfíà, ìwà funfun, agbára. Àwọn ènìyàn mímọ́ Ọlọ́run, wọn yóò jogún ìní àlàáfíà nínú ẹbí wọn, ìwà funfun nínú ọkàn wọn, agbára ní pápá ìjèrè ọkàn. Ogún ìní, ìṣerere. Mo ti wá kí wọn kí ó lè ní iyè, àti kí wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé Ọlọ́run wa, ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ rékọjá gbogbo èyí tí a béèrè tàbí tí a ń rò, gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti ń ṣiṣẹ́ nínú wa. Má bẹ̀rù, torí èmi yóò ṣe ohun ńlá, ní ìrètí ohun ńlá. Béèrè fún ohun ńlá, gbàgbọ́ fún àwọn ohun ńlá. Àwọn ènìyàn mi yóò jẹun ní ọ̀pọ̀lọpọ̀, àwọn ènìyàn mi yóò ní ìtẹ́lọ́rùn, nítorí pé torí wọn yóò ní ànító oore ọ̀fẹ́ àti ìṣeré Ọlọ́run. Ìsọdọ̀tun, ìsọjí, ìmúbọ̀sípò, gba ìsọjí. Ó ń sọni jí, ó ń sọni dọ̀tun, agbára ọ̀tun, ìtara ọ̀tun, iná ọ̀tun, ìrunisókè ọ̀tun nínú rẹ. Ó ṣe ń gbàdúrà rékọjá àtàtẹ̀yìnwá, ó wá wàásù bí pé ò tí wàásù rèé, ó sàsọtẹ́lẹ̀ bí pé ò sàsọ.

rí lépa bíi pé ò lé parí nígboyà ju ti àtẹ̀yìnwá lọ.

Àlùyọ àkọ́tán. Àlùyọ tí ó ń gòkè sí. Àlùyọ tó re kọjá èròngbà ènìyàn. Agbára bí ara. Ara. Ẹ̀yin ò gba agbára. Lẹ́yìn ìgbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Agbára bí ara. Ìṣẹ́po méjì. Ìṣẹ́po méjì. Fún Joshua. Lẹ́yìn Mose. Ìṣẹ́po méjì. Fún Elisha. Lẹ́yìn Elija. Ìṣẹ́po méjì. Fún Timothy. Lẹ́yìn Paulu. Ìṣẹ́po méjì. Béèrè. Ó rí gbà. Wá kiri. Ìwọ yóò rí kankan. A ó sì ṣí sílẹ̀ fún yín. Àwọn ènìyàn tí ó yàtọ̀. O kì í ṣe onígbàgbọ́ ìpele kejì. Ìpele àkọ́kọ́ ló wà. O kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run amúgbálẹ́gbẹ̀ẹ́. Ipa àkọ́kọ́ ló wà. O kì í ṣe ẹ̀dà ẹlòmíràn. Ènìyàn ọ̀tọ̀ ni ọ́. Àwọn ènìyàn tí ó yàtọ̀, tí ó kún fún iná. Tí ó kún fún iná. Ó ṣe àwọn ìránṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. Ó ṣe wọ́n, òun ló ṣe wọ́n. Àwọn ìránṣẹ́ rẹ̀. Ní ọ̀wọ́ iná. Nígbà tí o bá ní ọ̀wọ́ iná. O ní máa sọ̀rọ̀ bí ẹni pé. O wá láti inú yìnyín. Ọ̀rọ̀ rẹ ò ní jí ọ̀rọ̀ tó dì. Ìṣe rẹ kò ní jẹ́ ìṣe tí ó dì bí yìnyín. Iná. Iná. Iná. Nígbà tí iná ẹ̀mí bá wà nínú rẹ. Kò sí ejò tí o lè dúró
kò sí àkeèké tí ò lè dúró, kò sí ẹranko búburú tí ò lè dúró. Jẹ́ kí iná náà bọ́, jẹ́ kí iná náà láti ọ̀run kí ó bọ́ sílẹ̀. Iná nínú ọkàn rẹ, kí ó bọ́ sórí pẹpẹ ọkàn rẹ. Kí ó bọ́ sórí ẹbọ náà. Jẹ́ kí iná náà bọ́.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àdúrà náà kò wá sópin níhìn-ín o, nígbà bá délé. Ó fi àkókò sílẹ̀ láti gbàdúrà. Gẹ́gẹ́ bá ti fi àkókò sílẹ̀ níhìn-ín, ó padà sílé. Ó sì mú kókó náà ní kọ̀ọ̀kan kí ó lè jẹ́ wípé ọjọ́ òkùnkùn. Àwọn ìgbé ayé tí a wó palẹ̀ àti ẹbí bí o ti ń tẹ̀síwájú nínú àdúrà, Olúwa yóò tún gbogbo ìhà ìgbé ayé rẹ mọ, gbogbo ìhà ìgbé ayé iṣẹ́ ìránṣẹ́ rẹ, gbogbo ìhà iṣẹ́ àṣejẹun rẹ. Ohunkóhun tí o bá sì wá dáwọ̀ rẹ lé yóò ṣe rere ní orúkọ Jésù. Na àwọn ọwọ́ wọn nì sókè. Àkọ́kọ́ wàá rí gbà, ó ń rí nǹkan bàbá yìí o. Ìkejì, bí o ti ń padà, ó wá rántí, ó ṣàṣàrò, ó ronú, ó ní ronú bíi tàtẹ̀yìn wá, ó ronú bíi ẹnìkan tí ó ti ní ìbápàdé àkọ́tán pẹ̀lú Ọlọ́run. Ó rántí. Ìkẹta, ó wá sọ̀rọ̀ púpọ̀, mo ní ó mú pọ̀ sí. Àkọ́kọ́, ohun tí o ti rí, ohun tó ṣàwárí nínú bàbá wa ní Olúwa, wọ́n fi sọwọ́ sí ọ. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí ó ti ń jẹ́rìí pé nígbà tí olùsọ àgùntàn alákòóso àgbà gbàdúrà, ilé ìṣẹ̀lẹ̀ inú ayé mi, wọ́n fi ń sọwọ́ sí ọba yìí. Ó sọ̀dí púpọ̀. Iṣẹ́ ìránṣẹ́ olùkọ́, iṣẹ́ ìránṣẹ́ olùsọ àgùntàn, iṣẹ́ ìránṣẹ́ evangelisti, iṣẹ́ ìránṣẹ́ wòlíì, iṣẹ́ ìránṣẹ́ apostoli. Bí o bá gbàgbọ́, yóò rí bẹ́ẹ̀ fún ọ. Na ọwọ́ wọn ní sókè, bábá, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Ọjọ́ ọ̀tún ni èyí. Èyí ni ọjọ́ tó ní ìmọ́lẹ̀, òní ni ọjọ́ tí ó dára sí fún olúkúlùkù ní orúkọ Jésù. Lónìí, àwọn ènìyàn rẹ yóò bẹ̀rẹ̀ sí ní tu ilẹ̀ náà. Àwọn ènìyàn rẹ yóò bẹ̀rẹ̀ sí ní bú jáde. Lónìí, àwọn ènìyàn rẹ yóò bẹ̀rẹ̀ àlùyọ tí ó lágbára lórúkọ Jésù. Gbogbo oore ọ̀fẹ́ tí wọ́n nílò fi fún olúkúlùkù. Gbogbo okun tí wọ́n nílò fi fún olúkúlùkù. Gbogbo ojú inú, gbogbo ìfúnni nímọ̀lẹ̀, gbogbo ìfihàn, gbogbo òye tí àwọn ènìyàn rẹ nílò
fi fun won ni oruko Jesu. Nibi ti ati kuna tele a o ni kuna mo ibi ti ati subu tele a o ni subu mo nibi ti ati nberu ti ati ngbo jini jini tele a o ni beru a o ni wariri mo e fo olukuluku lokan e gbagbara wo olukuluku e gbe olukuluku wo pelu agbara emi mimo ni oruko Jesu olukuluku yo jade lo won yo si ba aluyo won pade o ni pada seyin o ni pada se kuro lori papa ise na bu jade lo nigba to ba pada wa o pada wa pelu aluyo o pada pelu bibu jade ayo oluwa koni da oduro nu aye re ki olorun ki o ri o bonu omi anito re ko si iberu mo yo se o se un lanu aye re yo se un la nipase aye re ati gbo nipa Wesley ati gbo nipa Finney ati gbo nipa awon okunrin ati obinrin alagbara baye a o ma gburo re oluwa fese re mule nu aye olukuluku e seun oluwa e seun oluwa ni oruko Jesu ni agba adura.

Yeah, we don't feel like what's on, and he's sending

0: fi iná sun
1: sí òru náà. Apọ́sẹ́lì sí àwọn ará Rómù, orí 16:15. Mo fi Febe, arábìnrin wa, lé yín lọ́wọ́, ẹni tí ṣe diákónì ìjọ tí ó wà ní Kénkrea, kí ẹ̀yin lè gbà á nínú Olúwa bí ó ti yẹ fún àwọn ènìyàn mímọ́, kí ẹ̀yin kí ó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó ń wá ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín, nítorí òun pẹ̀lú ti ń ṣe olùrànlọ́wọ́ fún ẹni pípọ̀ àti fún èmi náà pẹ̀lú. Ẹ kí Priscilla àti Aquila, àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù, àwọn ẹni tí ó ti ìtorí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kìí ṣe kìkì ẹ̀mí nìkan ni ó ń dúpẹ́, ṣùgbọ́n gbogbo ìjọ láàrin àwọn kèfèrí pẹ̀lú. Ẹ sì kí ìjọ tí ó wà ní ilé wọn, ẹ kí Epinetu, olùfẹ́ mi ọ̀wọ́n, ẹni tí í ṣe àkóso Asia fún Kristi, ẹ kí Maria tí ó ṣe làálàá púpọ̀ lórí wa, ẹ kí Andronicu àti Junia, àwọn ìbátan mi, àti àwọn ẹgbẹ́ mi nínú túbú, àwọn ẹni tí ó ní ìyìn lọ́dọ̀ àwọn apóstélì, àwọn ẹni tí ó ti wà nínú Kristi ṣáájú mi pẹ̀lú, ẹ kí Ampliatu, olùfẹ́ mi nínú Olúwa, ẹ kí Ubani, alábàáṣiṣẹ́ wa nínú Kristi, àti Staki, olùfẹ́ mi, ẹ kí Apele, ẹni tí a mọ̀ dájú nínú Kristi, ẹ kí àwọn ará ilé Aristobulu, ẹ kí Herodioni, ìbátan mi, ẹ kí àwọn ará ilé Nakisu tí ó wà nínú Olúwa, ẹ kí Trifena àti Trifosa, àwọn ẹni tí ń ṣe làálàá nínú Olúwa, ẹ kí Pasi, olùfẹ́ tí ó ń ṣe làálàá púpọ̀ nínú Olúwa, ẹ kí Rupu tí a yàn nínú Olúwa àti ìyá rẹ̀ àti ti èmi, ẹ kí Asinkritu, Flegoni, Hama, Patroba, Hame àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn, ẹ kí Filologun àti Julia, Nereu àti arábìnrin rẹ̀ àti Olimpa àti gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà pẹ̀lú wọn. Ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi kí yín. Ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣú àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́, ẹ sì kúrò ní ìsọ wọn, nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọ̀kàndà, nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo. Nítorí náà mo ní ayọ̀ lórí yín, ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ jẹ́ ọlọgbọ́n sí ohun tí ó ṣe rere, kí ẹ sì ṣe òpè sí ohun tí ṣe búburú. Ọlọ́run àlàáfíà yóò sì tẹ Sátani mọ́lẹ̀ lé àtẹlẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín. Àmì. Timotiu, alábàáṣiṣẹ́ mi, àti Lukiu, àti Jasoni, àti Sosipateru, àwọn ìbátan mi kí yín. Èmi Tatiu ti ń kọ Epistéli yìí kí yín nínú Olúwa. Gaiu, baálé mi, àti ti gbogbo ìjọ kí yín. Erastu, olùtọ́jú ìṣúra ìlú kí yín, àti Kwatu, arákùnrin. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Ǹjẹ́ fún ẹni tí ó ní agbára láti fi ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìrere èmi àti ìwàásù Jésù Kristi, gẹ́gẹ́ bí ìṣípayá ohun ìjìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé, tí a sì fi hàn ní ìsinsìnyí, àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé tí a ń fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́ Ọlọ́run ọlọgbọ́n nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristi ni ògo wà fún láéláé. Àmì. Èyí ni òpin Epístélì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Rómù.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ wípé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa, àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ 17. Kólósè orí kẹta, ẹsẹ̀ 17. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run baba nipasẹ re ese oro kan sosho yi ni ohun ti an wo loni ninu oro olorun nihin ni ari ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba olorun ni kukuru gege bi o ti ye eni a fi pe akori ohun ti an soro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana olorun yi ni ofin kan ninu ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayida yida wa ni gbolohun kokoru je kin la aye oba yi we pe a ri pe ofin olorun bibeli o po e ti o nje itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro olorun we pe o ti poju ko ye ohun ohun o mo bi ohun se le se ohun gbogbo ti olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase olorun ti o po to bayi eni o fi je wi pe ninu majemu lai lai ni olorun fun mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mu wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon omo lefi nse ti awon alufa nse ti awon woli nse tabi ti a fi nse idajo fun awon omo israeli tabi ti a fi la won loye tabi ti a fi gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki o ranti pe nigbati jesu christi de o tun se akojopo gbogbo oro olorun gbogbo ofin olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si olorun o se nitori wi pe eni ti o ba fe olorun ki yo pe oruko oluwa lasan eni ti o ba fe olorun ni tooto ki yo ni olorun miran pelu olorun orun eni ti o ba fe oluwa olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isalele abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimimo yo ran ti wepe o ye ki asin olorun o ye ki abu ola fun olorun eyi ni jesu christ fi so wepe ofin akoko ni wepe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wa wepe ikeji si dabi re nipa wepe a o fe eni keji wa gege bi ara wa eni keji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teriba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe eni keji wa a o ni ja lole bi a ba fe eni keji wa a o ni se panshaga pelu iyawo re bi a ba fe eni keji wa a o ni se agbere tabi panshaga pelu oko re bi a ba fe eni keji wa a o ni gbemi re bi a ba fe eni keji wa a o ni jeri eke si eni ti a feran bi a ba fe eni keji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti eni keji wa eni jesu christi ni o fi so fun wa pe gbogbo opin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si enikeji wa oro na ni ife e je wi pe gbogbo opin olorun gbogbo ma se olorun gbogbo ase olorun ni akojopo si oju kan sosho ti o da duro lori ife nihi ni ese ti an ko loni ni Paul apostoli do ti je ki o ye wa wi pe ohun gbogbo ti a tin keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan sosho je kin to ka si o leti Kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohun ko hun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun wa wi pe ohun kohun bolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti koni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihi ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohun kohun ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo le oruko Jesu Oluwa ki a ma gbadura le oruko ati ni ase Kristi ati ni abe iliri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohun kohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun Kristeni nitori be ise Kristeni laye yi ki se ise adase a je iriju fun Kristi a si gbodo se ohun gbogbo labe ifowosi Kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe ohun je onigbagbo tabi pe ohun je Kristeni o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti a ko yi ko gbodo wa fun ara re nigbati a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ki a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkan kan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki n se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ronipowada bi o ba bi won wi pe e se ti o fi ronipowada ani ijo lo ni ki n ronipowada ani alufa oluso agutan ni o ni ki ronipowada ko mo wi pe bi a ba n wa si ronipowada a n wa si ronipowada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kẹrin le ni ogun ese iketa dini adota ati ki awasu irunu piwada ati idariji ese li oruko re li orilede gbogbo be lati Jerusalem lo eyi je wipe eni ti ronu piwada I on ronu piwada nitori wipe iyi ni oro Oluwa iyi ni ase Oluwa eni ohun ti Jesu Kristi ni ki ase li oruko ohun elomiran bi o ba nse atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wipe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro Olorun oro Olorun won so wipe awon se atunse nitori wipe ijo deeper o kan dandangbon fun awon lati se atunse I je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran o lati se atunse oro Olorun ofin Olorun ife Olorun o ni o kan dandangbon fun onigbagbo wipe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si n fe lo be won o n fe se atunse yo lo ba awon ana re yo so wipe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara sugbon gba ti mo ti de ijo deeper wa ran mi nisinse wipe ki n se atunse rara o mu won sina ko yi o nkan ti o n se ohun ti oro Olorun so ni wipe ki a ni eri okan rere si Olorun ati si eniyan nitori be ohun ko ohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa elomiran won wa bi lere wipe arabirin lagbaja se ko si nkan o bo ba so wipe ki lo de te so be gba ti a o ri ki o lo yeti yerun wura ati egba owo ati egba orun ati wipe a ori ki o ma ju irun re nina ki o ma se nkan won yi ijo ti mo nlo ni ijo ti mo nlo loko fun mi lati ma lo nkan bayi lati ma lo nkan bayi rara o ni ohun ko ohun ti eyin ba nse aso ti eyin ba nwo irin ti eyin ba rin boya o nso wipe o fe wa ni iwon ton won si ni o fe lo awon nkan oso aye won yi nitori kini o ni e ma se gbogbo won le oruko Jesu Oluwa idahun ti o ye ki a fun awon ti o n bere oro lowo wa ni wepe nitori pe Jesu Kristi ko fun wa Jesu Oluwa wa Jesu oba wa Jesu eni tin sakoso igbesi aye wa Jesu eni tin topase wa eni tin dari wa ohun ti o ye ki a so ohun ti o ye ki a se irin ti o ye ki a rin Jesu Kristi eni ti o je oba ati olugbala fun wa ohun lo ko fun wa lati rin irin alai gbagbo nitori be o ye ki ede enu wa ki o yi pada o ye ki oro enu wa ki o yi pada o ye ki a je ki o di mimo fun awon ti o n bere lowo wa idi ti a fi n se un kan tabi omiran ki a je ki o ye won wi pe gba ti a ti di onigbagbo gba ti a ti di atunbi gba ti a ti fi aye wa si owo Jesu Kristi ohun gbogbo ti a n se o wa lori ase Olorun o wa lori wipe a n se gbogbo won li oruko Oluwa ati fun ogo Jesu Kristi Oluwa oro ti a ka yi ninu Kolose ori keta ese iketa din logun o je ki a wo eko wa oni ni ipa meji ikini ofin ti n se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki a mo wipe bi a ba fe soro kan bi a ba fe wo aso kan bi a ba fe lo si ibikibi bi a ba fe se ise kise kan ohun gbogbo ohunkohun ti a fe se ofin kan soso yi ni o n se amona wa ikeji fifi imore han si Olorun nipase Kristi je ki a wo ikini ofin ti n se amona ojuse kristiani ojuse onigbagbo mo ro wipe o mo eni ti a n pe ni kristiani eni ti a n pe ni onigbagbo je ki n tun ran o leti ninu Kolose ori keta lati ese ikejila ki o ba le yi o awon ti a n soro nipa re

gẹ́gẹ́ bí àwọn ènìyàn ẹlẹ́ran ara ẹ̀dá lásán-làsán àwọn tí ó sì wà nínú ayé ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ni àwọn tí ọlọ́run fún ara rẹ̀ tí ó yàn kúrò nínú ayé bí a bá kó àwọn ọmọ kan jọ ní ilé ìwé tí a sì ń ní iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọ̀nyí àwọn díẹ̀ nínú wọn olùkọ́ ṣeéṣe kí ó wá síwájú wọn kí ó yan ọmọkùnrin yìí ọmọbìnrin yìí ọmọkùnrin tọ̀hún ni ọmọbìnrin níhìn-ín kí ó yàn wọ́n kí ó sọ fún àwọn tí ó kù pé òun yan àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ kéékèèké wọ̀nyí fún irú ìje tí ó ṣe pàtàkì fún iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún ojúṣe kan tí ilé ìwé tí ó ń fẹ́ kí wọn kí ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tí a wà pẹ̀lú ayé tí a wà nínú òkùnkùn tí a wà lábẹ́ ìsìnrú èṣù ni ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ọlọ́run nínú agbára rẹ̀ ni ó wá yan ẹnì kọ̀ọ̀kan wá láti inú ìdílé kọ̀ọ̀kan láti inú ẹbí kọ̀ọ̀kan láti inú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí ó wà nínú ayé tí ó yàn wá láti fẹ́ wa kí a má bàa dàbí ti ayé àwọn tí a ń pè ní kìrìsìtẹ́nì àwọn tí a ń pè ní onígbàgbọ́ ni àwọn tí a ti pè jáde kúrò nínú ayé kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú òkùnkùn àwọn tí a ti yàn pẹ̀lú agbára àti ìfẹ́ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó sọ fún wa wípé ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí n láàyè ọ ọ̀rọ̀ méjì yìí wọ́n papọ̀ sí ojú kan bí o bá mọ̀ wípé ọba kan ó fẹ́ràn rẹ ó rí wípé ohun tí ó ń ṣe kò ní jẹ́ èyí tí ó máa bí ọba yìí nínú nítorí wípé ọba yìí ó fẹ́ràn rẹ púpọ̀ tàbí ó ṣeéṣe kí bàbá kan kí ó fẹ́ràn rẹ bí o bá rí pé bàbá yìí fẹ́ràn rẹ nítorí ìfẹ́ tí ó ní sí ọ ó máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí bàbá yìí ti ń fẹ́ ìgbà tí ọlọ́run ti yàn wá tí ó sì fẹ́ wa tí a jẹ́ olùfẹ́ níwájú rẹ̀ àti lọ́wọ́ rẹ̀ a ó rí wípé ohun gbogbo tí à ń ṣe ó jẹ́ mímọ́ ó jẹ́ pépé nítorí a ò fẹ́ ṣẹ̀ sí ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí wa kí a ba lè ní ìyẹ́ ẹni pẹ̀kun nígbà tí a gbà á gbọ́ àwọn wọ̀nyí ni a wá ń bá sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe ẹ̀yin tí ó jẹ́ àyànfẹ́ ọlọ́run ẹ̀yin tí ó jẹ́ ẹni mímọ́ ẹ̀yin tí ó jẹ́ onígbàgbọ́ ẹ̀yin tí ó jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀yin tí a ti wọ ẹ̀ṣẹ̀ yín nù ẹ̀yin tí a ti kọrúkọ yín ní ìwé ìyè lọ́run ẹ̀yin tí ó jẹ́ ẹ̀ka lára àjàrà Jésù Kristì ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa èyí ni òfin ọlọ́run fún wa èyí ni àṣẹ ọlọ́run fún wa irú ojúṣe ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nílò ìgbàgbọ́ nínú Kristì àti ìpèsè oore ọ̀fẹ́ àti ti ẹ̀mí rẹ̀ nítorí wípé kò ṣeéṣe láti wo ọlọ́run nínú ara wa nínú agbára ti ara wa àfi bí a bá ní ẹ̀mí ọlọ́run àti oore ọ̀fẹ́ ọlọ́run a ní láti ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ Kristì ní agbára rẹ̀ àti fún ògo ọlọ́run nìkan ṣoṣo àti nípa àpẹẹrẹ tí ó péye tí ó ti fi lélẹ̀ fún wa èyí ni ìtumọ̀ wípé kí a ṣe wọ́n ní orúkọ Jésù Olúwa jẹ́ kí n tún ṣe àlàyé fún ọ jù bẹ́ẹ̀ sí jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ àti tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa mo fẹ́ kí oyè ọ̀rọ̀ yìí wò Jésù kí ni ṣe tí a ń pè ní Jésù ó ní ẹ ó pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwa tí a ti gba Jésù Kristì Olúwa gbọ́ àwa tí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àwa tí a ti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa ètùtù tí ó péye tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò àwa ni a ń sọ fún wípé ìgbà tí a ti dárí jì wá ìgbà tí a ti yí wa padà ìgbà tí a ti wọ ẹ̀ṣẹ̀ wa nù gbà tí a ti fún wa ní ìyẹ́ ẹni pẹ̀kun ní orúkọ Jésù Kristì ó nítorí bẹ́ẹ̀ ohun gbogbo tí a wá máa ṣe láti ìsinsìnyí lọ láti àkókò ìdáríjì àti ìwẹ̀nùmọ́ yìí ohun gbogbo yẹ kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù ó tún wá sọ pé ní orúkọ Jésù Olúwa bí a bá sọ wípé Jésù jẹ́ Olúwa ọ̀rọ̀ yìí Olúwa ó túmọ̀ sí ẹni tí ń ṣàkóso ó túmọ̀ sí ẹni tí ó gùn wà gẹ́gẹ́ bí ọba ní ìgbésí ayé wa ó túmọ̀ sí ẹni tí ń lànà nǹkan sílẹ̀ fún wa Olúwa alákòóso ẹni tí ń tọpasẹ̀ wa

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti a ti gbo adupe fun ise iyanu meri iri ti en se ama wo pe bi e ti se fun awon elomiran e o se fun eni kokan wa ni asale yi loruko Jesu ama wo pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi aba tin daruko Jesu bi aba tin gbeke loruko Jesu bi aba tin gbadura loruko Jesu bi aba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti igbani bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe e ran oro na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara eni kokan loruko Jesu eje ki aro ki o fo fayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi ti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa e joko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ri o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi aba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu nso fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni ṣeṣe. Fún Ọlọ́run ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn, kò gbógun tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kí o sì máa rántí wípé bí o tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run, ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹtàlélógún lójú kan náà, bàbá ẹsẹ̀ ìkẹtàlélógún, Jésù sì wí fún ọ pé, bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Bí o bá gbàgbọ́ ní àṣálẹ̀ yìí, ó dájú wípé ohun gbogbo yóò di ṣíṣe ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí wípé Olúwa lè wo gbogbo àrùn kò gbóògùn, gẹ́gẹ́ bí Ọlọ́run ti lè ṣe gbogbo kò ṣeé ṣe. Pẹ̀lú ènìyàn kò ṣeé ṣe ní ọ̀ràn àrùn ẹ̀tẹ Námánì, ṣùgbọ́n Námánì gba ìwòsàn àti ìwẹ̀nùmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbàtí ó tẹ ara rẹ̀ bọ inú odò Jọ́dánì lẹ́ẹ̀méje ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa. Ohun tí a ó sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí o tilẹ̀ jẹ́ wípé ohun tó rọrùn ni, bí a bá ti ń sọ fún ọ gẹ́gẹ́ bí Elisha bí o ti sọ fún Námánì, gbọ́ kí o sì gbà kí o sì ṣe é lẹ́sẹ̀kẹsẹ̀. Bí o bá ti ń fi sí ojú ìṣe, ni ó rí wípé àrùn tó wà lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́ tó wà lára rẹ, yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Mi ò mọ̀ bóyá o ti ka ìtàn Bartimeo àfọ́jú, nítorí wípé àwọn ènìyàn wọ́n ti fi àìnírètí lu agogo kò ṣeé ṣe lórí Bartimeo àfọ́jú yìí. Ṣùgbọ́n Kristi tí kò mọ ohun tí a ń pè ní kò ṣeé ṣe, ó wò ó sàn ní wàràǹṣesà. Mo sì gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ọgán, bí a bá ti gbàdúrà ní àṣálẹ̀ yìí, ni gbogbo èyí tí Sàtánì tó kó sí ọ lára, tó kó sí ọ nínú, tó kó sí ọ lọ́pọlọ, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń dárúkọ Jésù, ni wọ́n ó pòórá lórúkọ Jésù. Mo kà nípa ọkùnrin alárùn ẹ̀gbà kan tí ìjọsídì ìwọ náà ti kà nípa rẹ̀, tí èṣù tí ó ti sọ di ẹdun arinlẹ̀, tí kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́ fún ọdún 32 gbáko. Ó rí ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ ńlá, ó sì rí ìwòsàn àwòṣe hà, ó rí ìgbà lọ́dọ̀ Jésù Kristi, ẹni tí ń jí òkú dìde wẹ́rẹ́ bí ẹni tí ń jí ni lójú oorun. Jésù yìí kan náà ó wà lónìí, agbára rẹ̀ kò sì yí padà. Obìnrin kan tí ó ní tí ẹ̀mí àìlera tó ti dè lókùn tó tẹ̀ba fún ọdún 12, ó di ẹni tí ó gba ìdáǹdè láàrin ìṣẹ́jọ́ àyá pẹ̀lú agbára Kristi tí kì í kùnà, tí kò sì lè kùnà láyé. Mo gbàgbọ́ wípé Kristi pẹ̀lú agbára ńlá rẹ̀, ó wà níhìn láṣálẹ̀ yìí, bí ó ti ṣe ti àwọn wọ̀nyí, yóò ṣe tirẹ̀ pẹ̀lú lórúkọ Jésù. Gbogbo wa ni àtìká ti obìnrin onísun ẹ̀jẹ̀ tí ó jìyà tó sì ná ohun gbogbo tí ó nítán, tó ṣe wípé kàkà kí ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀ ńṣe ló ń lé sí i. Ẹni tí èṣù fojú rẹ̀ gbolẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ fún ọdún 12 gbáko, ṣùgbọ́n nígbàtí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò, tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé, ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbàtí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀.
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loko jesu ama sare wo koko meta ti a gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyin won so fun wi pe o di gbo se a o so di ominira loroko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo orun na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loroko jesu nihi yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo wi pe ki se omi pese pese ti a ro wi pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telese ati gbogbo awon ti o n koju ja si awon mo israeli sibe sibe bi okun yi se jeto ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso ti to lati ba aini opolopo pade e ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki adura soki yi ni yo le gbogbo awon arun gbogbo awon aisan gbogbo wahala ti o wa ni igbese aye re yo le won lo loruko Jesu ninu Matthew ori kejo ni ati ri ohun ti o yani lenuka bi balogun orun bi o ti so fun Jesu je kin ka si o leti ninu Matthew ori kejo lati ese ikarun ni a ri wahala ti o dojuko ile balogun orun yi sugbon ninu ese ikejo balogun orun na dahun o si we pe olowa emi ko ye ti iwo iba fi wo abe orole mi sugbon sokiki oro kan ki se oro popo sokiki oro kan ki se adura tan gba tan lami loju sokiki oro kan koni lo wi pe ayira nile ki olorun ki o to gbo sokiki oro kan ko le gba ti abagbadura titi afẹ mojumo ki olorun ki o to mu ko sese igbesi aye wa ki o to mu koro sugbon sokiki oro kan a o si mu omo odo mi larada mo gbagbo wi pe eyi ni iwo na so fun olowa ni asale yi wi pe kiki oro kan bi aba tin daruko Jesu bi aba tin gbadura bi o ba tin gbo ami ti awon eniyan Olorun se be ni gbogbo awon wahala ti o wa ni igbese aye re be ni wo ma gbagire loruko Jesu wo ohun ti Jesu wa so fun wa nipa igbagbo okunrin yi oni ni ese ikewa nigba ti Jesu gbo enu ya o si wi fun awon ti o nto leyin pe looto ni mo wi fun yin emi ko ri igbagbo nla bi iru eyi ninu awon omo Israeli ese iketala Jesu si wi fun balogun orun na pe ma lo bi iwo ti gbagbo be ni ki ore fun o eyi ni Oluwa nso fun ni asale yi bi iwo ti gbagbo se o gbagbo pe afoju yo riran se o gbagbo wi pe aditi yo gboran se o gbagbo wi pe eni to yaro yo dide yo rin yo fo yo sare oni ki o dide ki o ma lo ki o ri fun o gege bi igbagbo re bi bi ati soro ki o ma wo awon ohun ti o wa ni ago ara re nitori wi pe oni ni ojo ti re mo ni oni ni ojo ti re gbogbo awon ti a ti ka sile wonyi ti o gba ise iyanu lati owo Olowa eni ti o nso ko sese di sise ti o si nwo igba arun lofe oun lo ni ogun awotan fun ohun ti araye pe ni arun ko gbogun Olowa yi ko ye pada nitori o so fun wa ninu Malaki ori keta ese kefa oni nitori emi ni Olowa emi ko yi pada emi ni Olowa titi di ojo ni ti a fi soro yi Olowa o yi pada agbara e kokuna ko si ni kuna lae loruko Jesu aka nipa Jesu we pe Jesu Christi okan na ni liana ati ni oni ati titi lae ni koko keji ni ati wo awotan awon aisan gbogbo ti Jesu se awotan awon aisan gbogbo ti Jesu se mo fe ki o ma fi oju ba lo bi outimaka lati Matthew ori kejo lati ese ikini Matthew ori kejo ese ikini nigbati o ti ori oke sokale opo eniyan nto leyin si wo adete kan wa o teriba fun o wi pe Olowa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki baati agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo Jesu si na owo re o fi ba o wi pe mo fe Iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti nke pe oruko Oluwa loju kana ete re si mo eyi ni Oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesus si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe Oluwa ki oju wa ki o la be ni Jesus saanu fun won Jesus yo saanu fun yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew tin so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Marko papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka tori ni Marko ori keji Marko ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe enikan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wipe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kana logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luke ori ikejo Luke ori kejo lati ese iketa le logoji Luke ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa o wa lẹyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leyi loruko jesu ninu luko ori ketala luko ori ketala lati ese ikokanla luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin bẹni a nkan nipa obinrin wipe loju kan na lese kese logan ti agbara olorun ti o kọlu igbesi aye won bẹni won gba imularada ati idande luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedinlogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gbata ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu johanu nisese lati nka o johanu ori karun johanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan o ni logan ye ki o ye o wipe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wipe gbogbo awon wonyi ti oluwa fi owo kan logan lese kese loju kan na o ni logan a si mu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori pe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti wo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan lanla ki o je tire ninu Marko ori karun ese ikarun din logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon awon onisegun bi o ba so fun wa pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu jo ti gboro jesu mo ni jo ti gboro jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí o mu kúrò láṣálẹ̀ yìí ṣo ti gbúrò ẹ̀ mo ní ṣo ti gbúrò ẹ̀ o ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá ara mi yóò dá ara rẹ̀ yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ ó sì mọ̀ lára rẹ̀ pé amú òun ní amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá

bá ti fi ọwọ́ kan ìṣe tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu, ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ láradá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ láradá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń képe Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.

0: orin Dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀, Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, a ó rí wípé ìbùkún Ọlọ́run, a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró kó sọ fún Ọlọ́run, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Má ṣe dúró de àwọn ẹlòmíràn wò, àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀. Nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí, ká sọ fún Ọlọ́run wípé nísinsìnyí o, àfẹ́ jẹ́ ti Ọlọ́run, àfẹ́ ìdàpọ̀, àfẹ́ ìfẹ́, àfẹ́ ìṣọ̀kan, ayọ̀ Ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa. Dìde dúró sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà. Bí o bá tí ní ìsọ̀dí mímọ́, ò ṣe sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́, kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti Ọlọ́run, láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
1: Epistle kíni ti Paul apostle sí àwọn ará Kọ́ríntì, orí ìkẹta. Ará, èmi kò sì lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí ṣe ti ẹ̀mí, bí kò ṣe bí àwọn tí ṣe ti ara, àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi. Wàrà ni mo ti fi bọ́ yín, kìí ṣe oúnjẹ, nítorí ẹ kò tí ì lè gbà á ní ìsinsìnyí ná, ẹ kò tí ì lè gbà á, nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀. Nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín, ẹ̀yin kò á jẹ́ ti ara, ẹ kò á sì ń rìn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí nígbà tí ẹnìkan wí pé èmi ni ti Pọ́ọ̀lù, tí ẹlòmíràn sì wí pé èmi ni ti Àpólò, ẹ̀yin kò á ṣe ènìyàn bí. Kí ni Àpólò ha jẹ́? Kí ni Pọ́ọ̀lù sì jẹ́ bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fún un? Èmi gbìn, Àpólò bomirin, ṣùgbọ́n Ọlọ́run ní mú ìbísí wá. Ǹjẹ́ kìí ṣe ẹni tí ó ń gbin nǹkan kan, bẹ́ẹ̀ ni kìí ṣe ẹni tí ń bomirin bí kò ṣe Ọlọ́run tí ó mú ìbísí wá? Ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin ọ̀kan ni wọ́n já sí? Olúkúlùkù yóò sì gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀. Nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa. Ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run ni yín. Gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì ń mọlé e. Ṣùgbọ́n kí olúkúlùkù kíyè sára bí ó ti ń mọlé e. Nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn, nítorí pé nínú iná ni a ó fi hàn, iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò, irú èyí ti ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun á pàdánù. Ṣùgbọ́n ohun tìkára rẹ̀ ni a ó gbàlà. Ṣùgbọ́n bí ẹni la iná kọjá, ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ. Bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́n, ẹ jẹ́ kí ó di aṣiwèrè kí ó lè ba gbọ́n. Nítorí ọgbọ́n ayé yìí wèrè ni lọ́dọ̀ Ọlọ́run. Nítorí a ti kọ́ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn, a sì tún kọ́ pé Olúwa mọ èrò ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín ni ohun gbogbo.

èyí tí kò ti jú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọdi mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé. Nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ni di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lèmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé. Bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́, tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà, yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́,
won kegan olorun funra re o je wi pe won foju tembelu iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami ni hiyi ni ati ri ti bibeli ti o tenumo wi pe iso di mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayanfe baba akan mo agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je we pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan yepere miran ropo re ohun ti a n so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun iso di mimo wa o je wi pe iriri iso di mimo o je ohun ti o se pataki bi o ba je pe a ni agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun iso di mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to n we abawon wa nu o n segun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lori wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo iso di mimo yi oro ti a npe ni iso di mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe nitooto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenumo iso ise iso di mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarundinlogorin luke ori kini ese ikarundin ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo ko si sese
nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju Olorun o si so fun wa pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan papa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo Olorun bi o ba so wa di mimo nigba iso di mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri iso di mimo ikini nigba iso di mimo yi ni Olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si we pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon omo Israeli lati fi ese won han won o n papa ti ni igbala ṣugbọn nigba ti o ri ogo ati ewa ewa mimo Olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju Olorun leyin igba yi ni angeli yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan ete re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo Olorun yo mu ese abinibi yo mu kuro ikeji Olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin di logoji ese ikerin di logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun a wi pe iyato ti yo wa laarin igbala ati iso di mimo yo fe to be yo tobi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi ani keni ba so wi pe ohun o mo iyato laarin igba ti o ni iso di mimo ati igbala iru eni be ko mo ti a npe ni iriri iso di mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko iso di mimo owo mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin owo si fi okan ti eran owo fi ropo re iketa Olorun yo ko aya okan wa nila bi a ba nso nipa iso di mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun ki a ke awon eran won yi ki a ke kuro eyi ni a npe ni ikola ohun ti Olorun so fun ani wi pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro eyi lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese kefa oluwa Olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa Olorun re
an so fun wi pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun o nkan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe iso di mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu ebero e je ki a wo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemo ti emi o ba Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki isara ki enikeni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke eje wi pe ati pa re tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti fa tu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki enikeni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigba ti a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese keta ni o ti nso fun wa iriri igbada o tun wa menu kan iriri isodi mimo ye ki n ka fun lati ese keta o ni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba ti nso nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menu kan awon ti ko ni igbala je kin be lati ese keta nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wepe won o padanu ijoba orun
ese kerin alabo kon fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboko ni awon agbo magba nitori we pe won o jogun iparun ese karun alabo kon fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabo kon fun awon olote nitori a o da won lejo ese ikefa alabo kon fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi mi o ni kan fi igbala se tabi so di mimo alaboko li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alaboko fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboko le awon alai laanu.

béèrè a ó sì ṣe é fún ọ. Alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun nítorí wọ́n rí Ọlọ́run, ṣùgbọ́n alábùkún lé àwọn onínú fùfù nítorí wọn kì yóò lè rí Ọlọ́run.

0: jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí, ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí i, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní, orí kẹta, ẹsẹ̀ ìkọkànlénígún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi. Ó ní nítorí tiwa ni ohun gbogbo, ohun gbogbo jẹ́ tiwa. Ṣùgbọ́n ní pàtó, ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú Ìṣe àwọn Àpọ́sítélì, orí kọkàndínlógún. Ìṣe àwọn Àpọ́sítélì, orí kọkàndínlógún, ẹsẹ̀ ìkejì. Ó sì wé fún wọn pé, ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wé fún wọn pé, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú Ìṣe àwọn Àpọ́sítélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi. Agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa ń jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa. Ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Pọ́ọ̀lù Àpọ́sítélì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀, àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínàkúnàá? ti o wa ni ile ajeji ti o wi pe o gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kiku ninu Kristi iketa kiku ti a ni kiku ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe a ti se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a sin wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi iwin kan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti bo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi Olorun ani lati koko wa si inu ile Olorun ani lati koko wa sinu ijoba Olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki abali so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba Olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe aso wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Beeli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise ironu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu a ni irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele a ni gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe a dari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba ti n wo inu Kristi ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù tí ó fi èsì ohun tí a ń kà dáradára, tí ó wà nínú Kristi Jésù àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpòàdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi sórí, ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpòàdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbá àṣẹ ọmọdé, ìbá àṣẹ àgbà, ìbá àṣẹ púrúǹtù, ìbá àṣẹ ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbá àjẹ́ Júù tàbí ìbá àjẹ́ kéferì, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí
1: ẹ̀yin dàbí wọn, ẹ̀yin tí ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yìí, ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40 ẹsẹ̀ 19 ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la ó máa sátọ̀lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Yohánu orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 6, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù, a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí, nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 12, pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run ilé ayé. Ẹni tí ó bá wà láìní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kolose orí kẹta ẹsẹ̀ 3, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni àbò wa, Jésù ni aṣáájú wa. Oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun. Je ke a wo kikun ti a ni ninu Kristi. Kikun ti a ni ninu Kristi. Mo tun ka Kolose ori keji ese ikewa. A si ti se yin ni kikun ninu re duro nibe. A si ti se yin ni kikun ninu re. Mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi ṣugbọn ko ni ekunrere omi ṣugbọn nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ki a ka lati ese kefa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re bẹ́ẹ̀li o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati fa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi iye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga naa jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe ṣugbọn enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lae ṣugbọn omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa ṣugbọn bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je kin ka awon ese Olorun po ki o le yi o dara dara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristu lo wa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni an pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo we pe kikun wa ninu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun le so fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun le so fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun le so fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba nfe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so we pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori we pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristu ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé ìgbàlá wà nínú Kristi bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristu ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Efesu orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun a wepe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe ni final Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je we pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamọ ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kẹrin ese ikọkandilogun ṣugbọn Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gẹgẹ bi ọrọ rẹ ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mọ ni wo pe iba ṣe igbala ni ninu Kristi nikan le a ti le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa wepe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe a nilo ninu aye ati ni aye raye ni a ti fi pamọ fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa wepe opolopo ni o ma lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò kí a mú ẹ̀ṣẹ̀ kúrò kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ ẹ̀nìpẹ̀kun ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa o ma nda bi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa oni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohun ko nti eyin ba si bere li oruko mi o na le emi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni to je wipe igbese aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo Olorun ohun kohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba nso pe ohun kohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma bere awon miran idande nikan soso ni won ma bere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbalaju iwosan lo o ye ki a mo we pe isodi mimo oju iwosan lo o ye ki a mo pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo we pe ifikun ni agbara emi olorun oju awon nkan kekeke miran ti a ma bere lo ohun ko teyin ba bere bi oruko mi e ba se igbala iba se sodi mimo iba se ifi agbara emi olorun kuni oni ohun na lemi o se bi o ba si je ewosun oni emi o se bi o ba je idande oni emi o se bi o ba je pe ki a pese fun aini re oni emi o se ohun na lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo e se ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju e se bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o poju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe afi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikuni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo Romu, ori kejo, ese ikeji ni logon. Eni ti ko da omo on ti karare si. Sugbon, ti o jo wore lowo fun gbogbo wa, yo ha ti se. Ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope, ofe ni gbala. Ki se wipe a nfe owo lati ra igbala Olorun. Yo fun wa ni ohun gbogbo lope, ohun fe so di mimo ni ofe ni. Ohun fe agbara emi ni igbese aye re ofe ni. Ohun fe ki agbara emi Olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo Olorun. Ohun fe iwosan ni ofe la ngba lowo Olorun tabi ohun fe idandi idanisile lowo awon emi okun ti o na oloro ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni Olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni ohun gbogbo ti Olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun ifihan ori kokanlelogun lati ese ikefa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo o la tun so ni hin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti we pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti we pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so ni pa we pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori we pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba ti jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife Olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju be lo ti a ba ti fun ni agbara emi Olorun a o tun ma to oju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni a ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon orun wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo Olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara Olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ilere Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì, láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wipe ni gba gbogbo ninu onkon ati ni aye kaye ti aba ba ara wa o ye ki a ma fi okan idupe han fun olowa e je ki a wo orin dafidi ori kokandinlaado rin orin dafidi ori kokandinlaado rin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati ako maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin dafidi n so fun ani we pe ope si olorun eyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin yin we pe eyi ju ebo ti awon omo israeli ti won ru ni akoko aye won ninu heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa heberu ori ketala ese kedogun nje nipasẹ re eje ki a ma ru ebo iyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa tin jewo oruko re awon nkan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo ni kan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba wo danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se n dupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju oferese yara re sile si ha jerusalemu o kunle le ekun re ni igba meta lojo o gbadura o si dupe niwaju olorun re gege bi oyin ti se nigba atijo ri eyi je iwa ati asa ti danieli fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bi a ba so wipe a je eni ti o ri ore ofe niwaju olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu danieli wipe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ile isin ti a si fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori karundinlogoji ese kejidinlogun orin dafidi ori karundinlogoji ese kejidinlogun o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi n so fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a ti n so nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun otooto ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun ni gbagbo.

jẹra, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tiwọn. Ìkarùn-ún fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì, orí ọgbọ̀n, ẹsẹ̀ kẹrin, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ̀sìn máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì, orí karùndínlọ́gọ́rin, ẹsẹ̀ ìkíní, Ọlọ́run, ìwọ ni àwa fi ọpẹ́ fún, nítorí orúkọ rẹ̀ súnmọ́ tòsí, iṣẹ́ ìyanu rẹ̀ fi hàn. Bí a ti ń rí wípé, bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà réré sí wa, wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa, àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristi ṣe lórí igi àgbélébùú. Wo Kọ́rìntì kìíní, orí kẹẹ̀dógún, ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébùú, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́rìntì kejì, orí kejì, ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rìntì kejì yìí kan náà, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àìlèsọ ẹ̀bọn rẹ̀, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àwọn ẹ̀bọn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìkẹta, mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í kàn ṣe wípé Jésù Kristi kú lórí igi àgbélébùú, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristi lórí igi àgbélébùú yìí wípé ó jẹ́ tiwa, nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristi Jésù Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, wípé òun fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo.

0: Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn. Fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tẹsalónika kìíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá. Tẹsalónika kìíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lílé ìsinmi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wí pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tẹsalónika kìíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wí pé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa. Ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo, nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Bí a bá wo Kólósè orí kìíní, èyí tí a ń kọ́ lónìí, Pọ́ọ̀lù sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ni ó yẹ kí a máa dúpẹ́, ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tó padà lọ sí Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kìíní tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́. Ìkíní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, a mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ ìkẹtàlá, kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àtìgbà Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà, tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Èyí ni ìdí kẹta. Ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. O mẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí. Ìkíní, àwọn ogún ìní wa. Ìkejì, ìdáǹdè wa. Ìkẹta, ìṣípòpadà wa. Ìkẹrin, ìràpadà, ìdáǹdè àti ìdáríjì wa. Wo ìkíní, ogún ìní wa. Rántí wípé ohun tí Apọ́stélì Pọ́ọ̀lù ń sọ fún wa ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, àti ní ogún ìní nínú Kristi, àti jẹ́ alábàjọpín nínú ogún yìí pẹ̀lú Jésù Kristi. Nítorí èyí, ó yẹ kí a fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn fún Olúwa. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Mo fẹ́ kí o ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì níhìn-ín. Ó wí pé ó mú wa yẹ. Ó wí pé àwọn ènìyàn mímọ́ ló ní ogún yìí, ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ó wí pé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀, ikini omo waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le ani kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye e je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini kristi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje jesu kristi bi a se di eni ti o ye ni wi pe jesu kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba jesu kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wi pe a di omo olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o n se lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipase iku jesu kristi nigba yi gan le o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a n so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje jesu kristi ranti wi pe eje jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi a ba n so nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba si n so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o kii se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o n gbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe isinro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti an so ni wepe bi a ba so wepe arin ninu imole lakoko o je wepe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa asi ti gba otito ati eko ihin rere e ti ton imole si okan wa nitori wepe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere e je wepe arin ninu imole ye se be ni kan soso bi a ba nfi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wepe o ti gba otito ododo ihin rere o si je wepe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wepe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mo wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mo wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wepe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan soso le o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo romu ori kejo romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronupo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun o ni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori we pe ati di omo olorun ranti we pe gba ti a so pe adi omo olorun eyi je we pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo nso we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese o ni a n pe ni igbala bi a ti tun wa bi bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iya eni pekun pelu omo olorun ese ikerin o ni atun wa bi sinu ogun aidibaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin a n so fun wa wepe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo ṣugbọn ti a so fun wa ninu awon oro olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o nwa si ilesin ṣugbọn ti o dabi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o fe idariji awon ese re bi olorun ba ti ndariji o be ni yo ma mu agbara ese kuro ni igbese aye re yo si sese fun o lati rin ninu imole yo sese fun o lati wa ni mimo lati wa ni pepe ni waju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun eyi ti paul n so fun a wi pe o ye ki a ma dope lori re o ye ki a mo wi pe awon ti won wa ninu ese sibe sibe won ko ni pin ninu awon ogun woyi ninu corinthi kini ori kefa lati ese ikesan corinthi kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaisoto ki yo jogun ijoba olorun eyin ko mo wi pe awon alaisoto won ki se omo olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaisoto won je ajeji si olorun nitori be awon ajeji ki yo jogun ijoba olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin pi okunrin bara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba olorun awon esan wonyi ni o nso fun wa lese lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisu oto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo wonyi pe o ye o daradara o nso nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o nso nipa awon ti n pi okunrin bara won je o nso nipa awon ti n rede oro o nso nipa awon ti won rin irinkurin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o nso nipa awon aloni lowogba pelu o nso nipa awon ole o nso nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti a nso nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu jesu kristi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jere re won o si jogun re lati odo olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lọ́wọ́ agbára òkùnkùn bí a bá ń sọ nípa agbára òkùnkùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ádámù àti éfà ti won ti se si olorun be ni agbara okunko tin joba lori gbogbo eyan ti abi saye nitori we pe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re ini afi ma ri we pe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wi pe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wi pe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wi pe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wi pe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa nigbaye gan ni aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun asofun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohun ko n lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ireti n wole bẹẹni a n la wa loju bẹẹni okunkun n fo lọ bẹẹni a si n mọ awon ere ati anfani ti a ni ninu ọlọrun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si ọlọrun o ye ki o yi o wi pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi ọlọrun nipasẹ Jesu Kristi ba ti n jọba ninu re wipe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi abawo hebero ori keji hebero ori keji o nso nipa nkan kan na fun wa nipa idande nipa igbala nipa itusile ti ani hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon mo ti se alabapin ara ohun eje mo tun feran oletile kan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si Olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le on pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re robo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni agba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wo pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wipe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wipe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wipe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wipe boya titi aye boya titi iku wipe o wa labe agbara satani nitori wipe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wipe ki a yo wa kuro ninu ewo o si tumo si wipe bi a ti yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa kí a sì dúró lórí ẹ̀tọ́ wa kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun a ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́ ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jesu Kristi ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìkẹta Kolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹ̀rú èṣù a wà nínú aginjù a ń gbé nínú aginjù a ń gbé nínú ibi tí bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀ a wà lábẹ́ sàtánì ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré ìlú tí a kò ti ní àlàáfíà a mú wa wá sínú ìjọba Ọlọ́run ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ a mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú wa wá sí ọ̀dọ̀ Jesu Kristi nítorí wípé a ti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú Tesalonika kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run ni yiye Olorun eni ti o npe yin sinu ijoba ati ogo ohun ti kara re o ye ki o ye wa we pe bi abati ndi omo Olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori we pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi abati ndi omo Olorun be ni an ko egbe awon omo ti sile nitori kini nitori pe asiwa nipo amuwa kuro ninu aginjo amuwa wa sele bi abati ndi omo Olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketa dilogun si ese ikeji dilogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti ati di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketa dilogun nitorina e jade kuro laarin won nitorina e jade kuro ni laarin awon aborisha nitorina e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina e jade kuro ninu awon tin se afe aye nitorina e jade kuro ninu awon elese laarin awon elese ke si ya ara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo beyin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara tin ba okan jagun lati fa kuro ninu ife kufe ara tin ba okan jagun o so wi pe nigba kan ri a ki se eniyan Olorun sugbon nisisin yi ati se wa nipo pada ati di eniyan Olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe ati dari ese waje wa nitori pe ati gba Jesu Kristi gbo nitori pe ati di eni igbala ati se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele ri ati ri anugba nisisin yi o so wi pe ati di iran awon ti o mo Olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostoli ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu Efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wi pe iyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi Olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo Olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si Olorun ninu Titu ori keji ese kerin la, titu ori keji, ese kerin la, eni ti o pi ara re fun wa, ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo, ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo, bi o ba je wo pe ni tooto, le ati di omo Olorun, ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa, ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara, ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi arankan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese oni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni tooto le ati di omo Olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo Olorun a ki ni ise boburu lowo a di eni ti o je onitara ise rere bi abadi omo Olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo Olorun ni tooto eni a fi ri bi aba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o sese ki o je alefa ijo kan ni o ma n so wi pe oun ndese sibe bibili so wi pe eni keni ibaje alefa ti o ndese ti esu ni o sese ki o je oniwaasu ihere kan le aba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma n jewo ese ti o n da ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba n dese ti esu ni o sese ki o je enikan ti o ro wi pe o n je osise ninu ijo tabi o n tile ti di atunbi le o si n jewo ese lojojumo ti o n so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo Olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo Olorun enikeni ti a ti pa Olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala Olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa Olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati ipa Olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le jewo awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti ati da tele nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn. Lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a sọ fún wa nínú Hebrew 8:8 láti ẹsẹ̀ ìkẹwàá. Nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí wọn lé ọkàn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ̀lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè 1 láti ẹsẹ̀ 12, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún ń dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n omẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìdáǹdè, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe àti ṣe ọ̀nípò padà. Ó ti kúrò láàrin àwọn àjèjì. Ó ti di ọmọ nínú ilé. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Epístélì kíní ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkarùn-ún. À ń ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kẹfẹ̀rí. Kí ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú káànú kí a lè mú ẹni tí ó kú ìwà yìí kúrò láàrin yín. Nítorí lóòótọ́, bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara, ṣùgbọ́n tí mo wà pẹ̀lú yín nípa ti ẹ̀mí, mo ti ṣe ìdájọ́ ẹni tí ó kú ìwà yìí tán bí ẹni pé mo wà lọ́dọ̀ yín. Lé orúkọ Jésù Kristi Olúwa wa, nígbà tí ẹ̀yin bá péjọ àti ẹ̀mí mi pẹ̀lú agbára Jésù Kristi Olúwa wa, kí ẹ fi irú ènìyàn bẹ́ẹ̀ lé Sátani lọ́wọ́ fún ìparun ara, kí a lè gba ẹ̀mí là lé ọjọ́ Jésù Olúwa. Ìṣe fífẹ́ yín kò dára. Ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní mú gbogbo ìyẹ̀fun di wíwú. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun tuntun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà. Nítorí a ti fi ìrékọjá wa, àní Kristi rúbọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankàn àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má ṣe bá àwọn àgbèrè kẹgbẹ́ pọ̀, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá, tàbí pẹ̀lú àwọn olójú kòkòrò, tàbí àwọn alónilọ́wọ́gbà, tàbí àwọn abọ̀rìṣà. Nítorí nígbà náà, ẹ kò lè ṣàìmá ti ayé kúrò. Ṣùgbọ́n ní ìsinsìnyí mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí a ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè, tàbí olójú kòkòrò, tàbí abọ̀rìṣà, tàbí ẹlẹ́gàn, tàbí ọ̀mùtípara, tàbí alónilọ́wọ́gbà, kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun. Nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ń bẹ lóde, kí a ṣe àwọn tí ó wà nínú ni ẹ̀yin ṣe ìdájọ́ wọn. Ṣùgbọ́n àwọn tí ó wà lóde ni Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ẹ yọ ènìyàn búburú náà kúrò láàrin ara yín.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: A dúpẹ́ pé o rán Jésù Kristi ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dà rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wùn kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọràn,
3: kò sí gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn nítorí bẹ́ẹ̀ ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé ní àárín ẹbí wa nínú ilé ìwé ní ibi iṣẹ́ ní ti ìjọba bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run a sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run ṣùgbọ́n a ò

Mi ò lè máa gbúro yín. Láti inú tó ti ṣe tẹ́lẹ̀ nínú ìrètí ohun tó ń fẹ́ kó ṣe fún ọ lálẹ́ yìí. Sọ pé Olúwa mo re fún àlàáfíà rẹ ní ilẹ̀ ìpàgọ́ wa, fún ṣíṣe àkóso lórí ètò wa. Ẹ ṣe fún iṣẹ́ ìyanu tí ẹ ṣe. Ẹ ṣe fún ìyípadà àwọn ọkàn. A ti yan àwọn ọkàn kún ìjọba Ọlọ́run. Ẹ ṣe. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Wà á dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí pé àkókò ojú rere wa ti dé. A sì ti ń gbádùn rẹ̀. A ó sì ní lẹ́kùnrẹ́rẹ́ lórúkọ Jésù dúpẹ́ lọ́wọ́ Olúwa, dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nítorí pé àkókò ojú rere rẹ̀ dé. Olúwa yóò yí ìtayé rẹ padà. Ìtàn rẹ yóò yí padà sí rere. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀.

Orúkọ Jésù ni a gbàdúrà. Wà á gbàdúrà pé kí Olúwa kó tú ìyanu jáde lálẹ́ yìí, kó sì sọ̀kalẹ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ agbára rẹ̀, kó pa gbogbo iṣẹ́ ìjọba òkùnkùn rú. Gbàdúrà. Olúwa dìde, tú àwọn ọ̀tá rẹ ká, tú àwọn tó fẹ́ pawárun ká. Tú àwọn tó ń bá ìfẹ́ rẹ jà nínú ayé mi àti ayé wa ká. Àwọn tó ń bá ìfẹ́ rẹ jà nínú ìjọ rẹ, tú wọn ká.

Níwọ̀n ọgbà tó ti fẹ́ ṣiṣẹ́ kò sí ẹnikẹ́ni tó lè kó lójú. Kò sẹ́ni náà. Gbàdúrà pé kó dìde. Àwọn tí wọ́n ṣagbátẹrù àti di lọ́wọ́ Olúwa yóò gbé wọn mì pẹ̀lú agbára rẹ̀. Ọ̀rúnre yóò ṣí fún wa.

orúkọ Jésù ni a gbàdúrà. Báyìí a fẹ́ gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sì ń fẹ́ wá síbi ìsọjí ìlálẹ́ yìí, ṣùgbọ́n lọ́nà kan tàbí òmíràn wọ́n sì ń wọ́sẹ̀ ńlẹ̀ láwọn ibi tó wà káàkiri ayé. Ẹ jẹ́ ká gbàdúrà pé kí ẹ̀mí Olúwa kó bẹ̀rẹ̀ sí ti àwọn ènìyàn rẹ̀ láti kóra jọ pọ̀ síwájú rẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà pé ẹ̀mí Olúwa yóò ta wọ́n jí kankan. Gbogbo àwọn tí wọn ò tí ì sí níbi tá a ti ń ṣe ìsọjí àti ní gbogbo ibi tá a ti ń ṣe ìsọjí ní gbogbo àgbáláyé. Kò sí dènà. Gbogbo ènìyàn láti yàn láti gba orí Olúwa lálẹ́ yìí. Gbogbo wọn ni yóò wà ń bí níbi gbogbo ní gbogbo ayé. Okòwò ní dí wọn lọ́wọ́. Sátani yóò kùnà pórógódó. Gbàdúrà.

lórúkọ Jésù ni a gbàdúrà. A wà gbàdúrà fún ohun kan tó ṣe gbòógì nínú ayé rẹ. Láìsí ìgbàgbọ́, ohunkóhun lè ṣẹlẹ̀. Nípasẹ̀ ìgbàgbọ́ ló gbogbo sì di ṣíṣe. Wà bèèrè lọ́wọ́ Olúwa rẹ. Olúwa, ran ìgbàgbọ́ mi lọ́wọ́, jẹ́ kí n lè gbà ọgbọ́ fún ohun tí mo nílò lálẹ́ yìí. Gbàdúrà pé kí Olúwa kó fara rẹ̀ hàn látòkè, kó lè gbàgbọ́. Bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tó gbàgbọ́. Gbàdúrà wí pé ìgbàgbọ́ yẹn, ìgbàgbọ́ gbígbẹ́kẹ̀lé Olúwa níní ìdánilójú tó kún pé ó lè ṣe ohun gbogbo tó bá mọ́ wá síwájú rẹ̀, Olúwa yóò fi fún ọ.

bákan náà kó gbàdúrà pé kólúwa là ọ́ lójú láti rí àwọn àgbà ìyanu tólúwa yóò ṣe àfihàn fún ọ yóò fún ọ ní ọkàn láti lóye ìfẹ́ rere rẹ̀.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. Nínú ìṣe apóstẹ́lì orí kẹjọ ẹsẹ̀ ìkẹjọ, ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. A ó kéde pé Olúwa jẹ́ kí ayọ̀ púpọ̀ wà ní ibi tá a ti ń ṣe ìsọjí àti ní gbogbo ayé lápapọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà gbàdúrà pé Olúwa yóò fún wa ní ayọ̀ rẹ̀. Olúwa yóò fún wa láyọ̀ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ iṣẹ́ ìyanu. Àmì òye tá ń gbàdúrà lé lórí lè mọ́ yí ọ, jẹ́ kí n kà nínú ẹsẹ̀ ìkẹfà. Àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyè sí ohun tí Fílípì ń sọ nígbà tí wọ́n ń gbọ́, tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe, nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ̀ ń kígbe lóhùn rárá jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bá jà, àti àwọn amọ́kùn-ún, a sì ṣe awò wọ́n sàn, a ṣe dídá ara wọn. Èrèdí nìyí tó ṣe wá jẹ́ pé ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. A ń gbàdúrà wípé Olúwa yóò tún ṣe ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn lẹ́ẹ̀kan sí ń bí àti ní gbogbo ayé àti jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ ká gbàdúrà pé kó Olúwa kó fún wa láyọ̀, pé ayọ̀ àyọ̀lé yóò wá ayọ̀ àyọ̀lé lórí àwọn ọkàn tá a gbàlà, lórí àwọn apẹ̀yìndà tó padà bọ̀ sípò, lórí àwọn arọ tí wọ́n ń rìn, àwọn afọ́jú tó ń ríran, àti onírúurú iṣẹ́ ìyanu yóò ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Gbàdúrà ohun tá a fẹ́ rò ó. Ó gbàdúrà ó wá retí iṣẹ́ ìyanu bí bó bá sì rí arọ tí wọ́n gbé kẹ̀kẹ́ ìyarọ wọn sókè, torí àwọn tí wọ́n yarọ tí wọ́n sáré lọ síwájú, àwọn kan yóò ti ẹ̀ kígbe títò wọn yóò fi há, nítorí wọ́n ń yọ̀ fa, nítorí ayọ̀ fagbára rẹ han fi ìyanu hàn nípasẹ̀ ìránṣẹ́ rẹ lálẹ́ yìí. Jẹ́ kí ògo ìfihàn agbára tí ò tíì ṣẹlẹ̀ rí kó ṣẹlẹ̀. Ṣé ó ń gbàdúrà? Lánú rẹ̀ gbàdúrà takuntakun, ó ń pèsè ara rẹ sílẹ̀ ni ó múra sílẹ̀. A fẹ́ gbàdúrà wípé àwọn iṣẹ́ ìyanu tí yóò mi ayé, tí yóò tún fọn rere ìtàn rere nípa Jésù Olúwa yóò ṣẹlẹ̀ bí lálẹ́ ju tàtẹ̀wá. A ti ń rí tẹ́lẹ̀ o, ṣùgbọ́n àṣálẹ́ yóò jẹ ọjọ́ àkànṣe láyé rẹ àti ayé olúkúlùkù jákèjádé gbogbo ayé, gbogbo ibi tí àwọn èèyàn wà láyé, gbogbo orílẹ̀-èdè tó wà nínú ayé. Farahàn agbára yóò wà.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. Láìṣiyè méjì, Olúwa ti pèsè alákòóso àgbà wa, olùdásílẹ̀ ìsọjí kárí ayé sílẹ̀. Ọwọ́ Ọlọ́run ti farahàn lọ́nà agbára ní ayé wọn, ṣùgbọ́n ó gbàdúrà pé Olúwa lálẹ́ yìí o, a fẹ́ rí bàbá wa nínú Olúwa lọ́nà ìyanu, kí wọ́n máa pọ̀, kẹ́ wà pẹ̀lú wọn bí wọ́n ti ṣiṣẹ́ ìránṣẹ́ fún alálẹ́ yìí lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà gbàdúrà gbàdúrà. Títóbi Olúwa ti wà nínú wọn ná, ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, tó ga ju tàtẹ̀yìnwá, tó ga ju tìgbà kan. Olúwa ti fi orúkọ rẹ̀ hàn nínú wọn nípasẹ̀ wọn ná, ṣùgbọ́n ju bẹ́ẹ̀ gbàdúrà wípé bí wọ́n ṣe ń dúró lálẹ́ yìí, tí wọ́n wá sórí àga wàásù lálẹ́ yìí, oṣù àti àwọn ikọ̀ rẹ̀ yóò pàdánù àkóso wọn. Wọ́n ṣubú yakata látorí ìtẹ́ wọn wá. Wàá ṣubú yakata, ọ̀rọ̀ wọn yóò túká.

gbàdúrà wípé lọ́nà tí a ò tí ì ríru rẹ̀ rí tá ò tí ì ní ẹ̀rí rẹ̀ rí pé olúwa yóò ṣe ìyanu bẹ́ẹ̀ lálẹ́ yìí. Bàbá wa alákòóso àgbà ènìyàn ọlọ́run tí olúwa ti fẹ́ láti máa lò a ó gbé wọró lọ́nà tí ó rékọjá òye ènìyàn okun wọn yóò dúró gbọ́n yìí.

gbàdúrà pé olúwa yóò tún okun wọn ṣe. Ẹnu mọ ń yà mí ń gbà tán bá wá sórí àga ìwàásù ìtàn mìíràn ni o. Ẹ ó rí wọn. Nínú wọn tẹ́ ò máa rí tí ẹ̀mí mọ́ yóò máa rìn. Gbàdúrà wípé lálẹ́ yìí pé kí ẹ̀mí mímọ́ kó dá Kristi mọ̀ kó mọ rírì Kristi nínú wọn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Lákòótán wà wá sọ pé bàbá ti ń bẹ lọ́rùn gba àkóso ìpàdé yìí o. Bàbá wa gbàkóso. Jésù Olúwa wa gbàkóso. Ẹ̀mí mímọ́ wa gbàkóso. Sọ̀kalẹ̀ nínú agbára rẹ. Sọ̀kalẹ̀ nínú títóbi rẹ. Gba àkóso ìpàdé yìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa tó tóbi lọ́rùn. Adúpẹ́ pérípẹ́ mú wa wá papọ̀ láti gbàdúrà. A fẹ́ rí yín Olúwa nínú ìfarahàn agbára yín ní orúkọ Jésù. Gbogbo ohun tá a ti béèrè lọ́wọ́ yín. Ẹ fi fólúkúlùkù wá ní orúkọ Jésù. Ju bẹ́ẹ̀ lọ jo ohun tá a béèrè lọ́wọ́ yín agbàdúrà. Ẹ fi wọ́n fún wa lórúkọ Jésù. Olúwa sọ̀kalẹ̀. Kí ẹ sì gba gbogbo àkóso pátápátá nú ìpàdé yìí lórúkọ Jésù. Ẹ ṣeun bàbá wa ti ń bẹ lọ́run ní orúkọ Jésù ni a gbàdúrà.

A kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé ìṣẹ́jú ìràpadà pátápátá inú Kristi lórúkọ Jésù. Bá a ti wá lálẹ́ mo gbàgbọ́ pé a ò ní kéèrè tí wa kù kúrò lórúkọ Jésù. Bí àwọn ènìyàn ṣe fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ láti ìpínlẹ̀ Taraba Lẹ́kọ̀ọ́.

Yeah.

0: I say praise.
1: Hallelujah. Ohun gbogbo yo yi pada si ore fun Olale yi bo ba gbagbo ke amila. Bi ami re ba se tobi si ni se iyanu re yo ya kokon si Olale yi. Mo fẹ́ kí gbogbo wa káàbọ̀ jákèjádò àgbáyé ní Áfíríkà, ní Asia, ní Amẹ́ríkà, ní India, ní Europe, ní United Kingdom, àti ní Indonesia, gbogbo yílẹ̀ káàbọ̀ sínú ìsọjí kárí ayé oṣù kẹjọ yìí tó ṣẹlẹ̀ ní ọ̀tà ní Agúsù Ogun, Olúwa yóò bá ọ̀pàdé. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì méjì nínú Matthew orí kẹrin. Mo ń kà láti ẹsẹ̀ ìkẹtàlélógún Matthew orí kẹrin ẹsẹ̀ kẹtàlélógún 4:23. Bí mo ṣe ń ka yìí gan lóòótọ́ Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ̀ lálẹ́ yìí. Ẹsẹ̀ kẹtàlélógún Jésù sì rìn ní gbogbo ẹkùn Galili. Ó kọ́ni ní sinagogu wa, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ọlọ́run yóò ṣe lálẹ́ yìí ní orí kẹjọ ìrere Matthew kan náà ní ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ tó tún súnmọ́. Ó sọ wípé nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀. Ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde. Ó sì mú àwọn gbogbo àwọn ọlọ́kùnrin láradá lálẹ́ yìí. Jésù wà bí yóò ṣe nínú ayé rẹ, yóò ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ. Gbogbo ohun tó kọ̀ ní láti ṣe ni pé kó wo Jésù lálẹ́ yìí pẹ̀lú ojú ìgbàgbọ́. Bó sì ṣe ń gbàgbọ́, wà á rí ògo Ọlọ́run ní orúkọ Jésù. Jẹ́ kí n gbọ́ àmì kárí ayé. Ẹ jẹ́ ká dé ojú wa ká gbàdúrà papọ̀. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ńlá yìí. A bẹ̀rẹ̀ ní ìjẹta, ẹ ṣe ìyanu níjẹta. Ọjọ́rú lánàá ẹ tún ṣe ńlá, àti pé lónìí ẹ ó tún ṣe ohun tó kà mọ̀mọ̀ ní orúkọ Jésù. Ẹ ṣeun fún ìránṣẹ́ yín tó ti wà ń bí. Tá a fàmì òróró yàn, tá a tún yàn síṣẹ́, tá a sì kó pẹ̀lú agbára. Bí wọ́n ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí, Olúwa yóò fi ọ̀rọ̀ wọn múlẹ̀ pẹ̀lú àmì tó ń tẹ̀lé lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu rẹ ti súnmọ́ báyìí lálẹ́ yìí. Olúwa ṣe ìyanu láàrin wa. Ẹ fọwọ́ kan aláìsàn, kẹ fọwọ́ kan ayarọ, kẹ fọwọ́ kan afọ́jú, kí ẹ gba gbogbo ẹlẹ́ṣẹ̀ làkẹ́ mú gbogbo apẹ̀ndà padà bọ̀ sípò láàrin wa lálẹ́ yìí lórúkọ Jésù. A mọ̀ pé ó ṣe ẹ ṣe ń bàbá ní orúkọ Jésù ńláńlá àgbàdúrà. Bí a ṣe wà ní ìdìde dúró, a ó kọrin nínú orí ìrere wa. Ó wá mi láwárí lórí yẹn. Ó wá mi láwárí. Ó wá mi láwárí ẹni tí àárẹ̀ mú tó jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó gbé mi lé èjìká rẹ̀, ó sì mú mi padà bọ̀ wá ságbo. Nígbà tí àwọn áńgẹ́lì níwájú rẹ̀ ń kọrin nítorí. Ó sọ fún mi, mo sì rí pé ìwọ ni tèmi. Èmi ò gbọ́ irú ohun tó dùn bẹ́ẹ̀ rí. Ó mú kí ọkàn mi kó yọ. Ó tọ́ka sí ọmọ aládé tá a kàn mọ́gi. Mi ò mọ tó rí bẹ́ẹ̀ lára mi tó fi jìyà tó bẹ́ẹ̀ fún mi. Mo ń dúró níwájú rẹ̀, ìtọ̀sán ojú rẹ̀. Nígbà tí mo ń wo àwọn ìyanu rẹ̀ àti ìbùkún rẹ̀, mo padà wá. Ó dàbí pé ọjọ́ ayé ra yí. Nítorí náà bí wákàtí ti ń ré kọjá, gbogbo ìsinmi pípé ó ń dúró de òórùn tó tóbi tó sì ní ìmọ́lẹ̀ tó dára jù nígbà tí ó pè wá sọ́dọ̀ ara rẹ̀ láti jẹ́ aya rẹ̀ aláìlábàwọ́n. Ẹ̀jẹ̀ tó wá mi, ẹ̀jẹ̀ tó rà mí, oore ọ̀fẹ́ tó fà mí padà bọ̀ wá ságbo, oore ọ̀fẹ́ ìyanu tó mú mi wá ságbo.

mi ní orin Dáfídì 65 ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà ìwọ kì yóò wá mú wa sọjí kí àwọn ènìyàn rẹ kó lè yọ̀ nínú rẹ. A gbọ́dọ̀ gbàdúrà ká ké polúkọ Olúwa, gbogbo orílẹ̀-èdè ayé nílò àánú Ọlọ́run, nílò ìsọjí, ìsọjí ti ìgbàlà, ìsọjí ti ìwòsàn, ìsọjí ti ìdáǹdè, ìsọjí ìfarawagbára Ọlọ́run lórí gbogbo orílẹ̀-èdè ayé ní láti gbàdúrà. Àdúrà ni yóò mú sọ̀kalẹ̀ wá torí pé Ọlọ́run ti ṣèlérí pé òun yóò ṣe bí a bá lè gbàdúrà. Gbogbo ènìyàn ló yẹ kó máa gbàdúrà ká ké polúkọ Olúwa. Olúwa sì wà ńgbà gbogbo láti dá sọ̀rọ̀ náà ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tó dára jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká gbàdúrà fún ìmúpadàbọ̀sípò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Kí Olúwa kó mú ètò ọrọ̀ ajé wa padà bọ̀ sípò. Ọ̀pọ̀ orílẹ̀-èdè ló ń kú lọ nítorí ètò ọrọ̀ ajé wọn. A ní láti gbàdúrà pé kí Olúwa kó ṣí ọ̀run, kó sì jáde, kó dá gbogbo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè padà, gbogbo orílẹ̀-èdè àgbáyé. Bíbélì sọ fún wa nínú Jọ́ẹ̀lì orí kejì ẹsẹ̀ 25, èmi ó mú àwọn ọdún tí kòkòrò ti jẹ àwọn kòkòrò jewéjewé àwọn ogun láàmì tí mo rán sí àárín yín. Ẹ jẹ́ ká gbàdúrà pé Ọlọ́run Olódùmarè yóò gbé àwọn ènìyàn bíi Joseph dìde ní gbogbo orílẹ̀-èdè ayé. Àwọn ènìyàn tí wọ́n lóye pẹ̀lú ìran wípé Ọlọ́run ó lè ṣe ìyẹn ní gbogbo orílẹ̀-èdè ayé, yóò sì ran àwọn ìjọba àti ètò ọrọ̀ ajé lọ́wọ́, yóò sì sọ gbogbo orílẹ̀-èdè ayé jí. Tóní ẹ̀jẹ̀ ká gbàdúrà papọ̀ pé kí Ọlọ́run kó fi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tó dára jù bẹ́ẹ̀ lọ, ẹ̀jẹ̀ ká gbàdúrà fún ìpamọ́ Ọlọ́run lórí àwọn ọmọ rẹ̀ láàrin gbogbo ogun àti ìwà ipá àti ìpànìyàn àti ìwà jàǹdùkú tó gbalẹ̀ gbogbo ayé kan. Ọ̀pọ̀lọpọ̀ ogun ló ń jà, ọ̀pọ̀lọpọ̀ ìpànìyàn ló ń jà. Gbọ́dọ̀ gbàdúrà pé Olúwa ti ṣe ìlérí fún àwọn ènìyàn rẹ̀ pé ipòkípò yòówù tí àwọn ènìyàn rẹ̀ bá ti bá ara wọn. A ní láti gbàdúrà pé Olúwa wípé èmi yóò wà pẹ̀lú wọn, èmi yóò dá wọn nídè, yóò dá àwọn ènìyàn rẹ̀ nídè. Ẹ jẹ́ ká gbàdúrà pé kó fi ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé àwọn ènìyàn rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ayé ní orúkọ Jésù ni a gbàdúrà. Nínú orin Dáfídì 121, Olúwa yóò yọ nínú ibi gbogbo, yóò pa àlọ àti ààbọ̀ rẹ mọ́ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Jẹ́ kí n gbọ́ àmì rẹ. Àmì tó dára, Olúwa wípé yóò pa ọ́ mọ́, ó ní ìwọlé àti ìjáde rẹ Olúwa yóò pa ọ́ mọ́, yóò sì dáàbò bo àwọn ènìyàn rẹ̀ ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì, ẹ jẹ́ ká gbàdúrà pé kí ọmọ aládé àlàáfíà kó wá sọ àwọn ènìyàn dọ̀tun lálẹ́ yìí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tá a fi àmì ròyàn. A fẹ́ gbé ìránṣẹ́ Ọlọ́run yìí lọ síwájú ìtẹ̀rù ọ̀fẹ́ pé kó Olúwa kó kún Ọlọ́run pẹ̀lú agbára àti àṣà àti ìfàmì ròyàn. Pé lálẹ́ yìí iṣẹ́ ìyanu ńlá yóò ṣẹlẹ̀, iṣẹ́ ìyanu ìgbàlà, iṣẹ́ ìyanu ìwòsàn, iṣẹ́ ìyanu ìdáǹdè, iṣẹ́ ìyanu àwọn ńlá tó ga, pé Olúwa wà ń bí lálẹ́ yóò ṣe, yóò sì ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà pé ìpèníjà yòówù tá a lè mú wá sí bí pé Ọlọ́run Olódùmarè wà ń bí, yóò mú gbogbo àwọn ìpèníjà kúrò ní gbogbo àgbáyé, ní gbogbo ibi tá a ti sopọ̀. Olúwa yóò sì fẹsẹ̀ ògo rẹ̀ múlẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tí ó tóbi, ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa ní orúkọ Jésù alágbára. A dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní àti àkókò tẹ́ ẹ fi fún wa láti mọ rírì fún oore yín lórí gbogbo orílẹ̀-èdè. A sì ti mú àwọn orílẹ̀-èdè gbogbo ayé wá síwájú pẹ̀lú ìpèníjà wọn fún yín láti gba àkóso. A gbàgbọ́ pé ẹ ti gbọ́, ẹ ṣí ilẹ̀kùn ọ̀run, kí ẹ sì tú àwọn ìbùkún yín sórí gbogbo orílẹ̀-èdè ayé lálẹ́ yìí. Pé lálẹ́ yìí kí ẹ ṣe ohun ńlá tó sì ga, kí a sì nírí rẹ̀, kí ẹ lo ìránṣẹ́ yín lọ́nà tó ga ju tàtẹ̀yìn. Wá gbàgbọ́ pé ẹ ti dáhùn. Ẹ ṣe Olúwa fún ìdá.

ẹ̀yin olúwa lógo. Ẹ̀yin olúwa lógo. Mo fẹ́ ṣe ìfilọ̀ fún yín pé alẹ́ yìí alẹ́ àwọn iṣẹ́ ìyanu tó kà mọ̀mọ́ ni sọ bẹ́ẹ̀. Iṣẹ́ ìyanu tó ṣe sàn fún ìwọ fún èmi fún gbogbo ènìyàn. Èyí ẹ ní ìfilọ̀ àkọ́kọ́ ìròyìn rere ayọ̀ lálẹ́ yìí. Alẹ́ iṣẹ́ ìyanu má ni gbàgbé. Ṣé o gbàgbọ́? Yóò wá sí ìmúṣẹ. Kí àwọn akọrin tó wá kọrin láti àwọn orílẹ̀-èdè a ní ìyẹ̀wọ̀n ìfilọ̀ yìí láti ṣe. A fẹ́ kí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tá a fìwé pè tí wọ́n wà láàrin wa lálẹ́ ìkáàbọ̀. A rí wòlíì Prophet Taiwo Emmanuel. Àwọn ni igbákejì alága PFN ní ẹ̀ka Yewa Àwórì ẹ̀ka àbọ̀. A tún ní láàrin wa lálẹ́ yìí Reverend Dr. Francis Obaka. Àwọn ni State Proofing Director ti PFN. Ẹ̀yin náà káàbọ̀. Bákan náà láàrin wa a ní Olùṣọ́ Àgùntàn Elijah Ẹlẹ́gbẹ̀dé. Àwọn ni igbákejì alága ní ọ̀tà níbí ẹ̀ka àbọ̀. A tún ní Reverend Festus Ọlátóyè. Àwọn ni agbaninímọ̀ràn pàtàkì fún PFN ní Rígíọ̀nù Àwórì. Ẹ̀yin náà káàbọ̀ sà. A tún ní Pastor Ezekiel Ikuyeisi àti aya wọn. Àwọn ni akápò PFN Rígíọ̀nù Àwórì. Ẹ̀yin náà káàbọ̀ sà. A tún ní Olùṣọ́ Àgùntàn Arúlébá Solomon. Àwọn ni igbákejì gómìnà ní Prọ́fínsì ti Ìjoko ẹ̀ka àbọ̀. A tún ní Dr. Archbishop Babatunde àti ìyàwó wọn. Àwọn ni aṣojú Rígíọ̀nù PFN Rígíọ̀nù Àwórì. Ẹ̀yin náà ẹ̀ka àbọ̀ o. A tún ní Reverend Dr. Mrs. Olúkọ́ládé. Àwọn ni olùdásílẹ̀ ìjọ Anointed Word and Power ní ọ̀tà. Ẹ̀yin náà káàbọ̀. A tún ní gbogbo àwọn ènìyàn PFN àti àwọn aṣojú CAN tí wọ́n wà láàrin wa tí wọ́n wá ṣojú gbogbo yìí ẹ̀ka àbọ̀ o. A tún ní ìfilọ̀ yìí lọ́la ọjọ́ Àbámẹ́ta ni. Ohun kan sì lágbára tó ṣe pàtàkì tí ó ṣẹlẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ ṣẹ̀ lè sọ ọ́ sókè. Ẹ sọ ìpariwo rẹ̀. Bẹ́ẹ̀ ni impact mìíràn ń bọ̀. Gbogbo àwọn ọ̀dọ́ wa ní ilé-ìwé girama. Ẹ pàtẹ́wọ́ dáadáa. Ẹ pàtẹ́wọ́ dáadáa àwọn ọ̀dọ́. Ẹ pàtẹ́wọ́ bẹ́ẹ̀ ni. Impact mìíràn tó ń bọ̀. Ẹ sọ pé impact. Bẹ́ẹ̀ ni. Fún gbogbo àwọn ọ̀dọ́ ló wà fún. Àti gbogbo àwọn kọ́pà àwọn tó wà ní campus. Àti àwọn ọ̀dọ́ àwọn YPF ní ibi tó ti ń ṣe pàdé náà. Ìyẹn ṣe pàtàkì gan púpọ̀ torí náà ẹjọ́ ẹ̀yin ọ̀dọ́ tó kù. Ẹ mọ́kàndá nìkan wá. Ẹ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. Yóò jẹ́ ọjọ́ ìyanu mìíràn. Mo ní yóò jẹ́ ọjọ́ ìyanu mìíràn. A tún ní ìfilọ̀ mìíràn yìí lónìí láti ṣe. Nítorí náà a fẹ́ sọ wípé àwọn tó ní ìyípadà ọkàn àpèjọ wọn sì ń lọ síwájú tàbí ìdánilẹ́kọ̀ọ́ wọn níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ojú tuntun àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn. Yàtọ̀ sí ìyẹn
ni ojo isinmi a o ni ijosin kari aye ojo isinmi o si je ara isoji kari aye yi ni ojo isinmi nibi ti won tin se lohun nibi ti won tin se lohun yo si wa lawo ijo wa bakan na a o to wa se eko bibeli ojo aje ta ma nse to tin wa saye lati nkan bi o le laadota adota tin se a si nse sibe sibe tori na ejo we mo dani kan wa ati pe atun ni awon isoji alamisi ati daleko jobo ta ma nse eyi na je awon ara ipade arin ose ta ma nse to se pataki pupo pupo siwaju yen a fe to ro wa leti olukuluku wa pe isoji yi o nte siwaju ane oni ola ati ojo isinmi ni ole iye je akoko agba yanu oluwa yo tesiwaju pelu wa ese o fe mu ise ranse awon akorin wa fun yin lati gbogbo orile ede agbaye bayi.

kí àwọn akọrin tó wá a ó tẹ́tí sí àwọn ẹ̀rí díẹ̀ nínú oore ọlọ́run.

Ẹ̀yin olúwa lógo, ẹ̀yin olúwa lógo, ẹni tó dúró ń bí yìí ni Gloria Andrew, ó ní ẹ̀rí láti jẹ́, síbẹ̀ náà, ẹni tó ń sọ̀rọ̀ ni Dókítà Ṣókan Lánìkan, oníṣègùn òyìnbó. Ẹ̀yin ìjọ, ẹ̀kẹ́ aleluya o, ẹ̀kẹ́ aleluya sí Olúwa Jésù. Orúkọ ẹni tó sọ ni Gloria Andrew, ó wá láti ìsọ̀rí ẹkùn ìṣẹ̀bọ nílùú Sádà. Ó fẹ́ jẹ́rìí sí oore tí Ọlọ́run ọ̀run láyé ṣe fún mi ní oṣù kejì tó kọjá yìí ní ọjọ́ Sátidé ni wọ́n ṣe ìsọjí káráyé yìí pé ìyàwó ọmọ wọn wá lọ́jọ́ Sátidé yẹn, wọ́n sì sìn dé ọ̀nà lóru ọjọ́ Sátidé yìí. Ó wá sí débi tí ó ti wọkọ̀ ó wakọ̀, ó wá lọ sí ojú òru, wọ́n sì ń bára wọn sọ̀rọ̀ ní ìgboyà wọn ò gbọ́ kankan látọ̀dọ̀ rẹ̀ mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí níyọnu nínú ọkàn wọn pé ó dàbí pé ó ti wà nínú wàhálà ẹ̀mí rẹ̀. Wọ́n sọ pé mọ́ bìkítà ó lè jẹ́ network ni ò dáa, ṣùgbọ́n kankan ń sọ nínú ọkàn pé kì í ṣe network pé ó ti wọ wàhálà, pé ó jẹ́ máa gbàdúrà. Nígbà náà ó wá sáré lọ sínú chọ́ọ̀ṣì, àwọn ọmọ ìjọ kan wà ń bẹ̀ tí wọ́n múra sílẹ̀ fún ìsọjí kárí ayé. Wọ́n wá sọ fún àwọn ará wọn pé owó tó ṣẹlẹ̀ wọ́n ní ẹni sùúrù arábìnrin ó lè jẹ́ network. Wọ́n lẹ́mìí-mí sọ fún mi pé kì í ṣe network ẹni yìí tí wọ́n ọ̀jọ̀gbọ́n ẹ bá gbàdúrà ẹ gbàdúrà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n ò tẹ̀ mọ́ tó ṣẹlẹ̀, ṣùgbọ́n wọ́n ní mo mọ̀ pé ó ti wọ́n ọ̀jọ̀gbọ́n. Wọ́n wá gbàdúrà, bọ́ ṣe parí àdúrà ìyá rẹ̀ wá pè, ó ní ó ti ní ìjàm̀bá ọkọ̀ wípé fóònù rẹ̀ ti jábọ́ sínú omi pé ó sì ń lọ sílé, pé wọ́n sì ti sọ pé kó padà wá sọ́dọ̀ ẹni tó ń sọ̀rọ̀. Nígbà tó ń wá padà lọ ló wá pàdé rẹ̀, wọ́n wá délé. Ó wá sọ gbogbo ìtàn yẹn pátápátá wípé níbi odò ìjú kan tó dé ọ̀tà, ẹ mọ odò ọ̀já ìjú, pé òun wọ ọkọ̀ Sienna, pé kórópè kan wá kọlu ọkàn wọn tó gbé èèyàn méje pẹ̀lú awakọ̀ jẹ́ mẹ́jọ pẹ̀lú eré ló kọlù wọ́n. Ọkọ̀ tí wọ́n ó wá kọlu tó fi pé ọ̀nà sí méje, ọkọ̀ wọn wá wọnú ọkọ̀ omi ìjú lọ. Nígbà tó wọnú omi ìjú, àwọn mẹ́jẹ̀jọ ni wọ́n wà nínú omi nínú ọkọ̀ níbẹ̀. Ó wá sọ wípé ọkọ̀ yẹn kọ̀ ó rìn lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ ni pé odò yẹn ò ní pẹ̀kún mọ́. Ó wá sọ wípé lójijì wọ́n pẹ́ nínú odò níbẹ̀, wípé ẹ̀mí Ọlọ́run wá sọ fún wọn pé nǹkankan ti ṣẹlẹ̀ pé bọ́ ọkọ̀ yẹn ṣe rì tó rì pé lójijì wípé Jésù Olúwa ẹni tó ní ipá lórí omi ó wá gbé ọkọ̀ yìí jáde sórí omi. Jésù gbé ọkọ̀ tó rì sókè sórí omi yẹn ló kó wọn yọ, pé nígbà tí ọkọ̀ yẹn wọnú omi kò sẹ́ni tó rí wọn mọ́. Gẹ́gẹ́ bí ẹ̀rí tí wọ́n sọ, wọ́n ní ọkọ̀ yẹn ti wọnú omi pátápátá, kò sì sẹ́ni tó wọnú omi yẹn rí tó tún padà bọ̀ mọ́, pé omi apanirun ni fún àwọn ènìyàn ayé kìí ṣe fáwọn ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n ó lóun wà níbí láti wá dúpẹ́ o lọ́wọ́ Jésù Olúwa. Mo wá láti dúpẹ́ lọ́wọ́ Jésù ti Násárẹ́tì pé ọkọ̀ yìí tún léfò, àwọn ènìyàn wá kó wọn yọ. Wọ́n wá sọ pé nítorí rẹ̀ kò sẹ́nikẹ́ni nínú ọkọ̀ yẹn tó pàdánù ẹ̀mí rẹ̀. Àwọn mẹ́jẹ̀jọ ni wọ́n padà láàyè, pé ọmọbìnrin yìí ó kàn ní ìpalára díẹ̀ ni, ṣùgbọ́n mi ò mọ bí nǹbá ṣe dúpẹ́ lọ́wọ́ Jésù. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Jésù ti Násárẹ́tì, ẹni tí ò jẹ́ kí n ṣọ̀fọ̀, kò jẹ́ kí n sunkún, kò jẹ́ kí n máa pe òréré ẹkún, pé Jésù ti Násárẹ́tì sọ pé òní sọkún. Ẹ bá ń yin Jésù lógo, ẹ yin Jésù lógo. Olúwa dára, Jésù olùdánidé sì wà ń bẹ̀, yóò dá onídè yóò kú ọyọ. Ohun kó yóò kó jẹ́ ìyọlẹ́nu tó ní yóò kú ọyọ. Yìí Olúwa lógo. Ẹni tó tún dúró yìí ni Abel Grace, òun náà láwọn ẹ̀rí kan láti jẹ́ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Ẹ tẹ̀síwájú. Ẹ̀yin ọmọ ìjọ Ọlọ́run alààyè, ẹ kí aleluya. Hallelujah!
Mo wá láti jẹ́rìí lálẹ́ yìí sí orí ọlọ́nà ayé mi àti inú ayé ẹbí mi. Orúkọ mi ni Grace Abel. Wọ́n wá láti ìṣọ̀rẹ́ Rígíọ́nì Ọ̀tà. Ní wọ́n ti porúkọ ẹkùn wa. Ó ní ẹ̀rí 2021 lọ fẹ́ jẹ́ pé Ọlọ́run ṣe nǹkan lọ́dún 2021. Lọ́dún 2021 yẹn wọ́n ní wọ́n ṣe àìsàn. Àìsàn yẹn wọn ò tẹ́ morúkọ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ̀. Pé ńgbà tí àìsàn yẹn bá ti ṣẹlẹ̀ tó bá fẹ́ yàgbẹ́ nígbà tó bá lọ lé lò sí wọn ò ní rígbẹ́ yà. Ẹ̀jẹ̀ ni wọ́n máa yà. Nígbà tó wá débẹ̀ ẹ̀jẹ̀ yóò kàn máa jáde wùò. Lákòókò yẹn tí wọ́n ṣe ètò yẹn wọ́n wá gbà wọ́n sílé ìwòsàn. Nígbà yẹn wà ní Rígíọ́nì Àgbàdo wọ́n ní ìyàwó olùṣọ́ àgùntàn wọn ìyàwó olùṣọ́ àgùntàn ọmọdọ́là wọ́n wá so wọ́n papọ̀ mọ́ ètò yẹn. Nígbà tí olùṣọ́ àgùntàn bá fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ tó fẹ́ gba àdúrà ìdáǹdè wọ́n pè wọ́n wọ́n á ní máa sọ pé àmì o àmì nílé ìwòsàn níbẹ̀. Nígbà tí àwọn dókítà tẹ ẹnìkan máa lọ lé nǹkan yẹn ò dáwọ́ dúró ṣùgbọ́n wá lọ ṣe àyẹ̀wò. Wọ́n wá sọ wípé ibi ìfun kan wọn lókè wọn ò mọ tó bẹ́ ìfun wọn. Wọ́n ní Ọlọ́run nìkan ló mọ̀. Nígbà tó wá lọ lọ́jọ́ náà nígbà tí wọ́n ní kán máa lọ nílé ìwòsàn lọ́jọ́ ajé lóòrọ̀ lálẹ́ ọjọ́ ajé wájú ọjọ́ ẹ̀kọ́ bíbélì wọn ò lè rìn rárá. Nítorí pé ìrora yẹn pọ̀ gan ó dàbí pé ẹni tó ṣiṣẹ́ abẹ fún ni iṣẹ́ abẹ yẹn gògò. Wọ́n ti ẹ̀ lè gún ọ̀kadà pápá. Ẹsẹ̀ ni wọ́n fi rìn lọ sí ìjọ wọn nígbà tó dé ìjọ wọn láti jókòó wọn ò lè jókòó. Wọ́n wá gbé ẹsẹ̀ sórí àga kékeré kan. Nígbà tó wá tó àkókò tó lùsọ́ àgùntàn fẹ́ gbàdúrà ìgbàlà. Nígbà yẹn ni wọ́n jáde lọ nígbà ìyá wọn wá bẹ̀rẹ̀ sí ní kọrin pẹ̀lú omijé. Wọ́n wá ní mi ò ní padà bí mo ṣe wá o mo ti wá síwájú rẹ̀ sì ṣe ìlérí pé ẹnikẹ́ni tó bá tọwọ́ kò ní dójú tì í. Wọ́n wá ní mo fẹ́ kó mọ̀ pé mo lọ́lọ́run kan tí mo ń sìn lọ́jọ́ yẹn ńgbà tí ènìyàn ọlọ́run gbàdúrà tán. Ènìyàn ọlọ́run wá gbàdúrà ńgbà tán wá gbàdúrà ìdáǹdè. Wọ́n wá gba ìwòsàn wọn. Látọjọ́ yẹn títí dòní o wọn ò mọ̀ rẹ́jẹ̀ mọ́ nínú ayé wọn o ẹ̀kẹ́ alleluia. Ẹ̀yin Jésù Olúwa lógo àmì lálẹ́ yìí. Lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run sọ pé lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run wàá rí ìgbà àmì. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀rí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ yẹn òun ni wọ́n dárúkọ rẹ̀ yẹn. Wọ́n ní ẹ̀jẹ̀ oníṣu méjì. Wọ́n ti ṣe àwọn àlàyé èdè tó fi máa ń pè é pé lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run kìíní yìí pòórá. Wọ́n sì tún ní nǹkan tí wọ́n pè ní acute abdomen. Àdúrà yẹn ni wọ́n gbà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù yẹn náà pòórá. Ohunkóhun òwú kó jẹ́ ààyè tó wà tàbí lórí íńtánẹ́ẹ̀tì tàbí fóònù agbára Jésù wà bákan náà láti dá nídàbí láti sọ dòmìnira.

0: Wherever he has gone,
1: Ìsọdọ̀ tó pátápátá fún gbogbo àgbáyé ó wà níbi níbi tó wà tó jókòó níbẹ̀. Ẹ jẹ́ kí a pe ìránṣẹ́ Ọlọ́run tá a rán sí Rígíọ́nì wa. Ẹ dìde dúró láti kí olùdásílẹ̀ ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyì káàbọ̀.
2: Ẹ kí Alleluia. Àgbàyanu ló jẹ́ láti gbọ́ Alleluia láti ìlú ọ̀tà. Ọlọ́run ti jẹ́ àgbàyanu. Ẹ̀yin ènìyàn Ọlọ́run níhìn-ín, ẹ ti jẹ́ ẹni tí orí rẹ̀ yá. Bàbá máa ń wàásù, wọ́n máa ń gbìyànjú àti ṣàkóso ara wọn. Ọ̀tà yóò jẹ́ kó wàásù. Ẹ ké Alleluia. Ohun gbogbo ìlérí tí a bá ń kà yóò wá sí ìmúṣẹ inú ayé rẹ. Agbára Olúwa yóò fọ gbogbo àjàgà nínú ayé rẹ ní orúkọ Jésù. Mo fẹ́ mọ rírì àwọn ìránṣẹ́ Ọlọ́run wa láti ẹlẹ́kajẹ̀ka ìsọ ìjọ ní àárín àwọn CAN àti PFL àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn tí ó ti wà pẹ̀lú wa. Kìí kàn ṣe pé wà pẹ̀lú wa ní àṣálẹ̀ yìí nínú ìpolongo nínú gbogbo ètò ṣíṣe nítòótọ́. Ẹ ti jẹ́ ẹni tó jẹ́ pé ó kún fún ojúṣe. Olúwa yóò sì bùkún gbogbo làálàá yín lórúkọ Jésù. Gbogbo àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin wa, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn ará nínú ìjọ Deeper Life, fún ọ láti ṣe ọkàn rẹ payá tí o sì na ọwọ́ yín jáde láti gba gbogbo àwọn ìjọ mìíràn tó ń dúró fún Kristi dúró. Àgbàyanu ni mo gbàdúrà yìí pé ìṣọ̀kan wa papọ̀ yóò jẹ́ ìbùkún lórí kìí kàn ṣe lórí ilẹ̀ àwórì nìkan, kìí ṣe ní Yewa nìkan, àní ní gbogbo ìpínlẹ̀ Ògùn, lórí gbogbo àwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti Áfíríkà àní rékọjá Áfíríkà ní orúkọ Jésù. Kí Olúwa kí ó bùkún ní àṣálẹ̀ yìí, kí Olúwa kí ó ṣí fèrèsé ọ̀run, kí ó sì dú ìbùkún jáde sórí olúkúlùkù ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹni bàbá wa, ẹlẹ́dàá wa, olùràpadà wa, ẹni tó yí ayé ẹni padà. À ń bèrè Olúwa pé ní àṣálẹ̀ yìí ẹ ó bùkún gbogbo àwọn ènìyàn yín láì yọ ẹnikẹ́ni sẹ́yìn ní orúkọ Jésù. Ìsọdọ̀tun ńlá, ìsọdọ̀tun pátápátá, ìsọdọ̀tun lẹ́kùnrẹ́rẹ́ nípasẹ̀ Jésù Kristo fún gbogbo ènìyàn. Ẹ ṣeun Olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà. Àmì mìíràn. À ń wo Róòmù orí kejìlá. A sì ń kà láti ẹsẹ̀ ìkíní ìkejì àti ìkẹta. Róòmù orí kejìlá, ẹsẹ̀ ìkíní, ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta wo ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo fi ìyọnú Ọlọ́run bẹ̀yìn ara.

0: Kini de? Kilo de ti emi mimo nipase Paul apostle to fi nro wa. Idi ni pe o fe ki a gbe nkan se. O pelu ohun ti a gbo. Bi a o ba ni se ohun ko ohun ki a sakawo gbera, ki a panumo, ki a di oju wa. Ki a si kase lera won lai se nkan kan. Ko ni si irawo ebe. Ko ni si be isipe ko ni si pe ambere pe ka gbe nkan kan se idini yi ti o wi pe mo be yin to ni wa nini asale yi ki o ba le je wi pe o gbo ebe ti oluwa o loye irawo ebe oluwa tori na mo fi iyona olorun be yin ara iyona olorun a gbodo fowo yepere mu alaanu ni onife ni o je oniyonu o le se ohun gbogbo e je ki o se ohun ti o ba se ti o ba fe se ka wa tadi meyin ka kawo gbera lai se nkan kan rara o nipa iyonu olorun yi ati ti wa logbogbo sinu ojuse nipa iyonu olorun yi adari wa sinu ipinna o si wi pe ki eyin ki o fi ara yin fo olorun ni ebo aye ke se oku ebo ago ara re lai se emi oku emi ara lai se okan oku to ba je wi pe ara nikan ni oku ara to ti doku o mo nu majemu lai lai wa mo ara awon eranko wa se pa eranko na nigba ti eranko na ba ku ti a ti pa won bayi a wa fi won rubo gege bi irubo wa so pe rara o majemu tuntun ni yi iran otun ni eleyi o mo ara re o si wi pe ni isodu pupo ni o ki kan se mi nikan ki se wo nikan gbogbo wa patapata o ni ki a wa fi ara na oro ise ni eleya o gbodo gbe nkan se bi o ba wa si bi isoju ti o kan sa wa nibe eni to korin fun wa o korin o kan sa joko nbe o gbe nkan ko se nkan kan awon to njeri njeri won jeri fun ola nla agbara olorun o mo riri nipa re sobo kan sa tadi meyin o se nkan kan iwaasu na jade wa mo feran eleyi mo feran awon ese bibeli ni mo feran awon itumo re mo feran awon imulo re sobo o se nkan kan o ko wa lati fi ko nlele niwaju oluwa o ti padanu gbogbo ete na o ni ki eyin ki o fi ara yin fun olorun ni ebo aye mimo itewogba fun olorun eye ni ise isin yin ti o tona o mo nkan bi o ba wa si iwaju olorun ti o ko se fi ebo aye yi ohunkohun to ba se o je ise isin ti o setewogba o je ise isin ti a o mo riri re nigba ti o ba gbo oro na ti o si wi pe o nbe mi pe mo gbodo fi nkan kan gbogbo ohun ti mo je patapata gege bi ebun fun eyi ni ohun ti yoo je ki isoji ita gbangba wa wiwa si isoji yi orin kiko wa ijosin wa iwaasu wa adura wa eni o je ko se itawaju itawagba niwaju re we ese ikeji ni ese ikeji wi pe ki e ma si dara yin po ma yeye baye ni o fe ki a dahun si oro olorun ki e ma si dara yin po o pe mi lati wadi ara mi o pe o si iwadi ara eni mo n gbe ninu aye ó ń gbé nínú ayé ìgbé àwọn èèyàn tó dàbí ọ̀gà tó ń gbé nínú ayé tí wọ́n sì ń pààrọ̀ àwọ̀ sí ìgbé ayé tó yí mi ká. Má jẹ́ ọ̀gà kí o ní èyí padà ní ìsọdọ̀tún nítòótọ́. Ìdí tá a fi wà ní ilé léyè láti ní ìsọdọ̀tún pátápátá. Bí o bá sì wà gẹ́gẹ́ bí ọ̀gà agẹmọ tí o sì ń mú àwòrán ayé tó yí ọká tó ń gbé wọ̀, kò sí ìsọdọ̀tún nígbà náà. Ó ní bí a bá lóye pé ìsọjí ìta gbangba tí a ṣètò rẹ̀ fún ìwọ àti èmi ní ọ̀tà, ó ní láti fún wa ní ìsọdọ̀tún tó pátápátá. Nígbà náà tí mo bá wà ní Rome, mi ò wá ní hùwà bí àwọn ará Rome. Tí mo bá wà ní Kọ́rìntì, èmi ò ní má hùwà ìdíbàjẹ́ bí àwọn ará Kọ́rìntì ti ń hùwà. Ó wí pé kí n má ṣe dára mi pọ̀, ìwọ náà kò sì gbọdọ̀ dára rẹ pọ̀, máa yéye. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà rèé o, ìsọdọ̀tun. Ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìrònú yín. Ìsọdọ̀tun ìrònú ìrònú inú ló máa mú èrò jáde, èròǹgbà yìí ló sì máa ń lọ sínú ìṣe. Àkójọpọ̀ ìṣe òun ló máa mú ìhùwàsí wá. Ìhùwà bíi gan ló máa ń pinnu àwọn àbùdá, àwọn ìhùwàsí rẹ ló sì máa ń pinnu àyànmọ́ rẹ. Ó sọ pé ìsọdọ̀tún gbọ́dọ̀ wà, ó gbọ́dọ̀ yí ọkàn rẹ padà. Èyí ni ìsọdọ̀tún náà. Kò fẹ́ kí a kàn sáàrònú ká gbádùn, ká kàn sì wá sí ìhín yìí kí a gbádùn ìpàdé náà. Bẹ́ẹ̀ ni òye yé mi, ìpàdé náà ó kún fún ìmórí agbádùn rẹ̀, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin tí a ti pè sílẹ̀, tí a ti kọ́ lẹ́kọ̀ọ́ agbádùn rẹ̀. Ṣùgbọ́n ó fẹ́ ká lọ ré kọjá gbígbádùn, sọ ìrònú di ọ̀tun, kí ìrònú tí àtijọ́ ti lọ, ìrònú tuntun sì wọlé wa. Ó ní kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára. O ní lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára àti ẹ̀bùn Ọlọ́run tí ó dára láìsí ìsọdọ̀tun yìí. Ó wá sọ wípé tí ó ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé ẹsẹ̀ ìkẹta ní ẹsẹ̀ ìkẹta. Ǹjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín, olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín, ọkùnrin, obìnrin, ọ̀dọ́kùnrin, ọ̀dọ́bìnrin, gbogbo wa ni a wá fún ète kan náà, ìsọdọ̀tun, ìsọdọ̀tun ńlá, ìsọdọ̀tun olóore ọ̀fẹ́, ìsọdọ̀tun ológo. Tí olúkúlùkù ọkùnrin obìnrin, ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, kí ó má ṣe ro ara rẹ̀ jù bí ó ti yẹ nílò lọ. Nígbà tí a bá wá, tí a wá sọ pé kò burú, ó dára láti ní ìsọjí ìta gbangba ní ìlú wa. Mo wá láti fọwọ́sowọ́pọ̀, mo wá láti mọ rírì, mo ò nílò ohunkóhun rárá. Mo ti tó, mo kó ojú òṣùwọ̀n oníwàásù ni mi, àní èmi fúnra mi. Bí mo bá wá sí ìsọjí ìta gbangba, kíkọ mo wá sí láti wàásù, kò sí ìyípadà, kò sí ìsọdọ̀tun. Ohun gbogbo a ti sọdọ̀tun náà. Bàbá wa sọ pé àwọn yóò máa ní èròǹgbà tó lòdì. Oníwàásù, ìránṣẹ́ Ọlọ́run, kí ìránṣẹ́ Ọlọ́run, tí a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, a kàn sáà wá láti fi àtìlẹ́yìn wa sí ìṣe. A sì wá dàbí èrò ìwòran, a máa ń rò púpọ̀ ju bí ó ṣe yẹ kí a máa rò lọ. Ní ìní a rí ẹlẹ̀sìn kan bá ń kójọ. Oníwàásù, mo gbọ́ orúkọ rẹ, mo mọ rírì mo ti ń gbọ́ olùṣọ́àgùtàn yín báyìí báyìí bíi tọ̀hún ni. Mo sì wá kí ó lè jẹ́ pé èmi yóò bá ọyọ̀, kò sí nǹkan mìíràn. o ro ara re ju bi o ti ye niro lo olukuluku fun olukuluku okunrin obirin enikeni ti o ba wa ki o ma se ro ara re ju bi o ti ye ni riro lo sugbon ki o mo ro niwon ton won si bo ni mo se lo niwon ton won si o ka wa ti kalfari ti o si pese ti mo nilo idi ti mo fun ni asale ni ohun kan wa ti kristi lori agbelebo to si pese emi na lati ni idi ni ti mo fun wa ni asale yi bi o ba je elese eke haleluya o pese iwosan fun igbala fun o de ni igbala ni asale loruko jesu amen ti ota ma gbagbe o bi o ba sa isan ni asale yi iwosan fun ni oruko jesu bayi bayi mo ti nigbala mo si ni ilera mo wa ro ju bo ti ye nipa ara mi lo won o nilo ohun ko ni lati kafari mo be ni o nilo ojulowo omo olorun ni mi kalfari o ti so gbogbo gbese na sugbon n ko nilo ohun ko lati kalfari mo o ro nipa ara re ju bi o ti se ki o ro lo oniwaasu ba awon elese soro ma ba mi soro mo ti da tun bi o ro nipa ara re ju bi o ti ye niro lo sugbo so fun wa pe gbogbo wa wa ki a ba le ni isodotun lekunrere ti o pe isodotun patapata o ni bi olorun ti fi iwon igbagbo fun olukuluku awa ki o le je pe iwon igbagbo re yo po si ipele igbagbo re yo po si ore ofe olorun aye re yo po si ni oruko jesu bi a tin wo awon ese meta yi kini a n so nipa re awon alabapin ti a koju se loore fun isodotun loore ofe emi yo je alabapin awon alabapin ti a koju si se loore nipa ti fun isodotun loore ofe akoko ni meta awon idanwo ago ara wa ninu aye ikeji o ni isodoto awon onigbagbo nipa oro na iketa o ni isegun ti aleyo sinu awon iyanu re awon iyanu fo ni asale yi aliyo fun ni asale yi agbara olorun lori aye re ni asale yi ni oruko jesu akoko akoko ati bi ati nwo Rome ori kejila ese akoko nitori na mo be mo fi iyona olorun beyin ara ki eyin ki o fi ara yin ki eyin ki o fi ara yin gbọmọ àgọ ara ikúrò lábẹ́ ìṣàkóso ìdìbàjẹ́ ti ń bẹ inú ayé mú kúrò níbẹ̀ kó wá wá kó o sì wí pé àgọ ara yìí ti olúwa ni torí pé orí àgọ ara wa nínú ayé ní ìdánwò ọpọlọ wa kúrò nínú ayé ọkàn ó ní ìdánwò ọwọ́ ó ní ìdánwò àwọn ẹsẹ̀ ibi tá a lọ ibi tá a ń fẹ́ láti dé ó ní ìdánwò àwọn ọjọ́ ní àwọn ìdánwò rẹ̀ ooru ó sì ní ìdánwò tirẹ̀ pẹ̀lú torí náà a ń fẹ́ wo ọ̀rọ̀ ọlọ́run tí ó sọ wípé kí o wá fi ara rẹ fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ibi ọwọ́ mi bó bá ń jọ ẹ fún àwọn ìdánwò ti ara inú ayé ọwọ́ yìí o ti wa gbọdọ ko se ese ti mo fi owo da bi ese mi ti o ba jo wa ara re fun awon idanwo ara ninu aye tori ori aye ko fun idanwo won o ni pe ni idanwo won pe ni o to fa ni mara o fa awon eniyan mara awon o fa won yi ki se ko ti odo olorun wa onfa ti ara ni won pe onfa ti oju awon ti o fa oju mara ti o fa inu eyan mara to fa opolo re mara gbogbo awon kan won yi patapata lo ma ta eniyan je bi o ba wa jo wa ago ara fun eye o wa di oku se olorun o wa so wi pe bayi o wa mu ara re kuro ninu gbogbo awon onfa ileri ti n be enu aye awon idanwo fun ago ara wa ninu aye o wa mu ara re wa se odo oluwa eyi ni yoo je ko ni ipinna idi niyi gbogbo agbogba pe o ti gbo yi tele emi ti pinna mo ti seleri lati tele jesu kìí ṣe pé a ti pinnu èmi ò lè pinnu fẹ́lòmíràn o ò sì lè pinnu fún ẹlòmíràn ìwọ ni yóò pinnu o mọ ibi tó ń gbé o mọ nǹkan táyé tó fà ọ́ mọ́ra o mọ àwọn nǹkan tó pe àkíyèsí rẹ̀ nínú ayé gbogbo nǹkan wọ̀nyí tí a fi ń tọ̀ ọ́ jẹ nínú ayé o kìí fi gbogbo ọjọ́ ọ̀sẹ̀ gbé nínú ìjọ o kì ń gbé nínú ìjọ ní gbogbo àkókò tí ń bẹnu ọjọ́ o gbé ní gbogbo láti máa gbé láàrin áńgẹ́lì ìmọ́lẹ̀ tó yí ọká rárá a wà nínú ayé torí pé a sì wà nínú ayé gbogbo nǹkan tí a máa ń rí àwọn nǹkan tí a ń gbọ́ gbogbo àwọn ènìyàn tí ó fọwọ́ kọ̀ wá àti àwọn ènìyàn tí ó fà wá mọ́ra wọ́n a máa mú èròǹgbà wọn wá kí ló dé tó gbé ìgbé ayé rẹ̀ báyìí gbé báyìí wọ́n a sì di ìdánwò fún wa nínú ayé àwọn ìdánwò wọ̀nyí wọ́n a wá fà wá lọ sínú àìṣedéédé nígbà tí o bá sì ṣe bẹ́ẹ̀ wọnú àìṣedéédé ó wá di òkú ènìyàn odòkú sí ọlọ́run ó wá di adití àti odiṣẹ́ ọlọ́run ó wá lọ gbolé gbọ́ ìpè ọlọ́run mọ́ ó wá fi àgọ́ ara rẹ ní ẹbọ ààyè mímọ́ mo gbọ́dọ̀ yọ ọwọ́ mi kúrò nínú nǹkan wọn ni mo gbọ́dọ̀ yí ẹ̀sẹ̀ mi padà kúrò nínú nǹkan wọn ni ìrónípò àdàrí mo gbọ́dọ̀ mú ọpọlọ mi inú mi ìpinnu mi mo gbọ́dọ̀ yọ kúrò nínú ohun tí ó lòdì ohun ẹ̀sẹ̀ tó sọ di ìbàjẹ́ nínú ayé èyí ni ìrònú pòàdà tí ọlọ́run ń béèrè tó sọ pé olúwa mo wá gbòdo èmi ni ohunkóhun tí ẹnikẹ́ni lè máa ṣe èmi ohunkóhun tó kẹ́ ẹnikẹ́ni lè máa rò èmi àwọn ẹlòmíràn lérò pé àwọn ti ní àní tó èmi ti pinnu láti tẹ̀lé jésù mo sì ń sọ nípa oore ọ̀fẹ́ èmi ń sọ nípa ìrànlọ́wọ́ àtòkè wá n kò ní padà mo sọ pé ayé lẹ́yìn mi torí pé tí n bá fi ayé síwájú mi nígbà gbogbo tí mo sì ń tẹjú mọ tí mo ń wò ó mo yóò fà mí padà sínú ayé ayé lẹ́yìn mi àgbélébù níwájú mi wò ní padà kristi ó ń pèsè ìjọba mìíràn mo sì ń fẹ́ láti máa tẹ̀lé ìpinnu tí ara ẹni ní n kò ní padà àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n sì lè fẹ́ tẹ̀síwájú nínú ìwà èérí tí ó múni díbàjẹ́ nínú ayé nígbà tí o bá sì wá pinnu ó ń pinnu ní àṣálẹ̀ yìí mo ní ó ń pinnu ní àṣálẹ̀ yìí nígbà tó bá pinnu bẹ́ẹ̀ ó ń tẹ̀lé Jésù àwọn ọ̀rẹ́ rẹ tó ti jẹ́ ọ̀rẹ́ rẹ ajẹ́ ọ̀rẹ́ torí pé èròǹgbà kan náà la ní ìgbé ayé kan náà la ń gbé irú kan náà la máa mú irú oúnjẹ kan náà ní à ń jẹ ìrúbọ kan náà a sì máa ń tẹ̀lé òrìṣà kan náà nínú ayé ṣùgbọ́n báyìí o ó wá pinnu láti tẹ̀lé olúwa àwọn ọ̀rẹ́ rẹ lè má nífẹ̀ẹ́ sí èyí bí ọ̀rẹ́ tilẹ̀ kọ̀ mí sílẹ̀ síbẹ̀ èmi yóò tẹ̀lé wọn ò ní padà wọn ò ní padà ó ṣeéṣe kí wọ́n fi ọsẹ lẹ́yà ó ṣeéṣe kí wọ́n fojú bíntín rẹ̀ ó ti tẹ̀lé ọ̀nà yẹn àbí ṣé o ní ṣe lé òní ṣe tí oníṣe tọ̀hún mọ́ àgọ́ ara rẹ̀ wá ń kọ́ ṣé àìlèsí gbẹ́rẹ́ kan síbẹ̀ rárá o àgọ́ ara mi báyìí ó ti di tẹ́ḿpìlì ọlọ́run torí pé mo ti mú gbogbo àgọ́ ara mi pẹ̀lú inú mi àti ọkàn mi àti ẹ̀mí mi mo ti fi wọ́n fún ọlọ́run ní ẹ̀bọ ààyè n kò sì so kòkókùn mọ́ ẹ̀bọ yìí pé nígbà tí mo bá fẹ́ mo lè fa okùn náà kí n ó sì wá fi fọ́ ọlọ́run mìíràn rárá o pátápátá porongodo ni mo ti fi eléyìí fún ọlọ́run ẹ̀bọ ààyè ni n kò ní padà n kò ní padà ní àṣálẹ́ yìí bí o ṣe mú irú ìpinnu yìí olúwa yóò bùkún ìpinnu rẹ ní orúkọ jésù báyìí ronú nípa rẹ ta ni mí pé ọlọ́run ọ̀ràn yóò wá máa bẹ̀ mí tí yóò máa ra owó ẹ̀bẹ̀ ta lè mí jẹ́ gan-an tí jésù tó ti kú lórígi àgbélébò ó ti ṣe ohun gbogbo ìbánisọ pé bó bá wu ẹ̀ tẹ́wọ́gbà.
1: ẹ jẹ́ kí a gbàdúrà. A tún wá lẹ́ẹ̀kan sí lónìí bàbá láti wá bá ọ pàdé láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ a sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé a ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa fi wọ́n hàn wá kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá ṣàánú fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa léòní adúpẹ́ epo òkùtì gbọ́ ti wa ní orúkọ Jésù Kristì olúwa wa. Ó ṣe é ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́.
0: Ó wí pé ẹ̀yin àgbèrè ọkùnrin àti àgbèrè obìnrin Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin la wà kí o wá wò lójúkojú kó o wá tọ́ka sí wọn ẹ sọ pé ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin nígbà tí ẹ̀mí ọlọ́run bá ń sọ̀rọ̀ kìí ṣe ọkùnrin tó ń wàásù kìí ṣe oníwàásù tó ń sọ̀rọ̀ ó ní ẹ̀mí mímọ́ nínú rẹ̀ yóò wí pé tàbí kó fi fún ọ láti sọ ohun tí ó sọ bí ènìyàn abọ́lá fún àwọn èèyàn afẹ́ràn àwọn èèyàn bí o bá sì mọ àwa tí à ń wàásù a ò ní ìgboyà láti sọ̀rọ̀ sí àwọn ènìyàn lójúkojú tààràtà ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ tó bá pinnu ohun tí ó gbọ́dọ̀ sọ rèé agbẹnusọ rẹ̀ la jẹ́ gbohùngbohùn rẹ̀ la jẹ́ ó ní ẹ̀yin panṣágà ọkùnrin èmi kọ́ ẹ̀yin panṣágà obìnrin èmi kọ́ bí o bá mọ bàbá wa ní olúwa tó máa ń tijú wò lè sọ eléyìí ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ló ń bá ọ sọ̀rọ̀ ó ní o kò mọ̀ ó sì yẹ kó o mọ̀ ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́run ni. Òtítọ́ ni eléyìí. Kí ni nǹkan tá a wá fún? A wá fún ìsọdọ̀tun kí ọ̀tá wá di ọ̀rẹ́. O kò mọ̀ pé o jẹ́ ọ̀tá ọlọ́run. Evangelist tí ó ránṣẹ́ ọ kí ó bá lè gba ìsọdọ̀tun tí ó ń sọ ọ̀tá ọlọ́run di ọ̀rẹ́ ọlọ́run báyìí. Bí ikọ̀ Kristi tí ó yẹ kó tọ àwọn ènìyàn lọ kó mú wọn bá ọlọ́run làjà, bí wọ́n sì jẹ́ pasága ọkùnrin àti pasága obìnrin, èyí tí ìbá fefe pé pasága yóò sọ di ọ̀tá ọlọ́run, àgbèrè yóò sọ di ọ̀tá ọlọ́run. Ó wá pinnu pé yóò bọlá fún wọn nífẹ̀ẹ́ wọn, kó wá darapọ̀ pẹ̀lú wọn, kó wá máa fọwọ́ gbá wọn lẹ́yìn. Ó ti gbàgbé pé ikọ̀ ni òun, ó wà níbẹ̀ láti mú dá ẹlẹ́sẹ̀ lójú pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti sọ ọ́ di ọ̀tá ọlọ́run. Bí o bá wá ń fọwọ́ ra àwọn èèyàn lórí tó jẹ́ kí wọ́n máa láyọ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ wọn, ó lọ ṣọ́ọ̀ṣì, ó sọ fún pé tó bẹ́ẹ̀. Mo oníbẹ̀lì tó ń kàwé ti tó, iná wọn á dùn sí pé bẹ́ẹ̀ ni, jẹ́ káyọ̀ ọ̀rẹ́ kan pẹ̀lú gbogbo onídùndùn wọn á padà lọ sínú ìjọ alẹ́ wọn. Bó bá ṣe eléyìí, o kì í ṣe ikọ̀, o kì í ṣe evangelist, o sì dúró fún ọlọ́run láti yí ẹni padà, láti sọ ní dọ̀tun, láti yí ọ̀tá di ọ̀rọ̀, láti sọ ọ̀tá di ọ̀rẹ́. Bó bá gbé abáwásìn tí a ò sọ nípa ìrònúpìwàdà, tí a ò sọ nípa yíyí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ tí ó sọ di ọ̀tá ọlọ́run, kí o sì yí padà láti di ọ̀rẹ́ ọlọ́run, kò ní sí ìsọjí ìta gbangba tí a ń pè ní ìsọdọ̀tun pátápátá. Èyí kì í ṣe ìsọdọ̀tun pátápátá, ó kàn dàbí pé a wá láti gba àwọn ènìyàn níyànjú láti jó papọ̀, láti yọ papọ̀ èèyàn dáadáa ni ìyẹn. Bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́, dúró bó ṣe wà. Ó sọ fún ẹ pé kí wọ́n dúró síbẹ̀ nínú jíjẹ́ ọ̀tá ọlọ́run. Àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọ̀tá ọlọ́run alágbèrè. Orúkọ kórúkọ tó kí wọ́n jẹ́, ipòkípò tó kí wọ́n ní àwùjọ, panṣágà, ọ̀rọ̀kọ́rọ̀, àwọn panṣágà obìnrin, ipòkípò tó kí wọ́n wà nínú ayé, ohunkóhun tó ọlákọ́lá tó kí ayé lè fi fún wọn, àwọn panṣágà ọkùnrin, panṣágà obìnrin, ọ̀tá ọlọ́run ni wọ́n o, ọ̀rẹ́ ayé wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run. Àwa kí o lè jẹ́ pé o lè wá sí inú ìmọ̀ òtítọ́ yìí. Nígbà tí o bá sì ní ìmọ̀ òtítọ́ yìí, ẹ̀mí ọlọ́run náà tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọ yóò jẹ́ kó o yí padà, ó sì yí padà sí ọlọ́run ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù. Àmì dára ṣe lẹ́ẹ̀kan sí i tó lè wí pé ẹ̀yin kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́run ni. Nítorí náà ẹnikẹ́ni nítorí náà ẹnikẹ́ni, kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí oníwàásù, ó túmọ̀ sí evangelist, ó túmọ̀ sí adarí ìjọ, ó túmọ̀ sí àlùfáà, ó túmọ̀ sí ìránṣẹ́ ọlọ́run, ó túmọ̀ sí ọmọ ìjọ tó dára, ó túmọ̀ sí àwọn ènìyàn tí wọn kì í lọ ṣọ́ọ̀ṣì, ó túmọ̀ sí ẹnikẹ́ni, gbogbo ènìyàn, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé ó di ọ̀tá ọlọ́run. Ìwé mímọ́ rèé, ìdí tá a fi wá ni pé kí a bá lè ní ìsọdọ̀tun, ìmórin lórí yá, mímú kí àwọn ènìyàn dúrónú ẹ̀sẹ̀ wọn pẹ̀lú ìmóríyá kò mú ìsọdọ̀tán wá. Kí a kà sá máa fọwọ́ra ẹ̀sẹ̀ àwọn ènìyàn lórí, ká má ṣe pè é ní orúkọ tó ń jẹ́ gan-an, ká máa pè é ní àṣìṣe. Olúkúlùkù ló ní àwọn ṣùgbọ́n tiẹ̀, ṣùgbọ́n náà ayé mi nìyé. Bí o bá fi ààyè gba eléyìí, kò sí ẹnikẹ́ni tí yóò yí padà sí Ọlọ́run. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé ẹnikẹ́ni ó wá kù sọ́wọ́ mi láti yẹ ara mi wò, láti wádìí ara mi, wádìí inú mi, ò mọ̀ mí, ò mọ̀nú ayé màá wádìí ọkàn mi. Ṣé mo jẹ́ ọ̀tá Ọlọ́run? Mo wá fẹ́ràn ayé, mo wá mọ nǹkan tí àwọn ayé mọ, mo wá fa nǹkan táyé ń fà, mo wá mọ nǹkan táyé mu. Bẹ́ẹ̀ ni mò ń wàṣọ, bẹ́ẹ̀ ni mò ń lọ ṣọ́ọ̀ṣì, bẹ́ẹ̀ ni mò ń ka Bíbélì. Ṣé mo wá ń kó obìnrin káàkiri bí àwọn ènìyàn náà ayé tí wọ́n ń kóbìnrin káàkiri? Ṣé mo ní aya kan lójú gbogbo ayé? Ṣùgbọ́n aya méjì ni níkọ̀kọ̀. Mo gbọ́dọ̀ wádìí ara mi. Ṣé mo ní nǹkan tí mo ti kọ̀ sílẹ̀, tí mo sì wá mú òmíràn wọlé? Ọ̀nà tí ayé, ẹnikẹ́ni olúkúlùkù tí yóò bá tẹ̀lé ipa ọ̀nà tí ayé, ó wí pé wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run. Mo sì wá pòtò yín wá láti yí ọ padà kúrò nínú jíjẹ́ ọ̀tá Ọlọ́run, láti di ọ̀rẹ́ Ọlọ́run. Ó di ọ̀rẹ́ Ọlọ́run ní orúkọ Jésù. Èyí ni fún wa lóye. Èyí ni àwọn ìdánwò àgọ́ ara. Ṣùgbọ́n mo mú àgọ́ ara yìí kúrò lọ́wọ́ àti gbogbo ìbínimú ayé. Mo wá mú tọ Ọlọ́run wá. Àgọ́ ara rẹ, inú rẹ, ọpọlọ rẹ, gbogbo ẹ̀yà ara rẹ, ó yí padà sí Olúwa lónìí lórúkọ Jésù. Ìpinnu tó o sì mú yìí, kò sí ẹnikẹ́ni tí yóò jẹ́ kó o lè yí ìpinnu náà padànú ayé rẹ ní orúkọ Jésù. Jọ́ sí kókó kejì. Èkejì, awo ìsọdọ̀tán àwọn onígbàgbọ́ nípa ọ̀rọ̀ náà. Ìsọdọ̀tán, ìyípadà tí ó máa ń dé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Tí mo sọ pé mo gba ọ̀rọ̀ náà gbọ́, jọ̀wọ́ o, má kàn sọ pé mo gba ara mi gbọ́. Ènìyàn rere ni mí. O gba ara rẹ gbọ́, o ní ìjákulẹ̀ ní ọjọ́ ìkẹyìn nígbà tí o bá gbọ́ ìrere. O gba ìrere gbọ́, o ní gba ara rẹ gbọ́. Èèyàn rere ni mí. Ta ló sọ bẹ́ẹ̀ fọ? Àwọn alábàágbé mi sọ, má gba alábàágbé rẹ gbọ́, gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ìgbàgbọ́ wa kìí ṣe ìgbàgbọ́ nínú àwa fún ara wa pé ipò tí mo wà tẹ́mi lọ́rùn, kìí ṣe ìgbàgbọ́ nípa ohun tí aládùúgbò mi sọ pé ní rere ni mi rárá o. Mo wá láti gba ọ̀rọ̀ náà gbọ́. Bí o sì ti ń gba ọ̀rọ̀ náà gbọ́, ìsọdọ̀tún yóò ṣẹlẹ̀ ní ayé rẹ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ yóò dá ìgbàgbọ́ tó ní ìmọ̀, ìgbàgbọ́ tó nínú Olúwa. Ìyípadà tó lágbára. Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì, kí ẹ má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí. Jọ̀wọ́ lóye o pé èyí kìí ṣe èròǹgbà àṣẹni. O fẹ́ tẹ̀lé Olúwa, o fẹ́ dé ọ̀run tó o bá kú, o fẹ́ kí ẹ̀sìn kí ó yí padà sí òdodo. Èyí ni ìsọdọ̀tún ńlá náà, pé o kàn ní jẹ́ ẹlẹ̀sìn lásán, ṣùgbọ́n o wà ní òdodo. Ó sì fún wa ní àṣẹ, ó wí pé kí ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí. Báwo wa ni? Kìí ṣe Dípàláì ló ń sọ eléyìí o. A ti kọ eléyìí kí Dípàláì tó di pé ó bẹ̀rẹ̀, ìgbà Dípàláì bẹ̀rẹ̀ ọdún 1973 ni. A ti kọ Bíbélì, ọ̀rọ̀ yìí a ti kọ kátórí 1800 àní kátórí ọgọ́rùn-ún ọdún ti ọdún Olúwa wa. Ká máa sọ pé eléyìí ẹ̀kọ́ lágbájá ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni eléyìí, torí pé Ọlọ́run fẹ́ràn rẹ, ó sì mú ọ̀rọ̀ rẹ̀ tọ̀ wá. Mo ní ó fẹ́ràn rẹ. mo wi pe o feran re so wi pe o feran mi o mo wi pe o darapo ma aye o lo je ki o lo je ko mo ile to wa bo ba darapo ma aye ko ni so pe ke ma se darapo ma aye kini di tori pe nigba ti o ba darapo ma aye o ronu bi ti aye o wa bi ti aye o korira bi ti aye o ni ikosinu bi ti aye o si ni asa laise otito bi ti aye nigba na o ni je ore olorun sugbon pelu ore ofe olorun ni asa le yi o di ore olorun bi abraham se de ore olorun olorun si wi pe se mo a le se ohunkohun laiso fun ore mi abraham ore olorun ki olorun ki o so gbogbo adotun ni asa le loruko jesu ki e ma si dara yin po ma aye yi ma aye yi sugbon ki e parada nigba ti a ba da mo pe dida bi ti aye rironu bi ti aye ihuwa bi ti aye wiwo so bi ti aye aye ni ipa ona ti won gba woso nigba ti won ba lo si ijo ale won ni ona ti won gba woso aye ni ona ti won gba woso nigba ti o ba fe lo gba bolu o si wi pe ma se dara yin po nigba ta ba woso ti an lo sosi bi eni pe an lo si ile ijo ale ati dabi aye o si wi pe owo mo rire eleyo fere eleyo o fe yi pada o se fe ki a pinna bi a o ba sin olorun je sin olorun mi o lo church to pe o fe ki awon eyan ma sin mi ki o ma sin bi gege bi mo se ri ifarahan mi o fe pe akiesi eni keni kuro lodo olorun ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ko a je pe mi na mama tejumo ti o ndogenegene ni lohun ti o wa le dara ki o se gbajumo ijosin ko a je pe iwo ni o ma ro nipa re ke ma se dai po ma aye sugbon ke parada lati de tuntun ni irinu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe mo gbadura bi olorun ti n ba o soro ni ife o da olorun lohun pelu ife ni oruko jesu joanu ori ketadinogun ese ikerinla 1714 emi ti fi oro re fun won o ti jesu wa ti fun wa niyi tori pe oro naa lo mu igbagbo jade ninu wa oro na lo ma mu igbekele ati ninu jade ninu wa oro ye lo ma mu ibuko olorun ati anfani oluwa wa sinu aye wa oro na oro yi ti a fe fun yin oro isodoton o wa nipa oro na o si wi pe emi ti fi oro re fun won aye si ti korira won ronu nipa eleyi aye ti korira won kilo fa tori wi pe o awon eniyan aye ko fe isodoton won fe ri bi won se ri won fe ronu pe ada won fe wa ninu idibaje won ninu ori won bi enikeni bi eyike inu awon meji anu aposteli jesu ba mu oro na to won wa wa korira oro na wa si korira eni to n kede oro na sugbon ope ni fun olorun o ri be emi o ri be nigba ti oro ore ofe ati oro olorun to baba wa ni oluwa wa ni opolopo odun seyin ni ipinle ogun yi kan na ni ogun state ti ni baba ti da to bi e ke hallelujah ni ogun se ni won ti lo si ile iwe gbogbo gbesi ti won mo ipile ogun ni won ti ko won ni ogun se ipile ogun lo ran lo si university orere gbogbo ti baba wa ni won ri igba nipase christi ni ipile ogun ni lati gba na oluwa pelu gbogbo re ofe ti won ri gba ni pelu gbogbo igbala ti won ri gba ni ni ipile ogun oluwa o ti wa ra baba ni oluwa lati so gbogbo agbaye o ti won ri gba mo se pada wa se ogun si ipinle ogun mo so fun o ti mo ri gba o ti wo na yo se nene igbe aye re ki yo se ri bakan na mo ni oruko Jesu mo so fun nigba ti mo gbo oro na ni ipinle ogun mo korira eni ti o so oro na fun mi ti o mo idalebi okan ba mi to mu mi lo sori ekun mi ki a ba le gba mi la sugbon Jesu wi pe mo ti fun won ni oro na aye si ti korira won o ni korira ihirere o ni korira jinrere o ni korira oni wa su tori pe nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye Jesu wi pe o ki se ti aye awon omo ehin na won jade patapata kuro ninu awon nkan ti aye won ki se ti aye gege bi Jesu ibi niyin ti o fi jade wa ni asale yi pe gbogbo nkan ti aye to so aye re didakuda gbogbo nkan ti aye to so aye re de lorun gbogbo nkan ti aye to mu aye re di baje oluwa yo gbe omo igbe aye otun yo si to wa ni oruko Jesu wese ike dogo 15 Johanu 17:15 emi ko gbadura pe ki iwo ki o mu won kuro ni aye kilode anilo won lati waasu oro na fu araye ngba ta ba de ni igbala idi ni ti o fi mu wa kuro ni aye leyin igba ti agba wahala sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi ibi nbe nu aye nigba ti agba wahala ore ofe olorun pa wa mo kuro ninu ibi ti nbe ninu aye ese ese to tele kanidi ogun 16 won ki se ti aye gege bi emi ki ti se ti aye ki oluwa ko se le fun ni asale yi ni oruko Jesu awa si koko iketa koko keta ni isegun ti aluyo sinu awon iyanu ki lo ni lale yi awon iyanu kilo ni lale yi iwosan kilo ni lale yi idande kilo ni asale yi ijegaba kilo ni asale yi iyanu ti idande iyanu ti ijegaba iyanu ti isegun ti oro kristi na aye re o je asegun ni oruko Jesu bayi o le je asegun ati eni ti asegun nigba kan na boya ko je eni ti asegun re ki aye segun re tabi ki o je asegun lori aye aye ko le ma asegun re pelu ese pelu ibi satani ki iwo na si to a ma asegun aye kan na ti satani nigba kan na ko seese oluwa ni asale yi yóò fọ gbogbo agbára ayé tuntun kúrò ní ayé rẹ olúwa ní àṣálẹ́ yìí yóò borí ohun gbogbo. ti aye ti fi sori aye re ni oruko Jesu. Tori pe bayi o mu o wa sinu ise gan ti aleyo sinu awon iyana ti Calvary. Wo ise apostoli ori ikarun ese kejila ise ori ikarun ese kejila 5:12 a se ti owo awon apostoli ranti o eyi ni awon eyan ti ki se ti aye o gege bi Kristi ki ti se ti aye tori o mo jije apostoli mo gbodo so fo ki se ki kan se yo lasan apostoli sugbon pa saga ye ti nsegun re awon pa saga obirin si nsegun re o ni le se awon iyanu awon to si mu taba ni koko ti won si mu oti fidi gbogi ni koko ti won si dahun oye apostoli rara ki sise be rara awon apostoli won ni awon eniyan ati yi won pada won ti da tun bi igbe aye otun ti to won wa Jesu wi pe bo fun ni oro na won si gba oro na won ki si se ti aye gege bi emi ki ti se ti aye eyi ni awon eniyan na ti ati owo won se ise ami ati ise iyanu pupo laarin awon eniyan wese kerela 14 a si yan awon ti o gba oluwa gbo kun won se awon ti o gbagbo a yan won ku oluwa si bayi be eni kan ba je apostoli sugbon won mo pe o wa ninu egbe okokun gbogbo awon egbe imule wonyi won mo nigba ti ba wa ni ipade o wa jade wa o je oniwaasu o je oniwaasu ni soju ita gbangba sugbon ni koko o je omo egbe imule lokokun gbogbo awon eyan to le mu wa yo je awon e to je wi pe o ni emi aimo kana a ni ikana ni wa ko wa dara ko sugbon awon apostoli ori be won ko si ninu egbe okoko kankan eyi ni awon eniyan ti olorun si lo won olorun lo lo won a lo ngba to ba jade wa o jade kuro laarin won ki o se yara re se oto ni oluwa wi a si yan awon ti o gba oluwa kun won se ati okunrin ati obirin wese ke dogun o wi pe tobe ti won gbe awon abiran jade si igboro ti won se nte won si ori akete ati ohun bi rogboko pe bi peteru ba nkoja ki ojiji re ti le le si jibo omiran ninu won ese kenide ni ogun 16 opo eniyan si ko ara won jo lati awon ilu ti o yi Jerusalem ka won mu awon abiran wa ati awon ti ara kan fun emi aimo asise dida ara olukuluku won asise dida ara olukuluku won asise dida ara olukuluku won mo gbadura pe iwosan ise iyanu ati ameye yoo wa ninu gbogbo ijo wa ni oruko Jesu ba so pe ni gbogbo ijo wa won so nipa ijo ti mo lo sugbon gbogbo ijo wa gbogbo ijo to je ti Olorun nigba ti awa ti a ba je ranse Olorun ati oniwaasu nigba ti a ba dabi awon apostoli awa fun ara wa ati jade kuro nu aye a jade patapata ati wewa mo ati wewa na a si pa wa mo kúrò nínú ibi tí ń bẹ inú ayé níkọ̀kọ̀ ní gbangba agbègbè ayé mímọ́ èṣù ọmọ aládé ayé yìí ó wá kò sì ní ohunkóhun nínú mi nínú rẹ nígbàtí eléyìí bá ṣẹlẹ̀ agbára ọlọ́run yóò jẹ́ kí àlùyọ tí ò lódiwọ̀n ṣẹlẹ̀ nínú ìjọ rẹ orúkọ tó wù kó lè máa jẹ́ ní orúkọ Jésù fún àwa tí a jẹ́ àjọ̀dọ́ ó tọ́ olúwa wá lónìí ó sì wá pátápátá ó jáde tán kò sí ohun tí ayé yìí tó ṣẹ́kù oní mo ronú padà mo yí padà mo sì wá fi àgọ́ ara mi pátápátá fún olúwa gbogbo àwọn nǹkan wọn tí mo ń ṣe tẹ́lẹ̀ n ò ṣe wọ́n mọ́ àmì tó dára n ò ṣe wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ n ò ṣe bẹ́ẹ̀ mọ́ ibi tí mo máa ń lọ n ò lọ síbẹ̀ mọ́ ohun tí mo máa mọ n ò mú wọ́n mọ́ àti àwọn aṣọ tí mo máa ń wọ̀ n ò wọ̀ wọ́n mọ́ nígbà tí o bá fi ara rẹ pátápátá tí o fi ara rẹ fún Kristi bẹ́ẹ̀ yóò gbà ọ́ là yóò dáríjì ọ́ yóò sọ ayé yóò fún ayé rẹ ní ìtura yóò jẹ́ kí ìmọ́lẹ̀ yé ayé rẹ po o ò ní rí bákan náà mọ́ ní orúkọ Jésù a sì ṣe ní dára olúkúlùkù wọn àwọn mélòó ni àwọn òwòsàn ní àṣálẹ̀ yìí ànílọ́run ni ṣé àwọn òsàn báwo lo ṣe mọ eléyìí olúkúlùkù sọ pé olúkúlùkù sọ pé olúkúlùkù máàkù orí ìkẹrìndínlógún mo ń ka ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún 16:15 ó sì wí fún wọn pé Judas ò sí níbẹ̀ o ó wí fún wọn pé ẹni tó fẹ́ràn owó ju Kristi kò sí níbẹ̀ nígbà tí ó sọ èyí fún wọn bí ó bá ní eléyìí o gbọ́dọ̀ fẹ́ Kristi ju owó fàdákà ọgbọ̀n owó fàdákà o gbọ́dọ̀ fẹ́ràn Kristi ju Dẹ̀lílà lọ o gbọ́dọ̀ fẹ́ràn Kristi ju gbogbo àwọn panṣágà lọ́kùnrin lóbìnrin ti ń bẹ inú ayé báyìí wá wá sọ́dọ̀ Kristi pátápátá o sì jáde tán ó jẹ́ tolúwa pátápátá láìfa ohun kó o sẹ́yìn ìdí tó sọ fún ẹ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá wẹ́sẹ̀ kẹrìndínlógún 16 ó ní ẹni tó bá gbàgbọ́ tí a bá sì bàtìsí rẹ̀ yóò là bí o ti ń gbàgbọ́ ní àṣálẹ̀ yìí ìgbàlà rẹ dájú ní orúkọ Jésù ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi wẹ́sẹ̀ kẹtàdínlógún ní ẹsẹ̀ ó sọ wípé àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ṣé o gbàgbọ́ ní àṣálẹ̀ yìí pé yóò wù ọ́ sàn ṣé o gbàgbọ́ ní àṣálẹ̀ yìí pé yóò dá ọ nídè ṣé o gbàgbọ́ ní àṣálẹ̀ yìí pé yóò sọ ọ́ dòmìnira àmì wọ̀nyí yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi ni wọn yóò máa lé àwọn ẹ̀mí èṣù jáde èṣù kẹṣù tó ń dáni lóró kí a lè jáde kúrò ní ayé rẹ lórúkọ Jésù wọn yóò máa fi èdè tuntun sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ èédú àtijọ́ ó le lọ gbogbo ọ̀rọ̀ ìdibàjẹ́ àtẹ̀yìnwá ó ti lọ ọ̀rọ̀ ẹnu rẹ ti wá di tuntun torí pé láti inú púpọ̀ tí nínú ẹnu ń sọ nígbà tí ọkàn rẹ bá gba ìsọdọ̀tán ìdí ẹnu rẹ yóò gba ìsọdọ̀tán ní ẹsẹ̀ ìkejì nínú ogó wípé wọn yóò sì máa gbé èjò lọ́wọ́ èjò náà kò ní pa ayé rẹ rán mọ́ bí wọ́n bá sì mọ ohunkóhun tí ó ní oró láì mọ̀ kì yóò pa wọn lára rárá láti àṣálẹ́ yìí.

ti bukun kafari ti de bayi o igbala idariji ki aweni mo kuro nu gbogbo panshaga agbere ati idibaje ti nbe nu aye akoko iwenu mona ti de bayi iwenu mona ti de bayi akoko to se ipin lokan re mo ti se ipinu lati gbogbo nkan ti aye wa ni sile kesi to kristi wa akoko na ti to wa eni kene ti o ba si kepe oruko oluwa ni a o gbala kuni ko kuni ta ona sugbon bo se wa sugbon o si ni wa bo se ri mo tele loruko jesu o ti gbo irere irere iroyin ayo pe jesu ko lati gba ola ki o si gba ola ko ninu gbogbo ebi ati iwa ise inu aye bi o ti fi aye re fun oluwa bayi idaleju igbala ati iwenu mo yo to wa ki gbogbo ri wa ntite ba ki a si di oju wa o fi ara re fun oluwa lai fa oko seyin patapata gbogbo ki o le je wipe gbogbo nkan ti aye to ti nse to je ese niwaju olorun oluwa yo dariji o yo so odomira yo si we omo o nawo re soke ki oluwa ke buku onbe o tero ba ara olorun o ba ara olorun gbo o so pe oluwa emi niyi mo de emi niyi mo de o dide duro bi o ba nawo re soke toka toka ni o fi ara re fun oluwa o jade ko ninu awon nkan won ni ti o so de ota olorun ke le je wipe isodotan yo wa o wa de ore olorun ti agbala a wa yi opada kuro ni pe lese de okan ti agbala o wa ona wona soke ki o si de duro ki o so pe oluwa mo de mo fi gbogbo awon buburu won ni seyin gbogbo awon buburu won ni ti mo n se mo fi won sile leyin panshaga ko si mo agbere ko si mo iwa asewo ko si mo ki eyan ma mura bi asewo lati le fi panpe mo awon eniyan wonu ibi ko si mo mimu awon kan buku lolu aran mi lowo iborisa aran mi lowo oluwa ko si mo ka ma yo ninu ibi ran mi lowo oluwa ko si mo bo se nawo re soke to si de duro to si je pe toka toka lo fi ara re le oluwa lowo to wa fi ara re fun olorun ni ebo aye oluwa yóò dariji a si sọ olómìnira gba ọla oore ọ̀fẹ́ ọlọ́run yóò sì wọnú ayé rẹ o ní rí bákan náà mọ́ bó ti dé dúró níbẹ̀ ó gbàdúrà papọ̀ ìlérí ọlọ́run ti ní pé yóò dariji ẹ̀yin yóò sì mọ òtítọ́ òtígbọ́ òtítọ́ ó gba òtítọ́ yìí gbọ́ òtítọ́ yìí yóò sọ ọ́ di òmìnira ṣá ṣetán fún àdúrà mo ní ṣe àṣetán fún àdúrà ẹ jẹ́ ká gbàdúrà bàbá a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ rẹ tí ó hàn ketekete olúwa dúpẹ́ torí pé o tó ń fẹ́ inú ayé wa òun ní ìsọdọ̀tán pé a ò ní wà ní ipò ẹlẹ́ṣẹ̀ kí a máa fẹ́ràn ẹ̀ṣẹ̀ kí a máa ṣe bí ẹ ń fẹ́ ìsọdọ̀tán ẹ sì lè sọ ayé wa dọ̀tán ṣùgbọ́n ẹ ń béèrè lọ́wọ́ wa ẹ sì ń bẹ̀ wá ẹ ń rawọ́ ẹ̀bẹ̀ sí wa pé kí a fi ara wa fún yín olúwa gbogbo àwọn tí wọ́n nawọ́ wọn sókè gbogbo àwọn tó dìde dúró yìí ní orí ẹ̀rọ ayélujára àti níbi gbogbo tí wọ́n sì mọ̀ wọ́n ti gba ọ̀rọ̀ rẹ nínú ọkàn wọn.

a sì tọ́ wá a ò ní padà sínú àwọn iṣẹ́ búburú ti ara sínú ìwà ìrí mọ́ a gbàdúrà gẹ́gẹ́ bí àwọn ìlérí yín ẹ dáríji gbogbo àwọn yìí ní orúkọ Jésù ẹwẹ́ olúkúlùkù mọ́ kó inú gbogbo ẹ̀ṣẹ̀ wọn àti gbogbo ìdìbàjẹ́ àtẹ̀yìnwá ní orúkọ Jésù jẹ́ kí Calvary Christi lórí àgbélébò ẹ̀jẹ̀ Jésù yóò mú fọ gbogbo àbàwọn gbogbo tẹ́ ti ṣe kó níwájú Ọlọ́run àwọ̀ ẹ̀yìn mọ́ a sì jẹ́ kí o jẹ́ mímọ́ kí o sì jẹ́ tirẹ̀ pátápátá ìdálẹ́bi ti lọ ìgbé ayé ọ̀tan ọkàn tí a sọdọ̀ tan kí ó tọ̀ yín wá báyìí ní orúkọ Jésù ẹ ṣe wolúwa fún ìdáhùn mo gbàdúrà pé oore ọ̀fẹ́ yín yóò di púpọ̀ nínú ayé olúkúlùkù wọn ẹ ṣeun ní orúkọ Jésù ní àgbàdúrà àmì mìíràn báyìí àmì ọ̀tà tí ó já yàtọ̀ kí olúwa kí òbùkọ yín dìde dúró síbẹ̀ o olúwa fẹ́ràn rẹ ó ti gbà ọ́ láti dáhùn àdúrà rẹ àwọn agbanímọ̀ràn wà ńbẹ̀ wọ́n fẹ́ gba àwọn àkọsílẹ̀ nípa rẹ kí a lè rí bí a ó ṣe ràn ọ́ lọ́wọ́ kí o sì dúró nínú oore ọ̀fẹ́ ọlọ́run a ké pe ìránṣẹ́ ọlọ́run tí a ti yàn ní àṣálẹ̀ kó wá darí wa ní àkókò ìgbà nímọ̀ràn.

òkè olúkúlùkù yín kú rere tí ẹ̀ṣẹ̀ṣẹ̀ fi ayé yín fún Jésù Olúwa. Àwọn agbaninímọ̀ràn wa wà níbẹ̀ pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́, ẹ kàn fún wọn ní àwọn ìfitónilétí tí wọ́n nílò nínú ìwé tí a fi fún yín. Àti gbogbo ẹ̀yin agbaninímọ̀ràn, ẹ jọ̀wọ́ ẹ rí dájú pé ẹ tún káàkiri lọ síbi gbogbo níbi tí wọ́n wà kẹ́ ẹ dá wọn mọ̀. Ẹ jọ̀wọ́ ẹ fún wa ní àwọn ìfitónilétí tí ó tó. Èyí ni láti ràn wá lọ́wọ́, láti ràn ẹ̀yin náà lọ́wọ́ ni láìpẹ́. Bàbá wa nínú Olúwa yóò padà wá láti gbàdúrà fún iṣẹ́ ìyanu yòówù. Ṣùgbọ́n ṣáájú àkókò yẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣe àkọsílẹ̀ àwọn fọ́ọ̀mù tí a fi fún yín. Ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó dúró lẹ́gbẹ̀ẹ́ yín. Àwọn agbaninímọ̀ràn wa, ẹ fún wọn ní àwọn ìrànlọ́wọ́ tí wọ́n nílò. Nígbà tá ń ṣe bẹ́ẹ̀, a fẹ́ fi tó wa létí àwa tí a ti fi ayé wa ta ń rò lórí ẹ̀rọ tí a sì ti fi ayé yín fún Olúwa lẹ́yìn wàásù olùṣọ́ àgùntàn lálẹ́ yìí. Àsopọ̀ kan wà gckhk.org/connect lábẹ́ ibi tí ẹ ti ń gbàdúrà fún ẹ̀wà tá a wà lórí afẹ́fẹ́. Ẹ jẹ́ kí a wo ìwé yẹn ká sì ṣe àkọsílẹ̀ fọ́ọ̀mù náà ká fọwọ́ sí, ká bá a lè ràn yín lọ́wọ́ sí nínú ìrìn yín tuntun pẹ̀lú Kristi. Bákan náà, fún àwa tí a ń gbọ́ lórí rédíò tàbí tẹlifíṣàn tàbí ó sì ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ fún Kristi, jọ̀wọ́ fi orúkọ rẹ ránṣẹ́, fóònù nọ́mbà rẹ àti ibi tí ò ń gbé lórí àtẹ̀jíṣẹ́ SMS tàbí WhatsApp sórí òun nọ́mbà yìí +234 915 444 9263. Mo fẹ́ tó pè lẹ́ẹ̀kan sí +234 915 444 9263. Bákan náà, mo tún fẹ́ ṣe ìfilọ̀ fún àwa tí a ṣẹ̀ṣẹ̀ fi ayé wa fún Jésù Olúwa pé àkànṣe ìpàdé kan yóò wà, ìyẹn ni oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù fún gbogbo wa tí a ṣẹ̀ṣẹ̀ fi ayé wa fún Olúwa. Ọ̀la ni ìpàdé yẹn yóò wáyé ní 7:00 PM, ibi tí a ó sì ti ṣe é lọ́hùn-ún ni wọ́n ti pè fún wọn yẹn ní White House. Lẹ́yìn gbọ̀ngàn níbẹ̀ lọ́wọ́ ọ̀tún wọn lọ́hùn-ún, ìyẹn wà fún àwọn tí wọ́n wà lọ́tà. Bákan náà, a tún fẹ́ jẹ́ kó yé gbogbo wa tí a ṣẹ̀ṣẹ̀ fi ayé wa fún Jésù Olúwa pé àpèjọ àwọn onígbàgbọ́ àkànṣe yóò wà fún gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ fi ayé wọn fún Olúwa lákòókò ìsọjí yìí. Torí náà, lọ́jọ́ ìsinmi, ìyẹn lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí, ní gbogbo àwọn ìjọ wa gbogbo jákèjádò àgbáyé, kìí ṣe lọ́tà nìkan o, níbi gbogbo, ní gbogbo ríjíọ́nì, ní gbogbo orílẹ̀-èdè àti ní gbogbo àgbáyé, níbi tí ìsọjí yìí ti ń wá sáyé.
àti fún àwọn tó wà níbi tí wọ́n ti ṣe ìsọjí gangan. Àkókò ìpàdé àwọn onígbàgbọ́ tí wọ́n lọ́jọ́ ìsinmi yóò jẹ́ ní Deeper Life Bible Church ìlú Àwẹ́là ní Ọ̀tà, yẹn ló mú ìjọ wọn níbẹ̀ lọ́tà láago mẹ́ta àbọ̀ ọ̀sán. Ẹ jọ̀wọ́ ẹ fiyè sí gbogbo àwọn ìfitónilétí bákan náà tó bá wà ń bí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tó ní ìṣòro kankan lára rẹ. San Musuru bàbá wa nínú Olúwa yóò wà láìpẹ́, kó o sì nídánilójú pé iṣẹ́ ìyanu rẹ ń bọ̀ lálẹ́ yìí. Àwọn agbaninímọ̀ràn wa, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a mọ̀ bí ẹ jẹ́ kí a fi èyí tí ó dára fún wa kí a sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kí a bá lè fún yín ní èyí tó dáa jùlọ nípasẹ̀ ìfitónilétí tí ẹ fi fún wa. Ẹ̀yin agbaninímọ̀ràn, ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá ti parí ẹ jẹ́ kí a mọ̀ nípa gbígbé àwọn flag sókè kí a bá lè mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ wa ti pé. Lẹ́ẹ̀kan sí ẹ fi èyí tó dára jùlọ yín fún àwọn ojú tuntun kí ẹ̀yin ojú tuntun náà kí ẹ sì fún wa ní gbogbo ìfitónilétí tí a nílò kí a bá lè ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣe ìyẹn ní kọ́kán. A fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo yín. Bàbá wa ní Olúwa sì ń padà bọ̀. O gbọ́dọ̀ dúró láti gba iṣẹ́ ìyanu rẹ ní sùúrù. Ẹ̀yin agbaninímọ̀ràn sì ń dúró dè yìí. Bí o bá ti parí níbikíbi tó o bá wà gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn tó o sì ní ìdánilójú pé o kánjú na flag rẹ sókè kó ba lè gba àwọn ìfitónilétí tí ó tún ṣe pàtàkì.

Yà rí nínú àwọn agbanímọ̀ràn wa tẹ́ ti ń padà bọ̀ ẹjọ́ tẹ́ bá ti ṣetọ́ lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn-ún. Ẹ jẹ́ ká mọ̀ nípa gbígbé fúláàgì yín sókè. Ó dáa, mo ti rí kan lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn-ún kí Olúwa kó bùkún yín o. Lọ́wọ́ ọ̀tún mi a sì ń dúró dè yín, ẹ jọ̀wọ́ farabalẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti parí kẹ́ẹ̀nà fúláàgì yín sókè. Lọ́wọ́ ọ̀tún mi, tẹ́ ẹ bá ti parí iṣẹ́ ìránṣẹ́ tìrẹ, o lè gbé àsíá tìrẹ sókè.

0: ẹjẹ́ ká farabalẹ̀, a ò nílò láti kánjú. Ẹ rí dájú pé gbogbo àwọn àkọsílẹ̀ tó ṣe pàtàkì la gbà. Lọ́wọ́ ọ̀tún mi, jẹ́ jọ̀wọ́ lè ṣàpẹẹrẹ bí ẹ bá ti parí iṣẹ́ tiyín níbẹ̀ nípa gbígbé àsíá sókè. Ẹ ṣe yẹn a ò kánjú, ṣùgbọ́n kẹ́ rí dájú pé gbogbo ohun tí ó yẹ, ìfitónilétí tó yẹ, òun lọ gbà. Lẹ́ẹ̀kan sí, lọ́wọ́ ọ̀tún mi, torí mi ò rí àwọn agbaninímọ̀ràn mọ́ níbẹ̀, ǹjẹ́ ẹ jọ̀wọ́ ẹ lè gbé níbi tá a sì ti ń gba àwọn ìfitónilétí sílẹ̀. Mo fẹ́ ṣe ìfilọ̀ pàtàkì yìí wípé àpèjọ tá a fẹ́ ṣe ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ni yóò jẹ́ fún gbogbo ìjọ Deeper Life jákèjádò àgbáyé. Ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 ní ọ̀tà àti ní gbogbo àwọn ibi tí a ti ń ṣe ìsọjí jákèjádò àgbáyé. Ẹ jọ̀wọ́ jẹ́ ká fìyẹn sọ́kàn. Gbogbo àwọn ojú tuntun àpèjọ àwọn onígbàgbọ́ yóò wáyé lọ́jọ́ ìsinmi ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ní Deeper Life Bible Church ní ọ̀tà níbí àti ní olú ìjọ àti jákèjádò gbogbo àwọn ibi tí a ti ń ṣe ìsọjí ní gbogbo àgbáyé. Tá a ti ń ṣe ìsọjí ọjọ́ ẹjẹ́ ká fi yín sọ́kàn. Ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọjọ́ ìsinmi 2026. A sì ń dóde àwọn agbaninímọ̀ràn wa. Ẹ jọ̀ mo fẹ́ rí àpẹẹrẹ. Lọ́wọ́ ọ̀tún mi, bí a bá ti parí ojúṣe wa, ẹ jọ̀wọ́ ẹ gbé àsíá yín sókè láti sàmì sí wa. Lọ́wọ́ àlàáfíà mi, ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ ṣe wa ti rí ìyẹn lọ́wọ́ ọ̀tún mi, ẹ ṣe o. Lọ́wọ́ àlàáfíà wo sì. Ẹ ṣe, mo ti rí yẹn náà láàrin, ṣùgbọ́n mo sì ń dúró. Lọ́wọ́ ẹ̀yìn lọ́nà jínjìn lọ́hùn, lọ́wọ́ òsì, lọ́wọ́ òsì. Ibẹ̀ yẹn nìkan ni mo ń dúró láti rí báyìí. Lọ́wọ́ ẹ̀yìn, lọ́wọ́ àlàáfíà, ẹ ṣe adúpẹ́, ẹ ti múra tán. Bàbá wa ní Olúwa ti wà lọ́nà.
1: Ẹ̀kẹ́ alelúyà! Ó dá mi lójú ìmọ̀ wípé ìwòsàn rẹ̀ ń wà ní iná. Ọ̀rọ̀ Ọlọ́run wípé a sì ṣe dídá ara olúkúlùkù wọn, olúkúlùkù wọn, olúkúlùkù wọn. Afọ́jú, ayarọ, adití, odi, ẹni tó ní kánsà, olúkúlùkù, ìwọ́dà. Na ọwọ́ kan sókè kí o gbé ọwọ́ kejì lébi tí o ní ìpèníjà, kí o sì máa retí Jesu Christi okan na ni lana loni ati titi laye o wa ni fun o an gbadura bayo leyin adura ti o keyin o ti ri gba baba ni oruko Jesu adupe lowo yin alayo asi bola fun oruko Jesu tori pe ni oruko Jesu gbogbo kon yo kon le eyi keyi ninu aye labele ati ni orun wa yo down ni teriba fun oruko yi oruko Jesu awa ni asale ye ni tori agbara ti nbe nu oruko na ati ase nu oruko na a si nbere ni ibamu pelu oro yin emu iwosan wa fun olukuluku ni oruko Jesu idande fun olukuluku ni oruko Jesu je ki agbara aisan ki o di fifo ko na aye olukuluku awon to ni wahala opolo mo pase emi buburu ni jade ni oruko Jesu ibi ti o wunu agbara re nibe ori ni ona fun ipake ni ese ni eti ni bikibi o ti o wunu ni jade ni oruko Jesu irora ni bikibi ni agbara re irora olojo pipe tabi o sese bere ni mo pase fun irora na ati arun irora na jade ni oruko Jesu ailera nu agbara re mo gbadura yo pada di okan awon ti o yaro mo gbadura agbara olorun yo fowo to e gbogbo orikerike yo fowo to awon omo ka ati ibadi re dide ki o se ma rin ni oruko Jesu gbogbo awon ti o di titi o yadi mo gbadura agbara ti nbe nu oruko Jesu ninu emi mi ma baka na yo fo to bayi eti re yo se ibi soro jade re yo gba itusile o si ma gbo o ma soro kete kete loruko Jesu awon to foju tabi oju re nta bayi bayi mo gbadura ki Oluwa ko fo ko to bayi la oju re ki o si ran kedere kansa mo pase iwo kansa nibe ni bawo so loruko Jesu oba inu bawo so ni oruko Jesu aro karun to wunu ago ara re mo gbadura ni oruko Jesu we pora Oluwa nibi gbogbo fo olukuluku olukuluku nibi gbogbo lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ àlàáfíà lẹ́yìn níwájú láàrin gbọ̀ngbọ̀n ní ibi tí ìsọjí gbé wà àti ní orí ẹ̀rọ ayélujára mo gbàdúrà tú agbára rẹ jáde sórí olúkúlùkù ìwòsàn ìdáǹdè ìjẹgàba òmìnira ìlera pípé àti ṣe ní orúkọ Jésù ní àgbàdúrà mo ti rí ìgbà o ti rí ìgbà yí ara rẹ wò o sì jáde wá sí àwa yọ̀ọ̀dà gbogbo fún ìránṣẹ́ ọlọ́run láti gba iṣẹ́ náà ṣe báyìí.
2: Ẹ̀dúró ká ní sùúrù ẹyẹ ara yín wò àti tú agbára ọlọ́run jáde yí ara rẹ wò báyìí tó bá mú ẹnikẹ́ni tó fọ́jú wá ní kó wo iná tó bá mú ẹnikẹ́ni tí ó di tiwá pàtẹ́wọ́ sétí rẹ̀ kó bá sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ya lọ sọ fún pé kó dìde kó bẹ̀rẹ̀ sí rìn o ti wa lori igi tabi lori igi rin dide ko bere si ni rin yewo yewo kete to ba ti sawari ise iyanu re ko kegbe haleluya ni kibi to ba wa nibi kibi to ba ti sawari ise iyanu re po olorun ti se la se pe ke haleluya nibi kibi to ba wa ke haleluya to ba ti kiyesi ise iyanu re yewo bayi ma ti lo sibi kibi ma rin sa duro bi to wa ko yewo agbara olorun ti wa nbe hallelujah ati gba hallelujah kan nbe yen bo ba ti ka hallelujah ko ma jade bo wa si wajo ando de awon to wa lowo otun lowo alafia laarin gbogbo ni gbogbo lori ero aye ni dara ni bi kibi ta ba ti se asopo se ayewo baya akoko to lati ye ise yanu re wore ma rin se ni ko duro ko se ayewo ko si ke hallelujah to ba ti sawari ise yanu re yewo o wa sibi pelu ira ko yewo o wa sibi pelu ira ko yewo agbara olorun ti jade gbagbo gbagbo ati se na yewo yewo yewo ko si ke hallelujah ko bere si jade bo wa si waju ma ko lo le be pelu ise iyanu to gba jade wa si waju nbi ko si je ka ba oya yo jesu ka sajo yo jesu to ti se fun o nilo lati sare lo le re be ma bo wa bi to ba ti sawari ise iyanu re ma bo wa si waju bayi ma jade bo bayi ba ti n tati si awon olori lati korin yoruko oluwa ba jade bo bayi to ba ti yewo to ti ri to ti sawari re ma jade bo bayi nibi kibi bo ti ke hallelujah ko ma jade bo wa gbogbo awon osise ninu awujo to ba leni keni to fe gbiyanju lati dide duro mu eniyan wa sibi ko yewo ko yewo bo ti ye ara re wo to si sawari re ma jade bo wa eyin olori andode yi eyewo agbara na ati tu jade na yewo ma jade bo wa waju

Alléluia. Jọwọ jáde wá, ẹ̀yin là ń dóde. Ẹ jáde, ẹ jáde. Olúwa ti ṣe fún ọ. O gbọ́dọ̀ bẹ̀rù láti wá jẹ́rìí. O gbọ́dọ̀ ṣiyèméjì Ọlọ́run ti ṣe. Má sọ pé màá lọlé, màá yẹ̀ wò, màá wá padà wà lára ò ṣe báyìí. Báyìí ni kò ṣe. Ọlọ́run fẹ́ gba ògo. Ọlọ́run dúró láti gba ògo. Ọlọ́run dúró láti mọ ìmọrírì ohun tó ti ṣe fún ọ. Máa jáde bọ̀, máa lọ sílé kó ló fẹ́ máa lọ. Máa jáde bọ̀, à ń dòdè ọ́. À ń dúró dè ọ́. Lórí ẹ̀rọ ayélujára, ẹ ti gbàṣẹ́ ìyanu. Ẹ jẹ́ ká mọ̀ ní kíákíá níbikíbi tí ẹ bá wà. Yí ara rẹ wò kó sì bẹ̀rẹ̀ sí jáde bọ̀ báyìí. Máa jáde bọ̀ báyìí. Bẹ̀rẹ̀ sí jáde bọ̀ báyìí. Níbikíbi tó bá wà, oorun ẹnìkan lọ́wọ́ láti wá síbi. Ẹnìkan ti ríran báyìí, dárí rẹ̀ wá síbí. Ó ti ríran, jẹ́ kó rí ìmọ́lẹ̀. Omú odi tàbí adi tí wá bá sọ̀rọ̀ báyìí. Tó bá ti fi ọ̀pá rìn tẹ́lẹ̀ tàbí ó ti wà lórí kẹ̀kẹ́ ìyarán, igi ìyarán, sọ sílẹ̀ kó rí agbára Ọlọ́run kó sì jáde wá síwájú báyìí. Ìrora rẹ ti lọ. Àìsàn rẹ, àìsàn tó le koko ní ti lọ. Yẹ̀wò báyìí kó sì bẹ̀ sí bọ̀ wá síwájú. A fẹ́ kí àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára kọ́ fún wa lẹ́rìí tiwọn. Bí a ti ń dúró de àwọn tó ń ṣe àyẹ̀wò ń bí. Ọ̀pọ̀ èèyàn ló ti jáde wá. Ẹ̀yin mọ́ fi tìrẹ pamọ́, jáde wá. Ọ̀pọ̀ ni wọ́n ti wà ń bí tí wọ́n jẹ́rìí sóhun tí Ọlọ́run ti ṣe. Jáde kó wá darapọ̀ pẹ̀lú wọn láti fi ògo fún Ọlọ́run. Láti fi ògo fún orúkọ Jésù tó ti mú ìwòsàn wá fún ọ. Ẹ jẹ́ ká tẹ́tí sí orí ayélujára báyìí. Ẹ̀rí orí ayélujára.

Ẹ̀kẹ́ Alleluia, Ọlọ́run ṣe wà nínú ṣíṣe àwọn iṣẹ́ ìyanu ńlá, nítorí pé èyí ni ìsọdọ̀tun ńlá nípasẹ̀ Kristi. Bí a ti ń bùkún àwọn ayé níbi tá a ti ń ṣe ìsọjí, bẹ́ẹ̀ la ń bùkún àwọn ayé ènìyàn níbi gbogbo lórí ẹ̀rọ ayélujára, bí a ò ṣe lè dènà àwọn ẹ̀rí yìí. A fẹ́ tẹ́tí sí àwọn ẹ̀rí láti orí ìkànnì olùdásílẹ̀ ìsọjí Dámiláre lélòó ní ẹ̀fọ́rí tó le pọ́nrán láti nǹkan bí oṣù mẹ́fà. Ṣùgbọ́n lẹ́yìn àmì tó gbẹ̀yìn lálẹ́ àná, ó ní ipò ìrora yìí pòórá. Ẹ̀kẹ́ Alleluia, ní ọjọ́ ìkíní ìsọjí kárí ayé, arákùnrin Olúbájí Solomon, ọmọ ọdún 39, ó gba iṣẹ́ ìyanu ìgbàlà àti ìwòsàn nínú ìrora nínú àwọn orókún rẹ̀. Ó jẹ́rìí pé lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run, ìrora yẹn pòórá títí dòní, kò gbúrò ìrora mọ́ o, ẹ̀yin Olúwa. Àwọn ìrora ń pòórá bí a ṣe mú ẹ̀rí yìí wá láti orílẹ̀-èdè United Kingdom. Gideon wípé, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tó wò mí sàn nínú ara tó wú tó lágbára, pé lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lánàá, ibi wíwú yìí pòórá o. Ẹ̀kẹ́ Alleluia, ẹni yìí láti Ghana, òun náà ní ìrora ní ọwọ́ òsì, ṣùgbọ́n lẹ́yìn àdúrà olùṣọ́ àgùntàn, ó ní ìrora yẹn tẹríba. Ọlọ́run sì ń ṣe ńlá bí a ti ń padà bọ̀ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn tó ń ṣàkóso níbi tá a ti ń ṣe ìsọjí. Ẹ̀yin olórin, ẹ tún fún wa lórin mìíràn, kí ẹni àkọ́kọ́ tó fẹ́ jẹ́rìí jáde wá. A fẹ́ gbọ́ ẹ̀rí ní ibi tá a ti ń ṣe ìsọjí gan. Tó o bá ti yẹ̀ wò máa jáde, tó o bá ti yẹ̀ wò jáde. Ẹ jẹ́ ká yọ̀ torí ojú Olúwa ti ṣe. Ẹ jẹ́ ká yọ̀.

0: sing along.
1: Ẹ gbé káwa náà máa kọrin pẹ̀lú wọn.
0: Sing along, sing along.
1: Ẹ wá bá wọn kọrin.

0: The first testifier, please.
1: Ẹni àkọ́kọ́ tó fẹ́ jẹ́rìí ọjọ́.
0: Dr. Maku Ọláwálé.
1: Dókítà Maku Ọláwálé ló ń sọ̀rọ̀. Wọ́n ní wọ́n jẹ́ oníṣègùn òyìnbó.
0: Sister Temitope.
1: Arábìnrin Temitope.
0: Temitope Adeyemi.
1: Adeyemi wá jẹ́rìí rẹ̀ ṣe.
2: Èké hallelujah. Praise the Lord. Orúkọ mi ni Temitope Adeyemi, mo dúpẹ́ fún ìgbàlà ọkàn mi. Mo dúpẹ́ fún ohun tó Ọlọ́run ṣe fún mi ní iye 2025 Canada GCK 2025. Ó ṣẹlẹ̀ pé nínú February 2025 mo kàn fẹ́ mú kan nínú bọ́kẹ́tì, mo kàn á gbọ́ pé ẹyin mi kò lè ó ṣe kẹ́ mi wálé dìde dáadáa mọ́. Mo rọ́gbọ́n mo rìn délé láti ibi tí mo wà. Lẹ́yìn yẹn ó wá dé ìpele pé mi ò lè jókòó, mi ò lè yí sẹ́ọ̀tù, mi lè yí sósì. Ibi tí mo bá dùbúlẹ̀ sí, ibẹ̀ ni máa ti fún mi lóúnjẹ, ibẹ̀ ni máa ti fọnu, ibẹ̀ ni máa ti ṣe gbogbo nǹkan. Ó dépele kó wọ́n bẹ̀ sí pé àwọn èèyàn mi tẹ́nìkan bá lọ lọ́sẹ̀ tó wá tọ́jú mi, ẹlòmíràn máa lọ. Ìgbà tó wáyé wá di pé wọ́n wá láti hospital kan gbé mi lọ sí Igbóbì. Igbóbì fún mi ní admission ọjọ́ kan ṣoṣo. Lẹ́yìn yẹn wọ́n ní ká máa lọ léjọ́ tán, ní ká máa lọ lé. Mo wá bẹ̀rẹ̀ sí kí mo ní kọ́ jẹ́ kí n wà níbí báyìí. Wọ́n ní mi ò lè dúró, wọ́n ní kí n lọ ṣe test pé kí n mo padà wá ní March 14. Nígbà tí mo débẹ̀ ní March 14, dọ́kítọ̀ ní wípé mi ò sí nínú
3: àwọn tó ní appointment pẹ̀lú ẹ̀. Pẹ̀lú ìrora bí wọ́n ṣe ń ké, àwọn èèyàn tó tẹ̀lé mi lọ bẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n pé kán jọ. Ọjọ́ tí mo lọ ṣe test yẹn, ọkùnrin mẹ́rin, àmì ọkùnrin mẹ́ta ni wọ́n gbé mi wọ́n tó ṣe test yẹn, torí mi ò lè dá nǹkan kan ṣe ní gbogbo àkókò yẹn. Ọjọ́ yẹn wọ̀n wá wo test yẹn, kò tẹ̀ sọ pé kí ló wà níbẹ̀. Wọ́n ní kí n padà wá láti March yẹn, wọ́n ní padà wá ní September 26. Mo wá takú, mo ní pé mi ò lọ lé, pé mi ò lè lọ lé torí ìrora àwọn èèyàn bẹ̀ síbẹ̀ wọn wọ̀n gbọ́. Èmi ò wá mọ̀ wípé ó ní Tọ́lọ́run fẹ́ gbéṣe nínú ayé mi. Ọjọ́ yẹn wá jẹ́ ojúmọmọ nígbà tá máa wà lọlé torí àdúgbò elérò la wà. Wọ́n wá gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì pé tó bá dìrọ̀lẹ́ wọ́n máa gbé mi lọlé. Àwọn adarí wá sọ fún mi pé nígbà tọkọ mi wà ní ọ́ndà tó ń ṣiṣẹ́ lọ́ndà ṣọ́ọ̀ṣì pé torí tọ̀dọ̀ mi kò ń tètè dé. Wọ́n wá ní kọ́ kúkú fi mílẹ̀ síbẹ̀ kan máa tọ́jú mi kó dẹ̀ máa resume sẹ́nu iṣẹ́. Ó wá di àkókò Canada Crusade yìí, ibi tí wọ́n tẹ́ mi sí nínú ṣọ́ọ̀ṣì ńbẹ̀. Ó wá di ọjọ́ Sunday message tí bàbá máa ṣe láàárọ̀. Mi ìgbà tó bẹ̀rẹ̀ message yẹn, oorun mú mi lọ nítorí àwọn oògùn tí mò ń lò. Ṣùgbọ́n mo wá dúpẹ́ pé Ọlọ́run jí mi nígbà tí bàbá máa round up message yẹn. Ohun kan tí mo kàn dé bá ní lẹ́nu wọn ni wípé nígbà tí ẹ̀mí mọ́ bá dé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́, ó láá mú gbogbo ohun tó ṣe lòdì, á mú wọn kúrò. Bàbá wá bẹ̀rẹ̀ sí sọ fún wa pé nígbà tó wá di àkókò àdúrà, wọ́n ní kó ní kálukú máa sọ nǹkan tó fẹ́ kí ẹ̀mí mọ́ kó ṣe nínú àgọ́ rẹ̀. Nínú ayé ẹ̀ mo wá sọ sí ẹ̀mí pé ohun tí mo fẹ́ kẹ̀mí mọ́ kó ṣe ni gbogbo ohun tó ń ṣe lòdì, kẹ̀mí mọ́ kó gbá wọn jáde. Lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run tí mo wá ṣe àmì, ibi tí mo wà yẹn, ẹ̀mí Ọlọ́run kan sọ fún mi pé ṣé o mọ̀ pé o lè dìde. Ẹ̀mí yẹn wá ní kí n nawọ́ sí àga tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo wá nawọ́ sí àga yẹn. Lẹ́yìn yẹn mo wá rí pé mo di àga yẹn mú. Mo mú ara mi dìde, mo jókòó sórí àga yẹn. Èmi tí mi ò lè rìn láti inú oṣù keje, tí mi ò lè di láti oṣù keje ọdún. Mo dúpẹ́ fún ohun tí Ọlọ́run ṣe fún mi. Arákùnrin wa kan tilẹ̀ yọjú lójú wíńdò nígbà torí mi, torí òun náà pẹ̀lú àwọn tó ń gbé mi lọ sí hospital. Ó wá ní báwo lẹ ṣe dìde? Mo ní lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run gbé mi dìde. Ó jẹ́ ohun tí Ọlọ́run ṣe fún mi.
1: Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ jẹ́ ká tẹ́tí sí àti gbọ́ gbogbo ẹ̀rí wọn. Jésù ti ṣe é fún wọn. Temitope Adeyemi lorúkọ arábìnrin wa ní oṣù kejì ọdún 2025. Ó ṣàwárí ibi tó yẹ ní egun ẹ̀yìn wọn láti ìgbà náà. Kò lè rìn, kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fúnra ara wọn. Àti pé wọ́n wá gbé wọn lọ sílé ìwòsàn, wọ́n lọ wájú lẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrora. Wọ́n pọ́n nǹkan ní wọn lè ṣe fúnra wọn ní oṣù kẹta ní ìsọjí. Pàápàá ní ìsọjí Canada, Olúwa fọwọ́ kàn wọ́n nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ènìyàn Ọlọ́run àdúrà ènìyàn Ọlọ́run. Ó gbọ́ òun náà pé ńjẹ́ ó mọ̀ pé ó lè dìde báyìí kó ṣe nǹkan kan fúnra rẹ̀. Ó wá gbọ́ràn lẹ́yìn náà iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ kí alelúyà. Ẹ pàtẹ́wọ́ yín fún Jésù láti 2025. Ó gba ìwòsàn, ó sì lera. Bẹ́ẹ̀ náà ló sọ fún ọlálẹ́yìn pé iṣẹ́ ìyanu tìrẹ wà pẹ̀lú rẹ̀ ńbẹ̀. Ó lè ṣàwárí rẹ̀ báyìí kó gbàgbọ́ kó sì jáde wá. ẹni tẹ́ rí kàn ẹ̀yin olúwa ẹ̀yin olúwa. Wọ́n fẹ́ mú nǹkan nílẹ̀ níbì kan yẹ̀ lẹ́yìn wọn. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ìrírí ìrora tó le pààrọ́. Ọwọ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn. Ọlọ sí ilé ìwòsàn. Ohun tó wá rí ni pé dárúkọ ìṣòro tí wọ́n ní tó sì jẹ́ tó lágbára gan pé lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run nínú ìsọjí Canada. Ó gba ìwòsàn wọn ẹ̀yin olúwa. Gbogbo nǹkan ni wọ́n lè ṣe báyìí wọ́n lè dókòó wọ́n lè rìn káàkiri ẹ̀yin olúwa ló gbọ́ pa tẹ́wọ́ fún Jésù. Ẹni tó ẹ̀rí kàn ẹ̀yin olúwa lógo. Ẹ̀yin Jésù tó wà láàyè lógo. Orúkọ mi ni Fọlá gòkè fẹ̀ǹtọ́lá wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ló wá ṣe ní ayé mi pé lọ́sẹ̀ wọn látọdún 2020 wọn ò lè rìn wọn ò lè dókòó wọn ò lè sùn. Àwọn tó wà láyìíká yẹn ó ní wọ́n mọ bí wọ́n ṣe máa ń tẹ̀rìn wọ́n ní ṣe lè fọwọ́ sọ mí dayọ̀ o fẹ́ tẹ̀mí rì ṣùgbọ́n Jésù wá gbá wọn mo sọ wọ́n dòmìnira. Ẹ̀rí kejì ọmọbìnrin wọn ṣègbéyàwó nìkan bí ọdún 15 sẹ́yìn kò sí kankan wọn ò gbọ́ pa wọn ò gbọ́ pì ṣùgbọ́n ní gbogbo ìsọjí kárí ayé ni wọ́n máa ń gbé àwòrán ọmọ yìí sókè pé olúwa bí mo ṣe bí ọmọbìnrin mi yé èmi náà fẹ́ kó òun náà bí ọmọ tirẹ̀. Wọ́n wá fìbùkù forúkọ olúwa pé lóṣù kẹta ọdún 2026 ọlọ́run fún ní ọmọkùnrin làǹtìlanti. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ gba ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn nínú àgọ́ ara wọn pé ọmọbìnrin wọn tó ti yàgàn fún ọdún 15 ó wá gba ọmọkùnrin làǹtìlanti lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run. Lálẹ́ yìí iṣẹ́ ìyanu tẹ̀rẹ̀ súnmọ́ ẹni tẹ́ rí kàn. A fẹ́ parí gbogbo ẹ̀ a fẹ́ parí ẹ̀ ẹni tẹ́ rí kàn. Esther ọlọ́nà dé ó ní ẹ̀rí láti fi fún wa ẹjẹ́ ká gbọ́ lẹ́nu ọlọ́rọ̀. Ẹ̀yin olúwa orúkọ mi ni Esther ọlọ́nà dé láti Ẹ̀kwà ọlọ́sùn. Lọ́jọ́rùú mo ṣàwárí pé ìrora kan wà lọ́wọ́ ọ̀tún mi ó le koko pé bó bá fẹ́ jẹ ohunkóhun lẹ́nu á máa ro wọ́n níbẹ̀ wọ́n tẹ̀lé fọwọ́ kàn. Ní ìrọ̀lẹ́ yìí bákan náà wọ́n gbèròra yẹn wá wọ́n wá lò kankan lánàá ṣùgbọ́n wọ́n sì tún sọ fọ́kàn pé ibẹ̀ yẹn sì ń romí ó wá mú ara rẹ̀ lọ́kàn lé pé jẹ́ wá sínú ìpàdé yìí. Nígbà tán wá ènìyàn ọlọ́run gbàdúrà ń bẹ̀ wọ́n sọ pé fọwọ́ kan àwọn ibi tó rọ wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá so mọ́ wọn pẹ̀lú ìgbàgbọ́ lẹ́yìn àdúrà yẹn tó wá sọ pé yára rẹ o wọ́n wá bẹ̀rẹ̀ sí ní oúnjẹ nǹkan lẹ́nu wọ́n jẹ yín kán mọ̀ pé bóyá ìrora yẹn wá tún ní ìmọ̀lára rẹ̀ wọ́n rí pé kò sí ìmọ̀lára yẹn mọ́ wọ́n wá tó fọwọ́ kan ń bẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ wọn ò tẹ́ lè fọwọ́ súnmọ́ bẹ̀yẹn rárá wọ́n ní ọlọ́run tó ṣe yìí fún mi ogé orúkọ rẹ̀ di ààyè lógo mo ní kó orúkọ rẹ̀ di gbígbéga ẹ pàtẹ́wọ́ fún Jésù lẹ́ẹ̀kan sí mọ rírì Jésù fún ohun tó ti ṣe. Mo rò pé oníṣègùn òyìnbó wà ń bẹ̀ láti sọ orí ìṣòro tó ń ní ọ̀tágíà ni ìṣòro tó ń ní o lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run. Ó gba ìwòsàn wọn ẹ̀yin olúwa ó gba ìwòsàn rẹ̀ wọn náà yóò gba tìrẹ báyìí mo ní ìwọ náà ó gba tìrẹ báyìí sáà gbàgbọ́ nìkan wàá sì rí bá ṣeṣẹ́ ìyanu náà ẹni tẹ́ rí kàn. Arákùnrin Sàlàkọ́ rèé a fẹ́ gbọ́ ẹ̀rí wọn. Wọ́n ní kẹ̀kẹ́ àlelúyà o ní kẹ̀rí olúwa lógo.
4: Ọlọ́run ti ṣe nínú ayé mi. Olúwa ti gbọ́ ọkàn mi là láti 1994. nigba ta se isoji freedom flash lolo ti gbo okun mi la lati gba lolo ti pa okun mi won ti wa di oni yi mo dupe lowo olorun en to mu mi wa si ba lati sale lati wa je ri ni pe mo dupe lowo olorun pe oluwa gba mi la o so okun mi ji tori pe emi oku ni mo wa ni waju yi ti mo di alaye okan bawo lo se sele o se ni on the 26 ta bere soji e ta se ninu osu ke opo osu keta bayi so ojo du o wa bo si ojo du ti awon lesikeji nse odun won mo pin lojo pe mi o ni jade rara rara titi ti le ma fi su sugbon ti le ma fi su e ba to di ole ma lo si soji lojo na mo ite de soji asa n gbadura baba ninu oluwa gbadura fun lojo e pe a ni ruku odo laarin wa mo sabe mo gbadura mo lo sile mo fun awon arabi mi lowo pe e so nje won so nje fun mi mo jeun mo lo sun o wa di loru ni time tojo wa ro o sa gbo ti ilekun en do popokokoko ah mo ba bo ta n ba lo silekun ma ti ma fi silekun ewure ni mo ba lenu ona pelu awon meji ma de se kai fa awon ewure mo ba le won danu isa lenu fe silekun mo ti leku pe kin para wole bi ti mo ri mo ni esa mo sa ri pe enu mi ti gbe ara mi ti gbe mo kule mo n gbadura bi ti mo ti n gbadura adura eh mo ri pe mi o le gba mo sara ja arabi mi pe dide o nkan ti n se mi o ah awon ba dide lo ton ma ri pe ah ara mi wa oke mo si ya lenu gba ti mo ji lo se sara gbole fun mi to mi o mo kan mo rara rara mo sa ni pe awon ranse lohun be si ni gbadura lotun lo si mi o gbo anything yawo mi ti ke o ti dabo ni lojo o ti ka kiro ti lo pe gbogbo awon ranse olorun won ti wa e to gbe fun si mi leti gbogbo nkan to mi o so yi mi o gbo anything rara rara mo sa dupe lowo olorun pe gba ti ma ji mo ko ri pe kurukuru ni mo ri mi o ri kankan nkan tun mi para lo o akoko ti mo ko ma so jade lenu ni pe kon fi mi le pe bi ti mo wa oke ah mo sa gbo pe ah iro bi to wa yi o wa oke rara o godo pa asaye ni mo ni e fi mi le mo ti wa oke ah on ni rara o si ya lo mi sa mo sa ji saye sa sugbon nkan to sele ni pe mo ri enikan laarin won awon to wa bi pe o wo aso funfun on enikan kan wa aso funfun laarin awon mo ni mo ri enikan to wa aso funfun sugbon nkan to wa ya mi lenu gangan nibe ni pe nkan pe tin kan ma jade sita adiye ti mo nsin adiye white ni o de ko mo marun seyin ti kan ma jade bayi o ko lu adiye ni adiye de ku instantly awon to le jeri nipa e o wa ninu soji yi adiye ku lese kese sugbon mo dupe lowo olorun pe olorun da emi mi pada mi o di oku mo le wa sinu soji yi baba na oluwa tun gbadura adura to gba fun lojo yen ipe o ni ku o tun gba na on the 27 lana on the 27 nkan to sele lo chuketa o tun gba fun lana na pe a ò ní rúkú ọ̀dọ́ láàrin wa lórúkọ jésù a ní rúkú ọ̀dọ́ láàrin wa ọlọ́wà tó bọ̀bọ̀ fún bàbá lókun àtagbára gbogbo nǹkan tí àwọn àgùntàn ta nílò lọ́wọ́ wọn ọlọ́wà máa jọ̀dá ẹ̀ fún wọn láti máa fi bọ́ wa lórúkọ jésù.
5: ẹyin olúwa lógo ẹyin olúwa lógo ṣàlàkọ́ lórúkọ arákùnrin wa láti ẹkùn ìtìlé wọn fààyè wọn fún kristi ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí kọ́kọ́ ṣẹlẹ̀ lóru wọ́n ní ìdojúkọ ti ẹ̀mí ìgbà tààtà àyàn lọ́fà wọ́n wá jẹun tí ò mọ tó ń ṣe mọ́ kò mọ tó ń ṣe pé nípa àwọn èèyàn wá yí wọn ká tí wọ́n wá sá sókè sódò ṣùgbọ́n bí olúwa yóò ṣe ṣiṣẹ́ olúwa fara hàn nínú ẹ̀mí ó wá sọ́jú dá padà sáyé èyí ló jẹ́ kí wọ́n mórí bọ́ lọ́wọ́ ikú àìtọ́jọ́ nípasẹ̀ ọ̀fà ẹ pàtẹ́ wọ́n fún jésù kẹyìn olúwa lógo ìdáǹdè ńlá kúrò lọ́wọ́ ìdojúkọ sátánì olúwa wá wà lẹ́nu iṣẹ́.

0: Àmì Olúwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí mo gbàgbọ́ pé tèrè ò ní dàpínlẹ̀ kò ní dàṣetì. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí kan lọ́wọ́ bí ẹ̀rí láti ilẹ̀ ìsọjí. Èyí ni ìwúwo Olúwa tó sì lórúkọ ẹni. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí wa. Ẹ kí Alleluia yé Olúwa lógo.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi. Mo wá láti Abẹ́òkúta Ogun Central. Mo yan Ọlọ́run lógo fún ohun tí Ọlọ́run ṣe fún mi. Ní May nínú ọdún tá a wà yìí, mo ń lọ sí Believer Conference. Bí mo ṣe lọ ni ikọ́ ọmọ mi wọlé. Ó ń sáàfù ní Niger. Ló bá pè mí, ló bá ń sun ẹkú gan lórí fóònù. Ló ń sun ẹkú gan, mo ní kí ló dé. Ó nà orí fóònù gidi gan báyìí o. Mo ní pé àwọn tẹ́ jọ ń sáàfù ń bẹ́ẹ̀. Ó ní kò sẹ́ni kankan ń lé. Ó dàbí pé kí n fò débẹ̀. Ṣùgbọ́n inú mi pọ̀rù. Mo gbàdúrà fún. Mo wá dẹ́kun Believer Conference. Mo sọ fún group of group pastor wa. Pastor Agida, mo tún sọ fún Pastor Akisanya. Wọ́n gbàdúrà fún mi. Ṣùgbọ́n mo dá gbogbo ogun padà fún Jésù. Nígbà tí Adébíyí lọ fún Believer Conference. Tí bàbá máa dá tó máa gbàdúrà fún wa. Wọ́n wá mẹ́sàn kẹ́sì yẹn. Ó wá pé your son will not die in Jesus' name. Mo wá ní amen. And that is the end of the problem. Mo dúpẹ́ pé Ọlọ́run fọmọ mi ní ìṣẹ́gun ó wà láàyè. Praise the Lord. The second testimony mi ni wípé ní ìyá 2003, ó nílé fún mi ní ìwé pé kí n kó jáde ní January. Ó ní tó bá di February next month tó máa tẹ̀lé kí n kó jáde. Mo dá gbogbo ogun padà fún Jésù. Ó ní tó bá di on the 29 kí n kó jáde. Ìgbà tó di on the 27, very fine and beautiful house, two flats. Ọlọ́run fi kọ́kọ́rọ́ ẹ̀fù mi, ó sọ mí di landlady. Praise the living Jesus.
0: Ẹ pàtẹ́wọ́ fún Jésù bá ti ń tẹ́tí sóògùn fún orúkọ arábìnrin wa ní ìwúwo Olúwa tó sìn ní oṣù karùn-ún ọdún yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ń lọ sí àpérò àwọn onígbàgbọ́ gba ìpè láti ọ̀dọ̀ ọmọ wọn tó ń kàwé ní ìpínlẹ̀ Niger tó ké tọ́tọ́tọ́ wípé ò ní ẹ̀fọ́rí tó le koko débi wípé ọmọkùnrin yìí ké gan-an. Ṣé ló dàbí pé kí ìyá rẹ̀ pè láńbi tó wà kó lọ́ba ibi tó wà? Ṣùgbọ́n níbo ṣe ń lọ síbi àpérò àwọn onígbàgbọ́? Olùsọ àgùntàn gbàdúrà fún wọn ọmọ wọn ọkùnrin àti wípé ìránṣẹ́ Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́ wọn dárúkọ ìṣòro náà, ó sì fòpin sí ìṣòro ìyẹ̀wò Olúwa lógo. Òpin ìṣòro tìrẹ́ dídé ní ọdún 2023, Ọlọ́run tó gbòkun wọn pẹ̀lú ilé ti ara wọn lẹ́yìn tí bàbá onílé ti ń dúnkokò mọ́ láti jáde kí àkókò kó jáde lónìí ó tó dé. Ọlọ́run pèsè ilé tiwọn fún wa. Ẹ̀ka Alleluia. Ẹ̀yin Olúwa lógo. Ẹ pàtẹ́wọ́ yín bí a ti ń tẹ́tí sí ẹ̀rí mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ jẹ́rìí ló wà ń bí lálẹ́ yìí. Maika Matoka ló dúró yẹ jẹ́ ká tẹ́tí sí ẹ̀rí wọn. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀yin Jésù Alàyè lógo. Wọ́n tún ti dárúkọ wọn láti Rijoni Ìjoko. Mo fẹ́ bùkúrúkú Olúwa fún ohun tó ti ṣe lálẹ́ nínú ayé mi pé láti ìbẹ̀rẹ̀ ètò yìí mo ti ní ìrora tó le pọ́nrán nínú ẹ̀yìn. Ó ṣòro gan láti momi lọ́pọ̀ ìgbà láti sùn gan wàhálà ni. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí ohun gbogbo dópin ó sì lọ pátápátá. Bá mi yin Olúwa lógo. Ẹ̀rí mìíràn. Ẹ̀yin Olúwa lógo. Ó ní ẹ̀yin tó wo ó tó sì lágbára gan lẹ́yìn àdúrà ẹ̀yin rírẹ yìí ó pèrà ẹ̀yin Olúwa lógo. Ẹ pàtẹ́wọ́ yín papọ̀ fún Jésù ká ẹ̀yin Olúwa lógo. Jésù nìkan ló lè ṣe gbogbo èyí o. Kò sẹ́nìyàn tó lè ṣe é. Àmùdá Victoria. A fẹ́ gbọ́ ẹ̀rí tiyín. Ẹ̀yin Olúwa lógo. Orúkọ mi ni arábìnrin Àmùdá láti Rijoni Lùsádà ní Òkéré. Mo fìbùkún fún orúkọ Olúwa fún ìdàlọ́ ọkàn mi. mo gbò kórókóró wá fún ìgbàlà ọkàn mi. Ó ṣẹlẹ̀ pé nìkan bí oṣù mẹ́rin sẹ́yìn ni mo ti ń ní ìrora nínú eékún tó wó máa ro mí débi pé lágbára gan. Ó wá ṣẹlẹ̀ pé lọ́jọ́rùú tàbí ọjọ́ sátidé tá a wá fún ìmúrasílẹ̀ fún ìṣẹ́jú kárí ayé pé bí mo ti ń padà lọ mí pé wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lára ìrora yẹn gan tó lágbára. Nígbà tó wá délé wá sọ fọ́kàn wọn pé ìrora yìí ó mí gan o. Ó wá sọ fún pé pẹ̀lẹ́ ẹnìkan wá bẹ̀rẹ̀ wò lọ́jọ́ yẹn obìnrin yẹn ń lo àbóníkí. Wọ́n wá sọ fún pé ṣé kí n lọ gba àbóníkí lọ́wọ́ màmá Faith. Ó ní ẹ lè lọ ṣùgbọ́n ẹ̀mí mi ò lọ. Láti ìgbà yẹn ni wọ́n ti wá ń nímọ̀lára ìrora yẹn. Ó wá ṣẹlẹ̀ pé nílẹ̀ ìṣẹ́jú yìí tá a wá sí bí wọ́n ti ń nímọ̀lára ìrora yẹn gan. Wá sọ fọ́mọbìnrin wọn pé jọ̀ọ́ lọ sóde kó lọ bá mi ra àbóníkí wá. Ó wá sọ fún pé màmá èyí tó fi ń lọ àbóníkí kí ló dé tó lo ẹ̀jẹ̀ Jésù. Mo wá bẹ̀rẹ̀ sí lo ẹ̀jẹ̀ Jésù. Ń pò wá yá tí bàbá wa náà ló wá ti gbàdúrà lálẹ́ yẹn lọ́jọ́rú látàlẹ́ ọjọ́ yẹn mi ò ní mọ̀ lára ìrora mọ́ o. Wọ́n ní tẹ́lẹ̀ wọn ò lè ka kò tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí àwọn ọmọ ẹrí tán ń bẹ́ sókè yí ẹyin olúwa lógo. Wọ́n ní orúkọ ìṣòro tán nínú wọ́n dárúkọ yẹn lẹ́sẹ̀ ìsìn lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run ó pòórá ẹyin olúwa lógo. A kò fẹ́ rí kan péré sí torí àkókò wa lẹ́yìn náà. A ó wá gbàdúrà papọ̀ ó gbògo fún ọlọ́run ṣùgbọ́n lọ́la tó o bá ń bọ̀ jọ̀wọ́ wá mú afọ́jú wá mú arọ wá mú àwọn tó yarọ wá mú àwọn àgàn wá. Àwọn tó wà ní ipò tó burú jọjọ ẹ kó wọn wá kí agbára ọlọ́run bá lè fẹsẹ̀ múlẹ̀ nípasẹ̀ ògùn ọlọ́run lọ́la. Ẹ̀rí tó kàn ká tó parí Taiwo Adeola ó ní ẹ̀rí kan láti fún wa ẹjẹ́ ká gbọ́ lẹ́nu wọn. Ẹyin olúwa lógo ẹyin Jésù àlàyé lógo.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe nínú ayé mi nínú ìsọjí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Láti bí ọdún méjì ni mo ti ní ìṣòro nínú ẹ̀yìn egungun ẹ̀yìn mi tí jẹ́ pé tí mo bá bẹ̀rẹ̀ mi ò ní lè nàró. Tí mo bá dùbúlẹ̀ ó máa há. Tígbà mìíràn pàápàá mo máa ń rá nílẹ̀ ẹlẹ́ni ṣùgbọ́n mo wà nínú.

0: ti GS wa nbo ton lo pare GS lojo Tuesday mo ni kon je kin ti egbiyanju kin fi oju kan GS tin ba ti ri won isoro mi atan bi mo se ri won bayi emi na de yin Olorun logo mo dupe lowo Olorun pe lati igba yen eyin yen o yo mi lenu me ba mi yin Olorun logo mo le bere o mo le naro
1: amen
0: emi re o tele mi le se kokan e ba mi yin Oluwa logo
2: let's share
3: Oluwa logo oruko arabirin wa ni Taiwo Adeola lati rijoni logo o se je omo igba ko tele ko to wa sibi soju won ni iwa eyi to le poro ti o ni se pelu ego eyi wa iyen lo tesi waju titi de ni ipago won wa pinu ni oko won pe wa o korin legba korin ni gbe se o wa pinu wo pe awon to ba le foju gan ni eniyan olorun pe ipagbo won ninu kristi wa gba iwosan wa si ogun olorun ninu iseji kari aye yi ere ti won ye ko ni jakule eyin oluwa logo o gba so won won wa le bere won le ku won le ga eyin oluwa logo pato won le kan si fun jesu eri kan pere eri kan pere oyo kan soso pere loko leyin ye awon olorin wa gba koso a o wa pare won ni lumbar spondylosis ni isoro to ni won o le bere won o le re daada sugbon wa gbagbo pe nigba tan ba ti fi oju gan ni oluso agutan agba pe isoro won o pera won si se oluso agutan bayi isoro o pera eke aleluya eyin oluwa logo eri to gbe ipatapata ni eyin oluwa logo eri Justina loruko won lati rijoni Lisada mo fe dupe fun igbala okan mi won ni saju akoko won ti gbadura fun Oluwa fun ipele giga tori pe won sise ni Federal University won wa gbadura fun ipele to ga ninu ise won gbogbo awon to si wa layika won lo dabi pe ko sese o ngba to ba mo eyan nikan won wa lati ese beli kan ni beli to se nipa Job ori kejilelogun ese kejilelogun pe gbèmọ̀ orúkọ á fi ìdí rẹ̀ nílẹ̀ wọ́n wá rántí pé ọmọbìnrin olùṣọ́àgùntàn ọdọ́bílẹ̀ kúmúyì ni wọ́n pé wọ́n wá sọ pé bẹ́ẹ̀mí ṣe ṣàṣeyọrí wàá ṣe ṣeyọrí bí èmi náà ṣe tẹ̀síwájú máa tẹ̀síwájú wọ́n wá gbàgbọ́ pé nínú ọ̀rọ̀ yẹn wọ́n sì ní ìgbàgbọ́ pé nígbà tí wọ́n ń ṣe ìdánwò wọn ò tiẹ̀ mi kàn rárá àwọn èèyàn wá sọ pé ṣòro pé kíni yóò ṣe é ṣe mo wá sọ fún pé kò sí kò ṣe é ṣe níwájú ọlọ́run wọ́n wá ṣe ìdánwò wọ́n wá mú ìpele tó ga láti ìpele ìkejì ọgọ́rùn méjì sí ìpele ọgọ́rùn wọ́n wá sọ wípé wọ́n yàn wọ́n sí iṣẹ́ yẹn pé ìkejì ni pé wọ́n sọ fún ọlọ́run pé mi ò kàn fẹ́ jẹ́ adarí lásán pé ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ àti àṣẹ láti ṣiṣẹ́ ìránṣẹ́ pé nígbà tó bá tiẹ̀ ń gbáradì fún ìsọjí olùsọ àgùntàn ó sọ fún ọ wípé mo ní nǹkan kan o wọn wá sọ fún ọlọ́run pé fún mi ní oore ọ̀fẹ́ láti ṣiṣẹ́ nígbà tó wá dé láti IBTC nìbàdàn bí táà ti kẹ́kọ̀ọ́ bíbélì wọn wá sọ pé olúwa ṣe olúwa fara rẹ̀ débi pé ẹni tí ó mu oògùn kòkòrò ó gbà sàn wọ́n wá sọ fún ọ wípé má fi ipá rẹ pamọ́ pọ̀ lọ́run yóò gbé ọ lọ sí ipò gíga ìkẹta ni ti iṣẹ́ tí wọ́n fi fún ọmọbìnrin wọn tí wọn tiẹ̀ béèrè fún láti UK wọ́n ní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ṣiṣẹ́ yẹn lónìí ó sì ń ṣiṣẹ́ níbẹ̀ ẹ máa yin Oluwa logo a fi gbogbo ògo fún ọlọ́run lálẹ́ yìí ẹ jẹ́ ká dídé dúró lórí ẹsẹ̀ wa. That's you, you are papa.
2: Sing along, sing along.
3: I call it.

a ti rí ìṣubú sátánì lálẹ́ yìí lóòrọ̀ ńlá yóò jẹ́ àgbà ìyanu àti àkànṣe kí lọ́la yóò jẹ́ wọ̀nyí ọdún ẹ̀sọ́ fún mi ẹ pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí impact academy pẹ̀lú bàbá wa ní olúwa lọ́la yóò jẹ́ àkókò àkànṣe tó kà mọ̀mọ̀ tó lógo gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lóde ni ká mú wá mo sì gbàgbọ́ pé gbogbo èèyàn ni ó lọ sílé pẹ̀lú yíyan olúwa ẹjẹ́ ká dìde dúró láti fi ìforúkọ olúwa fún ohun tó ti ṣe lónìí ó ti fọwọ́ kan ayé wa ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹnu ìgbàlà ọ̀pọ̀ láti mú padà bọ̀ sípò ọ̀pọ̀ láti wo ìsàn olúwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lẹ́ẹ̀kan sí lánú rẹ kó sọ pé olúwa ṣe fún tí ẹ ti ṣe lánú rẹ kó fi ìforúkọ olúwa ọlọ́run wa dára ó ti fi ìṣòro rẹ hàn sí wa láàrin wa ń bí ní orúkọ olúwa ní orúkọ jésù ni a gbàdúrà a fẹ́ gbàdúrà wípé ènìyàn ọlọ́run tó ọlọ́run ti lò bàbá wa ọ̀wọ́n pé lọ́la wọ́n wá síbí tokuntokun pẹ̀lú ìmúrasílẹ̀ àgbà ìyanu àti ìfàmìwéyàn wọ́n á sì sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run yóò tún ṣe ìyanu lẹ́ẹ̀kan sí lórúkọ jésù lánàá rẹ kó gbàdúrà fún bàbá wa ní olúwa agbára tá a sọ̀dọ̀tun ipá tá a sọ̀dọ̀tun ṣíṣeéṣe tá a sọ̀dọ̀tun ìfàmìwéyàn ẹ̀mí mímọ́ àti agbára yóò bà lé wọn jẹ́ ká lanu ká gbàdúrà sọ fún olúwa pé olúwa lọ́la lọ́la o ìránṣẹ́ rẹ tó ti yàn tẹ́ ẹ fi ṣẹ́ lọ́wọ́ yóò wá síbí pẹ̀lú agbára ọlọ́run ní orúkọ jésù ni a gbàdúrà bàbá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a dúpẹ́ fún ojú ọjọ́ tó rẹwà tí ẹ fi fún wa lónìí lọ́jọ́ kẹta yìí a dúpẹ́ torí pé ẹ ti fi ògo yín àti agbára yín láàrin àwọn ènìyàn yín ẹ ṣe fún tẹ́ ẹ ti ṣe lálẹ́ yìí a dúpẹ́ fún ìránṣẹ́ yín tí ẹ ti lò láti kéde ọ̀rọ̀ ọlọ́run àti láti ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ a gbàdúrà pé ọ̀la olúwa ó tó wá pẹ̀lú agbára ìfàmìwéyàn tó tún ga sí i ohun tó tún kà mọ̀mọ̀ yóò ṣẹlẹ̀ sí ògo ọlọ́run ní orúkọ jésù bí a ti ń lọ ní báyìí a gbàdúrà pé ọ̀pọ̀lọpọ̀ wa la ó ṣàwárí iṣẹ́ ìyanu wa àmì àti ìyanu tí ẹ ti ṣe nínú ayé yín yóò farahàn ní orúkọ jésù olúwa yóò máa bá yín lọ bẹ́ẹ̀ tí lọ bẹ́ẹ̀ tí padà wá sí nílé ọ̀rọ̀ ńlá fún impact academy fún àwọn ọ̀dọ́ fún àwọn kọ́pà fún àwọn tí ò tí ì kẹ́kọ̀ọ́ gboyè àti gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olúwa yóò ṣe ìyanu lọ́pọ̀lọpọ̀ lọ́la lórúkọ jésù ẹ ṣe bàbá nítorí pé ẹ ti dáhùn nítorí pé orúkọ yín ti di ààyè lógo ná ní orúkọ jésù tó lágbára la gbàdúrà ẹ pàtẹ́wọ́ papọ̀ fún jésù.

Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun, wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ. Wọ́n máa lo ago, tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni. Àwọn ò tiẹ̀ ronú tiẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀, tí wọ́n dúró níwájú Olúwa, ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, ta bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn. Gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébò. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn, li Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá, tàbí ohunkóhun tí ìbàjẹ́ wípé Ọlọ́run kọ́ ló rán wọn, nítorí jẹun, wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá. Nínú Róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn. Bí a bá wà lọ́jà, tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀. Èyí ni Paul apostle sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run, ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké, tí ó fẹ́ gba ire rẹ, tí ó fẹ́ gbà á sọnù, tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ, tí ó fẹ́ gbà á sọnù. Ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, èyí tí o ní nígbà tí a wẹ̀ ọ́ nù, kúrò nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà. Ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn. Jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí, mo ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì òkan àyà wa, kí a lè sá fún ẹ̀kọ́ èké, kí a lè sá fún àwọn wòlíì èké, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa. Ó ní ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́. Ó yẹ kí a béèrè lọ́wọ́ wa, ẹ̀kọ́ wo ni a ti kọ́? A ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo. Wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ìrúbọ Jésù, tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébò kò tó fún ìgbàlà wa, ó ní kí a máa sá fún wọn. Ẹ̀kọ́ wo la tún ti kọ́? Àti kọ́ wípé bí a bá wà nínú Kristì, a di ẹ̀dá tuntun. Wípé ohun àtijọ́, ìpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́, ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́, ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́, àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́, ìfẹ́ ọkùnrin ba ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́, ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun. Àwọn ohun àtijọ́, ìwà ìrìn àtijọ́ wọ̀nyí, wọ́n ti kọjá lọ, kíyèsí wọ́n di tuntun. Ó ní ká ṣọ́ra o. Bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́, a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́, a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́, tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ, tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnú kọ́bọ̀dù, kí a máa ṣí láti ilé dé ilé

yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀ yóò fi wọ́n ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí á dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, ké pe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là, tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọdi mímọ́ ń kọ́, ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìsọdi mímọ́, tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ̀, ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ agbára ẹ̀mí mọ́ ní ìgbésí ayé rẹ̀, jí gbé agbára rẹ̀ wọ̀, ìwọ sí òní, gbọ́n eruku kúrò lé ara rẹ̀, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ̀. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́ọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdi mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a da ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Ké pe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè ké pè é. Jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu, nítorí láti ìgbà yìí lọ aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ké pe orúkọ Olúwa, ìwọ ń fẹ́, o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. O jẹ́ aláìní, o jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí àìsàn tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. O jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, ru ara rẹ sókè, ké pe orúkọ Olúwa, sọ fún Olúwa wípé o ń fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́n láì lè gbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìsọdi mímọ́, o ń fi ìgbà gbogbo wọ́n láì ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o ké pe orúkọ Olúwa. Kí o sọ fún Ọlọ́run wípé lónìí, o ń fẹ́ ìgbàlà. Ronúpọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀, kí a ba lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀, kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà, ké pe Ọlọ́run fún ìsọdi mímọ́. Bí o bá ti ní ìsọdi mímọ́, ké pe Ọlọ́run fún agbára, ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run. Bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run, ké pe Ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò, nínú abúlé, nínú ìletò, ní àyíká rẹ, tàbí níbikíbi tí o ń gbé. Ké pe orúkọ Olúwa, jí kí o ru ara rẹ sókè. Sọ fún Ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ké pe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún orun sísùn. Ké pe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Ké pe orúkọ Olúwa. Jí dìde kí o ké pe orúkọ rẹ̀. Ru ara rẹ sókè kí ìlérí Ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ, kí ìdáǹdè kí o bá lè jẹ́ tirẹ, kí ìwòsàn kí o bá lè jẹ́ tirẹ, kí àlàáfíà Ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ.

Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn àfọ́jú nípa ti ẹ̀mí. Nínú Isaiah, ìwé ìwòlíì Isaiah, orí 69, láti ẹsẹ̀ ìkẹwàá, a ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú, àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó ń sọ wípé Kristi ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí. A ti rí àpẹẹrẹ àwọn apóstòlì nínú Májẹ̀mú Titun. A sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀. A sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn a fi ìjọsílẹ̀, a fi ibi tí a ti ń wàásù, ẹ̀kọ́ tí ó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fi sílẹ̀, a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà. A la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún. Ó wà nínú àwọn ìwé kéékèèké, ìwé ìpolongo ìhìnrere. Ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn. Ó wà nínú ìwé wa, inú ìwé mímọ́. Ó wà nínú Bíbélì. Ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí, a pa nǹkan wọ̀nyí tì, a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, àwọn tí kò mọ ọ̀nà ìyè, àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a wo Ezekiel. Ezekiel orí 12, láti ẹsẹ̀ ìkejì. Ezekiel orí 12, ẹsẹ̀ ìkejì. Ọmọ ènìyàn, ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí, tí wọn kò sì rí. Wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́, nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Níhìn ni a sọ fún Ezekiel, tó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹlì. Àwọn ọmọ Ísíráẹlì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà. Nítorí àwọn ni a ti fi Májẹ̀mú láéláé lè àfilé lọ́wọ́. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá, tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé Bíbélì fún wọn, a fi inú Ọlọ́run hàn wọ́n, a là wọ́n lóye, a fún wọn ní ìlànà àti àṣẹ àti òfin Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ ọlọ̀tẹ̀, wọ́n jẹ́ alágídí, wọ́n jẹ́ aṣetinú ẹni, wọ́n jẹ́ aláìgbọràn ọmọ. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ń sọ wípé Ezekiel wà láàrin àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹlì, àwọn tí ó ní ojú láti fi rí ọ̀nà ìgbàlà ṣùgbọ́n tí kò sì rí. Ẹni àpẹẹrẹ àti àpèjúwe fún wa láti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan tí a bí láti inú obìnrin wípé afọ́jú ni. Bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísíráẹlì, bí a bá ń sọ èyí nípa ti àwọn tí a ti fi ìlànà Ọlọ́run hàn, bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ láti ìrandíran fún Abrahamu, báwo ni kí a sọ nípa ti àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ wípé igi àti ọ̀pẹ ni wọ́n ń bọ, àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn wà nínú òkúta, ìgbẹ́kẹ̀lé wọn wà nínú ohun asán ti ayé yìí. Mélòó mélòó ni kí a sọ bí a bá pe àwọn ọmọ Ísíráẹlì tí ó ní wòlíì, tí ó ní àwọn adarí, tí ó ní àwọn tí ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá pè wọ́n ní afọ́jú, kí ni kí a pe àwọn kèfèrí tí kò lọ́lọ́run, tí kò ní ìmọ̀, tí kò ní Májẹ̀mú

0: Ọlọ́run e jẹ́ kí ó yé wa wípé àti Júù àti kèfèrí àti afọ́jú àbí wa gẹ́gẹ́ bí afọ́jú. Ẹ jẹ́ kí a wo ẹkùn Jeremiah orí kẹrin láti ẹsẹ ìkẹtàlá. Nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ láàrin rẹ̀, wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta, wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Níhìn-ín ni a tún jẹ́ kí ó yé wa ní ẹsẹ̀ ìkẹrìnlá yìí wípé ẹ̀ṣẹ̀ gbilẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn tí a ti la ọ̀nà ìgbàlà fún, ṣùgbọ́n wọ́n kọ ọ̀nà ìgbàlà. Àwọn tí ó jẹ́ wípé arán wòlíì sí wọn, èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé Ísíráẹ̀lì, àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀. Wọ́n ré òfin Ọlọ́run kọjá. Àtúrán àlùfáà sí wọn, àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedédé kúrò, àwọn àlùfáà pàápàá wọ́n tún dákún àìṣedédé ilé Ísíráẹ̀lì. Èyí ni Ọlọ́run fi wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá wà àárín wa, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà Ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà, gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ Bíbélì, tí wọ́n ti di bíṣọ́ọ̀bù, tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ, kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́? Kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀? Kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn? Kì í ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó, pẹ̀lú àwọn àjẹ́? Ni bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù, láàrin àwọn àlùfáà, láàrin àwọn wòlíì, kì í ha ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ? Èyí ni a fi ń sọ fún wa wípé gbà tí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedédé ilẹ̀ náà, wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta. Bí o bá wo ìgboro wa, ó rí àwọn tí ó ń rìn kiri bẹ́ni wípé wọn ò níbi rè, wọn jí láàárọ̀, wọn máa rìn káàkiri. Ńbo ni wọ́n ti ń bọ̀? Ńbo ni wọ́n wà? Ńbo ni wọ́n ń lọ? Kí ni dé tí wọ́n wá sí ayé yìí? Nígbà wo ni ayé yóò parí fún wọn? Nígbà wo ni a ó fi ìpè pè wọ́n, tí a ó pè wọ́n lọ sí ọ̀run? Wọn kò mọ̀, wọ́n kàn ń rìn káàkiri bẹ́ni tí kò níyè nínú. Wọ́n ń rìn káàkiri bẹ́ni pé wọn ò mọbi tí wọ́n ń lọ. Wọ́n ń rìn káàkiri bẹ́ni wípé wọn ò mọ nǹkan tí wọ́n ń wá. Wọ́n ń rìn káàkiri bẹ́ni wípé ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan. Wẹ́sẹ̀ ìkẹrìnlá lẹ́ẹ̀kan sí, ó ní wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta, wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa, bí wọ́n ti ń rìn káàkiri, ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́, ó ń fa ìwà ipá, ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn, nítorí pé bí a bá súnmọ́ wọn, wọn a ba tiwa jẹ́. Bí a bá súnmọ́ wọn, ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa. Bí a bá súnmọ́ wọn, ó lè jẹ́ kí nǹkan tí a ò mọ́wọ́, tí a ò mẹsẹ̀ rẹ̀, ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dáhùn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀. Èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé. Èyí ni ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa. Yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ Bíbélì, wípé bóyá àwọn tí kò tí lọ sí ilé ẹ̀kọ́ gíga, àwọn tí kò mọ bí a ti wàásù, bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú. Wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà, afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí, kì í ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ ti le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto line ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo dara dara ati mo wi pe otito patapata ni ohun ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwasu ati nipa awon omo ehin oniwasu nihi ni Jesu nso nipa awon adari ileesin ti o tun so nipa awon omo ijo ninu ileesin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti oro we pe a o ni igbala bi aban rubo afoju ni eni ti oro we pe nipa ise rere wa eni ti oro we pe bi aban fun alagbe lowo eni ti oro we pe bi aban se sara eni ti oro pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ese afoju ni eni ti oro pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa sugbon ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ki a le gbadura agba yori ki a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileesin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wipe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti nfi owo si inu apo alufa wipe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni on lo fun an so wipe awon farisi awon ti won ro wipe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wipe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wepe awon mejeji yo subu sinu iho se omo iho ti a nso iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun aremabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po pada mo wepe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona han se eni ti o nigbala lo ma fona han bo se nigbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga iwasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ranti o wepe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagunla ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti wepe se o ka ninu bibeli ohun ti o nso wepe bi afoju ba nfi ona han afoju wepe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo korinti keji ohun ti mo nso ni aworan ti a fi han wa ninu bibeli wepe awon ti ko lọlọrun awon ti ko ni igbala wepe won je afoju ye ke wo korinti keji ori keta lati ese ikerinla ṣùgbọ́n ojú inú wọn fọ́. Mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí. Nínú Kọ́rìntì kejì yìí, orí kẹta ẹsẹ̀ kẹrìnlá, ṣùgbọ́n ojú inú wọn fọ́. Nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a mú kúrò, tí a ti mú kúrò nínú Kristi, níhìn ni a ń sọ nípa ojú inú, ojú ti ọkàn. Èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn, fún ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú wípé títí di òní olónìí, bí wọ́n tilẹ̀ ń ka Bíbélì, wípé ojú inú wọn ti fọ́. Wọn kò lè rí wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. Wọn kò lè rí wípé nípa òdodo Jésù, èyí ni a ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébò kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Wọn kò lè rí wípé Jésù Kristi nìkan ṣoṣo ní olùgbàlà, wípé kò sí orúkọ mìíràn, yálà ti áńgẹ́lì, yálà ti igi, yálà ti olùdásílẹ̀ ìjọ, yálà ti òkúta, yálà ti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́ni là. Orúkọ yìí kan ṣoṣo ni a fún wa, wípé bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀, ojú inú wọn fọ́. Nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a ti mú kúrò nínú Kristi, Jésù Kristi nìkan, òun ni ó lè fún wa ní ìgbàlà, ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti afọ́jú, ó ṣeéṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn. Ó ṣeéṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀, wípé lágbájá kò yé afọ́jú ni, kò mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bó ṣe ti wá ní, àwa ti mọ ọ̀nà ìgbàlà, àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà, a ti là wá lójú. Jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì kan fún ọ, kí o tún máa ṣe, kí o tún máa mú kí ọ̀rọ̀ yìí kí ó wá sí ara ẹlòmíràn, kí o gbé yẹ̀wò bóyá a ń sọ nípa ààrẹ àbí a ń sọ nípa àwọn ẹlòmíràn ni. Nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀, ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí ìmọ̀, kò sì mọ̀ ibi tí òun rè, nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú. Ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a fi sòrò ṣe àlàyé ní kíkún fún wa. Bí a bá ń sọ nípa arákùnrin, ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa, bí o bá jẹ́ ẹni tí ó ti gbé ìyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ. Ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́, tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí, o kórira arákùnrin rẹ, o kórira ọkọ rẹ, tàbí o kórira arábìnrin rẹ, ìyàwó rẹ, o sì ń sọ wípé kò sí ohun tó lè ṣe, kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀, ó lè máa kúnlẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀. Bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò, àwọn ojúlùmọ̀, àwọn tí a ń bá pàdé lóde, ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá, tàbí nǹkan kan ló ṣẹlẹ̀, bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa, bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn. Ó sì ní ìkórira nínú ọkàn rẹ, ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san, ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta, àwọn ti ju iyẹ̀pẹ̀, wọ́n júlù ọ́, ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí mọ ibi tí òun rè. Ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run, ó ń kọrin wípé Jésù Kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé, ó ń kọrin wípé gbangba. la joma de ijoba orun ko mo bi to n re ko mo wi pe ohun roko orun apadi sile oni nitori ti okunkun ti fo le oju ni bolo wa ewo lo nse ewo ni ipin re se o je ni ti jesu kristi ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iya ni pekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti afihan wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro we pe ko ja mo nkan kan olorun je ki o ye wa we pe gbogbo eniyan ti o gbe ara yi wo we pe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba nso nipa orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile iso na ti won ta iwe pelebe pelebe kan tan ni gba ile yo bo ba san bayi bo ba ka yo pese re sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibomiran o n wa ona nitori wepe o je afoju ko mo ona ijoba olorun boya n ro wepe awon be boya won o le ka bibeli lo n da won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo n da won laamu rara ki se be bi atile le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti an ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je ki n ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka we pe emi be o ka eyi ti o si we pe emi ko le se nitori ti adi iran orun iran bibeli iran igbala o dabi e ti agbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti adi iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be oka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi eyi ti a fi edidi di ninu agbara tiwa ninu ise tiwa ilakaka tiwa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o n fa ifoju okan won po ikini ari wipe ese abinibi gbogbo ese e ti ati jogun lati odo adamu nkan won yi o nfa ifoju okan nitori be eni kokan ti abi ninu ara eni kokan ti ati pasa obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abirin bi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be ni kan sosho awon ese ti awa paapa ti anda lati igba ti ati wa si aye awon nkan ti an se ti ko ba oro olorun mu lati igba ti ati wa si aye awon nkan won yi paapa won po wa loju ye ki a wo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandin logoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si we fun pe awa pelu foju bi jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese on ti jesu so ni pe iba se pe eyin gba we pe je afoju iba se pe e mo eni iriri wi pe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wi pe jesu kristi ni olugbala olufuni ni yi oni eyin ki ba ti le ese abati wo ese yin nu abati mu ese yin kuro oni sugbon nisinsin eyin wi pe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wi pe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti ati nda lati igba ti ati de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wi pe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wi pe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wi pe okun okunkun wa ekun mugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo sefanaya sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa le ki a to de hagai sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wi pe awon eniyan won yi won je afoju tabi won de afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wi pe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wi pe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wi pe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wi pe oju re yo la yo mo yato laarin rere ati boboru wi pe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adamu ati efa jade ki se be nikan awon ese ti anda paapa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mototan ese wi pe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 1:1 lati ese ikerin fadaka ati wura li re won e je orisa won iṣẹ́ ọwọ́ ènìyàn. Wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú, wọn kò lè ríran. Èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn. Wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn ó jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run, tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ. O mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ. O mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pole lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore. O mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè. Ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà. Wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n. Wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn. Wípé irú àwọn wọ̀nyí, ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn, ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe orí ọgbọ̀n. Ìwé òwe orí ọgbọ̀n, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde. Ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ Bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí Bíbélì. Ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka Bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan, tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde. Èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn ni èyí. Ó sọ wípé òun ni ó mú ojú wọn, ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú. Ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa. Ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kọ hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe. Ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu, mọ́ ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú. Nítorí wípé kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi. Ó ní irú ẹni bẹ́ẹ̀, ó di afọ́jú nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ni bawo ni a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Christi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Corinth keji ori keta Corinth keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lai lai iboju na wa lai ka soke iboju ti ati mukuro ninu Kristi sori iboju ti ati mukuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe li okan won sugbon nigba ti o nba yi pada si Oluwa a o mu iboju na kuro oni a fi so wi pe ki a to Olorun wa oni a fi so wi pe ki a je wo ise ki a ko sile oni a fi so wi pe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo se ori Bartimeo afoju bi o tin gbo iro ese opo eniyan bi o tin ri wi pe nkan kan sele o n bi on wi pe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wi pe Jesu Christi omo Dafidi lo n koja lo be lo be si ni ke tantan wi pe Jesu Christi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wi pe ki o pa inu mo sugbon bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wi pe Jesu Christi omo Dafidi shanu fun mi ari wi pe bi Jesu tin soro bi o tile je wi pe o n lo si Jerusalem lati ku fun ese wa bi o tile je wi pe nkan ti o se pataki lati lo si Calvary o n lo n ba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni ori wi pe kini o fe ki n se fun o ni o so wi pe o n fe riran ni o n fe riran ni ranti wi pe ko dake o awon Yoruba won so fun wa pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe Olorun wi pe Olorun dariji mi Olorun shanu fun mi mo fe bo lowo ese Olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Kristi wa nigba ti o ba yi pada si Oluwa oni yo mu iboju na kuro nitori be to Olorun wa loni o ti gbo oro Olorun ki lo tun drode o ti gbo wi pe Jesu Kristi nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Kristi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipasẹ mi gba ti o ti mo we pe Jesu Kristi ni ona iye o se dide o se so pe emi o to Olorun lo o se so pe emi o so fun Olorun wi pe mo ti dese si o ati si awon aladugbo mi o ye le eni ti aba ma pele omo re sugbon dariji mi fi anu Jesu Christi fi gba mi la fi eje Jesu Christi ki o fi we mi ki la tun duro fun so fun Olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wi pe ifoju okan ti o n ba oja ifoju okan ti o wa pelu re o n fe ki Olorun ki o mu o kuro o n fe ki a gba okan re la o n fe ki a se oniye o n fe ki a we ese re nu o n fe ki gbogbo ese re ibaṣe imutipaani ibaṣe aigbagbo ni ibaṣe iborisani ibaṣe aiporan ni ibaṣe akabagebe ibaṣe wipe o je olori kunkun eni ti se tinu re ibaṣe wipe o je alase rege o je eni ti an ba wu ṣugbọn ti warun ki so fun olorun wipe ife bo lowo ese wipe ipoju okan ti o ba oja o fe ki olorun mu kuro ki pe olorun kepe Olorun o setan nisisiyi lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ki o le ba Olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe Olorun yo gbo o Thank you.
1: Epistele ikini ti Paul Apostle si awon ara Korinti. Ori ikeje. Nje ni ti awon ti e ti kowe o dara fun okunrin ki o ma fi owo kan obinrin. Sugbon nitori agbere ki olukuluku ki o ni aya tire ati ki olukuluku ki o si ni oko tire. Ki oko ki o ma se ohun ti o ye si aya. Be gege si ni aya pelu si oko. Aya ko ni agbara lori ara re bi ko se oko. Be gege ni oko pelu ko si ni agbara lori ara re bi ko se aya. E ma se faseyin kuro lodo ara yin bi ko se nipa ifimo sokan. Ke en ki o le fi ara yin fun awe ati adura. Ke en ki o si tun jumo pade. Ki satani ki o ma se dan yin wo nitori aimara duro yin. Sugbon mo so eyi bi imoran ki se bi ase. Nitori mo fe ki gbogbo eniyan ki o dabi emi ti kara mi. Sugbon olukuluku eniyan ni ebun ti re lati odo Olorun wa. Okan bi iru eyi ati ikeji bi iru eyi ni. Sugbon mo wi fun awon apon ati opope o dara fun won bi won ba wa gege bi emi ti wa. Sugbon bi won ko ba le mara duro ki won ki o gbeyawo nitori o san lati gbeyawo ju ati se ife ko fe lo. Sugbon awon ti o ti gbeyawo ni mo si pase fun. Sugbon ki se emi bi ko se Oluwa ki aya ma se fi oko re sile. Sugbon bi o ba si fi sile ki o wa ni ailoko tabi ki o ba oko re laja ki oko ki o ma se ko aya re sile. Sugbon awon iyoku ni mo wi fun ki se Oluwa bi arakunrin kan ba ni aya ti ko gbagbo bi inu re ba si dun lati ma ba gbe ki o ma se ko sile. Ati obinrin ti o ni oko ti ko gbagbo bi inu re ba si dun lati ma ba gbe ki o ma se fi sile. Nitori ti aso alaigbagbo oko na di mimo ninu aya re. A si so alaigbagbo aya na di mimo ninu oko re. Bi ko se be awon omo yin ibaje alaimo sugbon ni isisiyi won di mimo. Sugbon bi alaigbagbo na ba lo je ki o ma lo. Arakunrin tabi arabinrin ko si labe ede nitori iru oro ba won ni. Sugbon Olorun pe wa si alaafia nitori iwo ti se mo iwo aya bi iwo gba oko re la. Tabi iwo ti se mo iwo oko bi iwo gba aya re la. Sugbon gege bi Olorun ti pe fun olukuluku eniyan bi Oluwa ti pe olukuluku be ni ki o si ma rin. Be ni mo si n se ilana ninu gbogbo ijo. Aha pe enikan ti o ti kola ki o ma se di alaikola. Aha pe enikan ti ko kola ki o ma se kola. Ikola ko je nkan ati aikola ko je nkan bi ko se pepa ofin Olorun mo. Ki olukuluku eniyan duro ninu ipe nipase eyi ti a ti pe e. Aha pe o nigba ti iwo je eru ma se ka si. Sugbon bi iwo ba le di ominira kuku se eyi ni. Nitori eni ti a pe ninu Oluwa ti se eru o di eni ominira ti Oluwa. Gege be ni eni ti a pe ti o je ominira o di eru Kristi. Ati ra yin ni iye kan e ma se di eru eniyan. Ara ki olukuluku eniyan ninu eyi ti a pe ki o duro ninu okan na pelu Olorun. Sugbon nipa ti awon wundia emi ko ni ase Oluwa. Sugbon mo fun yin ni imoran bi eni ti o ri aanu Oluwa gba lati je olododo. Nitori na mo ro pe eyi dara nitori wahala isisin yi. Eyi ni ni pe o dara fun eniyan ki o wa be ati di omo ayari bi ma se wa ona lati tu kuro ati tu o kuro lowo aya bi ma se wa aya ni. Sugbon bi iwo ba si gbeyawo iwo ko dese. Bi a ba si gbe won dia ni iyawo ohun ko dese. Sugbon iru awon won ni yo ni wahala nipa ti ara. Sugbon mo da yin si. Sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isisin yi lo pe ki awon ti o ni aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri. Ati awon ti n yo bi eni pe won ko yo ri. Ati awon ti n ra bi eni pe won ko ni ri. Ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi n koja lo. Sugbon emi n fe ki eyin ki o wa lai se aniyan. Eni ti ko gbeyawo a ma toju ohun ti se ti Oluwa bi yo ti se le wu Oluwa. Sugbon eni ti o gbeyawo a ma se itoju ohun ti se ti aye bi yo ti se le wu aya re. Iyato si wa pelu laarin obinrin ti a gbe ni iyawo ati wundia. Obinrin ti a ko gbe ni iyawo a ma toju ohun ti se ti Oluwa ki ohun ki o le je mimo ni ara ati ni emi. Sugbon eni ti a gbe ni iyawo a ma toju ohun ti se ti aye bi yo ti se le wu oko re. Eyi ni mo si n wi fun ere ara yin ki se lati dekun fun yin sugbon nitori eyi ti o to ati ki eniyan ki o le ma sin Oluwa lai si iyapa okan. Sugbon bi enikan ba ro pe ohun ko se ohun ti o ye si ohun je omobinrin re bi o ba ti di obinrin bi o ba si to be je ki o se bi o ti fe ohun ko dese je ki won gbeyawo. Sugbon eni ti o duro sinsin ni okan re ti ko ni aigbodo ma se sugbon ti o ni agbara lori ife ara re ti o si ti pinnu ni okan re pe ohun o pa ohun de omobinrin ohun mo yo se rere. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi wúndẹ ọmọbìnrin fúnni ní ìgbéyàwó ó ṣe rere ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó ó ṣe rere jù. A fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù ìgbéyàwó kìkì nínú Olúwa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀ èmi pẹ̀lú sì rò pé mo ní ẹ̀mí Ọlọ́run.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Isteli kini ti Paul Apostle si awon ara Corinthi ori ikejo sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa amo pe gbogbo wa ni o ni imo imo a ma fe sugbon ife ni igbe ni ro bi enikan ba si ro pe o mo nkan ko ti imo bi o ti ye ti ba mo sugbon bi enikeni ba fe Olorun Oluwa re ni o di mimo fun nitori na ni ti jije awon nkan ti a fi rubo si orisa amo pe won asan ni orisa ni aye ati pe ko si Olorun miran bi ko se okan soso nitori pe bi awon ti a npe ni Olorun ti le wa iba se ni orun tabi ni aye gege bi opo Olorun ti wa ati opo Oluwa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti on gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Jesu Kristi nipase eni ti on gbogbo wa ati awa nipase re sugbon imo yi ko si ninu gbogbo eniyan sugbon awon elomiran ti o tin bo risa pe titi fi di isisin yi je bi on ti a fi rubo si orisa ati eri okan won ti o se ailera si di alaimo sugbon on je ki yo mu wa sumo Olorun nitori pe ki se bi awa ba je ni awa sanju tabi bi awa ko si je ni awa buruju sugbon e ma kiyesara ki ominira yin yi ki o ma se di ohun ikose fun awon ti o se ailera nitori pe bi enikan ba reti iwo ti o ni imo ba joko ti o nje ni ile orisa bi on ba se alailera okan re ki yo aduro lati ma je nkan won ni ti a fi rubo si orisa ati nipa imo re ni alailera arakunrin nitori eni ti Kristi se ku yo fi se gbe sugbon nigba ti eyin ba nse si awon arakunrin be ti esi npa okan won ti se ailera lara eyin nse si Kristi nitori na bi on je ba mu arakunrin mi kose emi ki yo si je ran mo titi lai ki emi ma ba mu arakunrin mi kose
0: E je ki agbadura Olorun alaanu adupe wo pe etun pa wa mara loni adupe wo pe ani anfani lati wa siwaju yin lati ko oro Olorun lati ko eko ti o le mu wa gbe igbesi aye wa gege bi oro yin adupe fun anfani yi e gba pe ati yin wa loruko Jesu bi ati wa loni ambe yin wo pe ki e ton imole si oro yin ki itumo oro yin ki o le ye wa ki emi Olorun ki o le je ki nkan wonyi ki o ye wa to be ge ti o fi ma se awon ti o to ni waju yin e la wa loye ke se ko wa ni eko ihirere bi ati wa loni adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa loni ante siwaju ninu eko wa ninu epistle ti Paul apostle si awon ara Kolose ni ose ti o koja ati bere eko yi ni ori keta atika ati ti ko eko lori ese ikini si ese ikerin loni anwo ese ikarun si ese ikeje je ki n ka si o leti bi iwo na bi o ti n foju ba lo ninu bibeli re Kolose ori keta lati ese ikarun de ese ikeje nitori na e ma pa eya ara yin ti n beli aye run agbere iwa eri ifekufe ife buburu ati oju kokoro ti se iborisa nitori ohun ti ibinu Olorun fi n bo wa sori awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi ese ikarun si ese ikeje ti atijoka yi ni a fe ki eko wa ki o duro le lori loni bi ati so ni ese ikarun oni nitori na e ma pa eya ara yin ti n beli aye run eyi ni a fi pe akori eko yi ni iku eda atijo ni eda atijo ni iku eda atijo ni ki awon ese wonyi ki o le ye wa e je ki a tun ran ara wa leti ohun ti a ti ko ninu ese ikini si ese ikerin oni nje bi ati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti n be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun nihi ni Paul apostle nipa imisi emi Olorun ni o ti ran wa leti o ni nje bi ati ji yin dide pelu Kristi mo so ni ose ti o koja wi pe bi a ba wo ede ti a lo ni Greek ni ti a fi ko Bibeli ni ibere pepe o nso wi pe nigba ti a mo wi pe ati ji yin dide pelu Kristi e je wi pe ati darapo pelu Kristi ati faramo Kristi ninu ijiya re ninu ikanmo agbelebo re ati ninu iku re ati pelu ninu ajinde re oni nigba ti a ti ni iriri ohun ti o sele si Jesu Kristi nigba ti a ti to ebun orun wo nigba ti a ti fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu Kristi o je eda otun Bibeli wipe bi enikan ni ba wa ninu Kristi o di eda titun ati jidide pelu Kristi oni nitori na ke a ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa le owo otun Olorun o wa so ni ese ikeje wipe ke ma ronu awon nkan tin be loke mo so ni ose ti o koja wipe gba ti oni ke a ma saferi ke a ma lepa ke a ma fe awon nkan tin be loke bawo la se le saferi bawo la se le lepa awon nkan tin be loke e je wipe ke a ma ronu lori awon nkan tin be loke baba wa tin be le orun o je eni tin be loke Jesu Kristi ololufe okan wa olugbala wa ke a ma ronu nipa Jesu Kristi tin be loke nigba gbogbo emi Olorun ti Olorun fin kun awon omo ehin Jesu Kristi ti ati gbala ti ati so di mimo o ni ke a ma se aferi ke a si ma ronu awon nkan wonyi tin be loke ke se be nikan ile wa tin be loke awon ere ti a ti pese fun awon asegun tin be loke o ni ke a ma ronu awon nkan tin be loke ke a ma ronu wipe Jesu to de ke a ma ronu wipe Jesu Kristi n pada bo ke a ma ronu wipe a o pa wa larada ke a ma ronu wipe a o gba wa soke pelu awon ayan fe ke a ma ronu ile ogo ke a ma ronu awon ere ti Olorun pese sile fun wa ke a ma ronu awon nkan tin be loke ki se nkan tin be le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Kristi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Kristi ninu Olorun e je wipe asumo Olorun to be ge to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun o wa so wipe nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba naa le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti a ti ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Kristi ninu Olorun eyi ni na loke Lorun ese ikerin eyi ti o farahan pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi a ti duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi a ti kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fin tele bi a ba wo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a ti n fi atelese tele ki a je ki o je pe iwonba atelese yi le a fi n tele ki a fi owo den gbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Kristi ti farahan wipe ko si ohunkohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Kristi ninu ogo nigba ti Kristi yo farahan o ni ani se nkankan ani ojuse kan lati se o ni ani pa eya ara wa run eyi ti n be le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsin yi o nso fun a wi pe iro wa ife wa ilepa wa on ta nsaferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori na e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abatimo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o nse be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wi pe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti hu lori ile yi tele tele ti yo le di lowo ari wi pe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wi pe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti nlo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagba soke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o npa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wi pe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ija nko aso ka ma nodi ka so wi pe a ni enikan ti a o ni ki ife kufe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni a bere si ni mu ada oro olorun ida oro olorun ni a nke gbogbo nkan wonyi kuro ni a ronu pada ni a fa awon jo se apa kan ni a bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan wonyi bi a ti ronu pada ti a ti gba awon nkan won ti gbogbo ti gbogbo be ni a so fun olorun wi pe ki Jesu Christi omo olorun ki o wa si inu aye wa be ni a gbin oro olorun gege bi agbe ti gbin oka be ni a gbin sinu o kan aya wa nje nigba ti a wa ti di atunbi nigba ti a ti mo Jesu se eyi wa je wi pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won e ni Paul apostle bi so fun a wi pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbe le aye e ma pa won run e ni a fi fe wo nkan meje pataki ninu eko ti a nko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan wonyi nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro.